0: ìtumọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà làkedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹ̀yìn láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn

0: ọmọlọlá ní láti ní bá sí ọ̀dọ̀ ẹ bàbá mi mo tún ní kí n ṣe ẹ̀rí mi sọ ni o ẹ̀jẹ̀ bá mi gbé mo ti sọ́sọ́ tẹ́ bá mi gbé bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jíjì mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́kọ́lá mission international tó gbàdúrà tèmi náà ní ọgọ́stì ọdún tó lọ tẹnika wá fún prayer 1 hour 30 minutes mo láǹfààní láti join bàbá mi ẹ wá ní pé ká lie down ká dọ̀bálẹ̀ ká bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ kọ́ lọ ń ṣe fún wa kó tó di ọgọ́stì ọdún tó ń bọ̀ bàbá mi mo bèrè fún nǹkan mẹ́ta mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jíjì tó ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta fún mi mo bèrè lọ́wọ́ ọlọ́run pé kọ́dún yẹn tó parí èmi náà fẹ́ ṣàṣeyọrí mo fẹ́ káyé kí mi kú oríire mo fẹ́ ṣe freedom orí ò ti pẹ́ tí mo ti fẹ́ ṣe tí mi ò ní ṣe mo ṣáà bèrè lọ́wọ́ ọlọ́run kó jẹ́ kémi náà ṣàṣeyọrí kọ́dún yẹn tó parí ẹlẹ́ẹ̀kejì tó jọ bí ẹ tí mo wá bèrè ni pé December ni birthday mi mo wá bèrè lọ́wọ́ ọlọ́run pé kọ́lọ́run jọ kọ́lọ́run jíjì jọ kó ṣe fún mi yàtọ̀ mo fẹ́ ṣe yàtọ̀ lọ́nà tí mi ṣe rí mo wá bèrè lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mo wá bèrè pé kọ́lọ́run jọ kó bá mi bá gbogbo àìsàn wí nínú ayé mi kọ́lọ́run bá mi parẹ́ pátápátá bàbá mi mo dúpẹ́ pé kọ́dún tó lọ yẹn tó parí 2025 ọlọ́run ṣe orin mẹ́tẹ̀ẹ̀ta fún mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ọlọ́run ṣeré mẹ́tẹ̀ẹ̀ta fún mi mo ṣe freedom mi ní november mo ṣe bẹ́ẹ̀dẹ̀ mi ní december kéèkì tí mi ò gẹ̀ẹ́ látìgbà tán ti bí mi mo gé ní ọdún tó lọ yẹn ọlọ́run ṣe fún mi lọ́nà àrà lọ́nà ìyanu ọlọ́run dára sí mi gidi kan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé láti august yẹn mi ò fìgbà kankan ṣàìsàn mọ́ ọlọ́run mú mi lára dá ọlọ́run bá mi bá gbogbo àìsàn wí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dá gbogbo padà fọ́ ọlọ́run bàbá mi ẹjọ bá mi gbé eléyìí tó tún wá jọ bí ẹni pé lẹnu ọjọ mẹta bàbá mi ẹni ká máa gbàgbá fún ìrànlọwọ àsìkò olóore àsìkò bàbá mi mo dúpẹ pé mi náà ń rànlọwọ àsìkò mo rí ìgbà ẹni tó ti gbàgbé mi tipẹ́tipẹ́ láti jọ ó sẹ́ndo owó sí mi lọ́jọ́ sátọ̀dẹ̀ pé kí n fi kún ọwọ́ ṣọ́ọ̀bù mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jìjì tó gbẹ́bẹ̀ àdúrà tèmi náà ò mo dúpẹ́ o bàbá mi ẹjọ́ bá mi gbẹ́rì mo ti sọ́ sún ẹjọ́ bá mi gbé o ẹjọ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dá gbogbo owó padà fọ́ ọlọ́run mo dúpẹ́ o ẹ ṣé o bàbá mi o ẹ ṣé o.
1: sí omi yẹn tí n bá ti gbé ogbà wọn testimony ìrànlọ́wọ́ ìtàn wà wá fi ọwọ́ mi gbẹ́gbáyà ní ìgbà mẹ́sàn-án èmi ni ìrànlọ́wọ́ kan à ń bá a ṣe ń bá a lọ yìí ẹ̀ ń gbé bọ̀ wá bá mi ní ìsìn lórí facebook nítorí kan la wà báyìí o nǹkan ti yan gíná so tó bá ti di 6:30 láàárọ̀ kùtùkùtù yìí ẹgbẹ́ pàdé mi lórí facebook tiktok especially ní youtube ẹgbẹ́ pàdé mi.
2: I am so happy inú mi ń dùn láàárọ̀ gan inú mi ń dùn gidigidi torí wípé ọlọ́run ṣe ohun àrà ọlọ́run ṣe ohun ìyanu ní last year tí mo lọ sí jerusalem mo gba picture àwọn èèyàn méjì tí wọ́n wojú ọlọ́run fún ọmọ mo mú picture wọn àti ọkọ wọn mo mú lọ sí upper room láti gbàdúrà fún wọn gbogbo ibi tá à ń dé ní jerusalem ni mo ń kó picture wọn ni mo ń lọ sókè pé ìwọ ọlọ́run bá mi pèsè ọmọ fún àwọn èèyàn wọ̀nyí inú mi wá dùn nítorí pé kò tí ì pé ọdún kan ọlọ́run fi àmì hàn nínú ayé wọn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo yàn án lógo ọlọ́run torí pé gbogbo ìgbà ni mo máa ń porúkọ wọn pé ọlọ́run jọ bá mi pèsè kódà nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí and then ẹni yìí ti fún mi ní ẹni sọ fún mi ní last month pé àwọn ṣe IVF pé ó fail but I was just talking to her this morning mo kàn bá wọn sọ̀rọ̀ lẹ́nu ibi tá a ṣàtún sọ̀rọ̀ tàtún sọ̀rọ̀ tàtún sọ̀rọ̀ ó di wọ́n ti wá sọ fún mi pé so wọ́n ṣàtún fún mi pé àwọn wà nílé nípa ayílé lẹ wà bẹ travel wọn nílé làwọn wà wọ́n wá sọ fún mi pé àti ẹ̀ wà nínú oyún I am so happy inú mi dùn because she is not my biological sister but she is more than a biological sister to me she is everything to me anytime tí mo bá nílò nǹkan àbí mo nílò owó fún iṣẹ́ mi á ní pé ọlájùmọ̀kẹ́ ó yá ní ìṣòro jẹ́ ká lọ anywhere tó bá lọ máa dúró fún ẹ ma I will stand for you tó jẹ́ gàràtọ̀ ni kò jẹ́ any place kódà kí n sọ pé mo fẹ́ gba owó lọ́nà mẹ́ta she was like oh yeah let's go and me ṣe àfọwọ́ with her in fact I don't know I don't understand but I just thank the name of the Lord I bless his name this morning for this good news and before our home ẹnìkan náà ti pè mí tẹ́lẹ̀ lẹ́yìn lára àwọn church members bàálà àwọn tá a jọ wà ní fundamental tó ń sọ fún mi pé awon wish pe won ti grant awon ni ise awon to de grant won ni ise lati overseas ni so I am so happy me no reason why I don't know why I've not been going to work since yesterday me lo si oja mi ni anomi lo le ni I was just at home me gbo pe awon eri nla nla bayi ni mo fe ma gbo olorun o dokun lo olorun pa fas mo yan logo oluwa o se o mo dupe tori pe se ti ami duro olorun mo wa gbadura pe eni ti e ba mi se oyin fun loruko Jesu a bi layo a ri be jo a ri pe ran ni se loruko Jesu eni te ko se se fun ise yan a je ise ta mo aye won lo mu ogo tutu loruko Jesu I am so happy and I believe that this one I am receiving testimony left and right back to back my own testimony too will come out and even though I have a lot of testimony to be me ko je kun le yi yi na ni mo ti ra shop meji to worth me 5 million sinu ocha inu ipe baba mi o dekun le yi yi na ni omo Israel and Jordan lo ti jade fun mi last year inu ipe yi na kan na lohun to ti se moto fun mi ati dile mi ni last week ha inu pe yi mo mo ko re nla mu de gba bo lohun ma tu bi oko mi na dide lona to koja oye mi testimony mi ma tu jade ki odun ko to pari ki osi ko to ponle my testimony is still coming out back to back in Jesus name I thank you I thank the name of the Lord and I thank I pray for our Father in the Lord that more anointing, more unction to function. You will not die, your children will not die, your wife will not die. God will increase your anointing in Jesus' name. Thank you, our Father, for the words of encouragement and everything you are doing to us. Thank you, Lord. God bless you, sir.
1: Gbogbo eyin te ba wa ngbo mi nilu oba te ejo mo to lo tin sanu ebo ran mo mi etele mi lo si Israel ati Jordan five pasa ni je ki mo mi enu ojo ko no travel jo no ogun balu je mi ati mo mi o tun lo bi an bayi lo gbadura fun yo tun daju be lo ran mo mi e ran dadi e lo Jerusalem ibe ni mo ti fe se counseling for the first time e mo pe mi e se counseling emi oluwa ni ta ba ti debe ki n bere si ri awon eyan ki emi ati won jo mo gbadua and ki wa se yen nikan a se so wa lo sori oke nebo a de pisga a lo si mo sinai a de powerhouse gbogbo bi ti jesu wo lo awa no debe a si lo gbadua nbe mami e o gbadua fun ran mami e lo si israel ati jerusalem and iwo to ba fe ri mi life o fe ki n gbo wole o ofe ki cancel apade november la nlo and mo so owo wa lo si chip ju ni gbogbo olubaden on lo chip ni gbogbo west yi enikan le lo ati gbogbo nje o ati gbogbo bitaso ati gbogbo e o 3.2 million ni 3,200,000 ni agbara olohun a de jordan o gba certificate a de israel ni jerusalem o gba certificate so iwo no ba djp mo ti gbe mama to bi mi lomo lo mo ti gbe mama to bi yawo mi lomo lo won fe won sadu awon tolela ore to le se mami e oni ko jo lo si jerusalem oni ko jo lo si israel so gbogbo eyan mo lohun ran mami e lo mami e ti ran wo lo ilu oba eyin te wa ni diaspora ran mami e je won tele mi okan bale gbogbo se nje ti olohun
3: e taro baba mi e taro o dupe lowo olohun odupe lori pe ti maye mi emi oruko mi ni adeni bankolin lati ilu jiroko omo akure ni mi o darapo mo ipe yi ni adun to koja ni around february mi ni bi awada o se atana igba ti ma kan pade mo lo si first square ni ole fi omi e fi n fosiyan lara lo to mi lo kan mi lara mo ni mo ni ipe yi ìjẹ́ ìpè rẹ fún mi sábẹ̀ sí darapọ̀ mo ń tẹ̀síwájú tí mo ṣe agbára mo wá sí 77 àkọ́kọ́ nígbà tí ma fi wá sí 77 tó tún lọ bí ẹ̀mẹ́fà tó tún pé bí méje mo ń háyà lẹ́gbẹ́ mo ń sun ṣọ́ọ̀ṣì mi àmọ́ nígbà tó yá ọlọ́run ṣe kí ilé tí mo ti kọ́ tó ti pẹ́ ọlọ́run parí ẹ̀ fún mi mo sì kó sí ilé náà mo ní wọ́ ọlọ́run dẹ́kun ẹ̀fà brass bàbá ẹ̀ máa padà ní ìmúlá máa padà wá sórí òkè jẹ́ kí ìmúlá lè gbé mọ́tò wá kí ìmúlá lè give testimony láti gba testimony challenge mo ti ń gbàdúrà kí n lè give testimony ẹni ní oṣù ní 77 to kọjá yìí jọ 77 gọgọgọ ìjọ náà ni ọlọ́run ṣe mọ́tò fún ti mo ra alanda jeep bàbá mi odúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ jésù kristo bí tẹ́ ń kó wa lọ ọlọ́run mú mi débẹ̀ ẹ sì darúgbó wòlíì ẹ dàgbà wòlíì ẹ kó wa jẹ pẹ́ o ẹ ṣe o pẹ̀lú ọ̀rọ̀ jésù kristo tẹ́ fi bá wa ní gbogbo gbà pẹ̀lú ẹni tó bá gba jésù kristo gbọ́ onìkan ló gbọ́ ọlọ́run gbọ́ ògbàgbọ́ ní ìpè yìí o lọ́n ṣe òtútù fún mi o òkọ́lé ayọ̀ fún mi ra mọ́tò fún mi mọ́tò ra ọ̀kadà power bank pápá ẹ ṣe o bàbá mi kí máma o ó dá pa.

0: túmọ̀ òní túmọ̀ ọ̀yẹ̀ àláfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn

0: Àtọ̀rọ̀ máa ṣírí wa.
1: Ó tẹ dáná
0: sí. Mo mọ̀ pé ìwọ ni.
1: Tẹ dáná ju àjùmọ̀.
0: Pátápátá ọlápọ̀rọ̀gọ́dọ̀
1: ògbó. The world is excellent enough.
0: Ìwọ tó lànà.
1: You that made way.
0: Síbi tí ọ̀nà ò sí.
1: Even where there is
0: no. Ó lànà fọmọ Israẹli.
1: You made way for the Israelites.
0: Ní aginjù.
1: In the wilderness.
0: Wọ́n kọjá.
1: They passed through.
0: Nínú igbó.
1: In the wilderness.
0: Aṣọ òya
1: lọ́rùn.
0: Their
1: clothes
0: did not
1: tear.
0: Àparò gbígbóná látọ̀run. Tani Kẹ́tìrà tó ṣe. Ọ̀run àwọn ọ̀run. Ó sọ̀rọ̀ ogó rẹ̀. Ogó ni fún ọjọ́.
1: Hallelujah.
0: A tún ti wá síwájú pẹpẹ àní lónìí. A pè ẹ̀jẹ̀ Jésù.
1: Kó
0: wẹ gbogbo àwọn ènìyàn. Ẹ máa pè ẹ̀jẹ̀ Jésù. Ẹ máa pè ẹ̀jẹ̀ Jésù.
1: Ẹ̀jẹ̀
0: Jésù.
1: Ẹ̀jẹ̀
0: Jésù. Ẹ máa pè é. Ẹ máa pè é.
1: Ẹ
0: pè sí orí ẹ pè sí iṣẹ́ yìí ẹ pè sí orí ọmọ ẹ̀jẹ̀ Jésù lórúkọ Jésù àwọ̀ yìí mọ́ nípa ẹ̀jẹ̀ aṣọ yìí di mímọ́ mo bẹ̀rẹ̀ fún agbára agbẹni níjà àwọ̀ yàrá agbára
1: lónìí
0: pé gbogbo àdúrà tá a bá gbà pé kó gbà láìsí
1: dé
0: sọ agbára kalẹ̀ ilé tí wọ́n ti ń gbọ́ mi orígun mẹ́rẹ̀ẹ̀rin.
1: The coconut of that place.
0: Iná ẹ̀mí mímọ́.
1: Holy Ghost fire.
0: Àti agbára.
1: And power.
0: Ó yẹ wọ bẹ̀.
1: Enter near me.
0: Office tó ti ń gbọ́ mi.
1: Office where they are hearing
0: me. Iná ẹ̀mí mímọ́.
1: Holy Ghost fire.
0: Àti agbára.
1: And power.
0: Ó yẹ wọ bẹ̀.
1: Enter near me.
0: Gbogbo àwọn àrínká ẹ̀mí.
1: All those spirits that are
0: coming. Àrímálẹ̀ àdúgbò.
1: Talk to the devils of the
0: area. Tó ṣàdúrà jẹ.
1: They like to eat up prayers.
0: Iná máa jó. Ta ló ń gbàbọ̀dẹ̀ tí ọ?
1: Who is bewitching you?
0: Owó ọ́fíìsì ọ̀rẹ́ mi yẹn lọ́jọ́ yẹn.
1: I enter down my friend's office that day.
0: Ọ́fíìsì ńlá.
1: A very big office. Ohun
0: tó lé wá sórí òkè nìyẹn.
1: That's what chased him to the mountain.
0: Ó láwọn ti jẹ gbèsè.
1: He said they are now in debt.
0: Bíi 350 million.
1: To be true, 350 million.
0: Ní ọdún yẹn lọ.
1: That year.
0: Mo wá wọ bẹ̀.
1: I entered the office.
0: Àṣẹ sẹ́kẹ̀tì ló gbà bọ̀.
1: That made the sẹ́kẹ̀tì that was bewitched.
0: Àyá Adébíyà dà. Àdèmọ̀ gbé bíbélì dà.
1: I shall carry big Bible.
0: Ọ̀gá yẹn ò mọ̀.
1: Dear man never knew.
0: Ó ní wọ́n rán wa ni.
1: He said she was sent.
0: Pé kò wá run lé
1: sẹ́yìn. Before my empty dark
0: office. Ó sì run.
1: I should quickly empty.
0: Kí bàbá mi tó da
1: sí. Before my father intervened.
0: Gbogbo ẹni gbàbọ̀dẹ̀.
1: Andrew Hunter has bewitched.
0: So fojú sí
1: la. Like a Bible suspecting.
0: Lónìí.
1: Today.
0: Àṣírí wọn tú.
1: They are exposed.
0: Mo wá sí orí ètò
1: ilé. I come to this program today.
0: Tinátiná tàṣẹ
1: tàṣẹ. We fire with authority.
0: Ẹyin tí ògo yíjú àjórẹ̀ yìí.
1: You that glory is going backwards.
0: Tí ènìyàn fi ṣe yẹ̀yẹ̀.
1: The man is mocking you.
0: Tí wọ́n ló pẹ́ ọ.
1: They say it's for
0: God. Pé o rí oríire ṣe.
1: That you cannot prosper again.
0: Mo ti rí báyìí o.
1: I see it now.
0: Bí wọ́n ṣe ń gà ọ.
1: How they be mocking
0: you. Olúwa wí pé.
1: The Lord says.
0: Omijé ojú rẹ ti dé
1: ọ̀run. Your tears are going to heaven.
0: Oh, mo wọnú Psalm 20.
1: I enter to Psalm 20.
0: Pé kó Olúwa gbó rẹ lónìí.
1: Let God hear your voice today.
0: Ní ọjọ́ ìpọ́njú.
1: I doubt for affection.
0: Gbogbo ẹyin tí wọ́n ní la.
1: All of
0: them
1: have been
0: punished.
1: Ẹyin
0: tẹ̀ ń dá
1: ẹkún
0: agbe inija. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹyin àkọ́bí.
1: Bẹ́ẹ̀
0: ń ṣe bí àbúrò.
1: Tí
0: ọ̀rọ̀ yín ò yé yín
1: mọ́.
0: Ẹ ti sáré. Bí ẹni tí ó lógo.
1: Ṣùgbọ́n
0: ẹ parí bí ẹni tí ó
1: lógo.
0: Ìran ló ń gbọ́.
1: Ìṣèjì
0: orí Musa. Lónìí. Ogun rẹ̀ ṣe. Ìwọ mọ̀mọ́ yìí. O ní àwọn olúọmọ.
1: You have good children.
0: Wọ́n jọ jèrè
1: wọn. The people of
0: people. Bó ṣe ń gbò mí.
1: I can hear my voice.
0: Olúọmọ rẹ.
1: That does not change.
0: Oh, kò dìde. Kò dìde. Kò ṣeré. Arise. Shine. Succeed. Arise. Shine. Succeed. In that name. Ìwọ tó ń bẹ ní ìdìbòlé àìsàn
1: yìí. You that are on the sick bed.
0: Mo rán ọ lọ sùn.
1: I send God unto you.
0: Mo róró ìwòsàn.
1: The oil of healing.
0: Kó dàlẹ́ ẹ lórí.
1: Yes, I pour upon you.
0: Ó rán ọ̀rọ̀ rẹ̀.
1: He sent his word.
0: Ó mú ọ lára
1: dá. I delivered them.
0: Psalm 107 verse 20. Ó gbà wọ́n.
1: I delivered them.
0: Lọ́wọ́ ìparun.
1: From their destruction.
0: Níbi tí a dẹ dùbúlẹ̀
1: sí. Where you are lying in sickness.
0: A gbà ọ lẹ.
1: Where you are delivered.
0: A gbà ọ lẹ.
1: You are delivered.
0: A gbà ọ lẹ. Ẹ kígbe ń bi tẹ
1: wa. Shout it where you are.
0: Olúwa ràn mí lọ́wọ́.
1: Oh Lord help me.
0: Olúwa ràn mí lọ́wọ́.
1: Oh Lord help me.
0: Ènìyàn ni mí.
1: I am a man.
0: Mi ò lágbára.
1: I have no strength.
0: Ìrànlọ́wọ́ tá a nílò lénìí.
1: The kind of help we need today.
0: Number 1.
1: Àkọ́kọ́.
0: Ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú.
1: Help in the time of
0: affliction. Psalm 46.
1: Psalm 46.
0: Verse number 1.
1: Ẹsẹ̀ kìíní.
0: Máa súnmọ́ bí pẹpẹ rẹ.
1: Come close to your altar.
0: Torí a fẹ́ fi hallelujah méje.
1: Kọ́ntà
0: kó tẹ̀
2: lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́
0: ní ìgbà ìpọ́njú òní ni kì í sọ̀la gbogbo èyí tí ojú ń pọ́n
2: èyí
0: tí ara ń ní ẹgbà ìrànlọ́wọ́ àkọ́kọ́ ìpọ́njú rẹ̀ olúwa yóò ràn ọ́ lọ́wọ́ oh my god àǹtí láti márì ó rí ìrànlọ́wọ́ mo mọ̀ pé ojú ń pọ́n àtà ló ní kánsà
2: yìí
0: ó náwó lẹ lórí má lè gá kánsà àtà bí àlóbi àjẹrà ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́
2: òní bakú
0: God is our
2: help
0: oh my God present in the time of trouble ó máa ń dúró nígbà ìpọ́njú
2: òní
0: máa ń ràn ní lọ́wọ́ nígbà ìṣòro
2: bọ́
0: síbi pẹpẹ rẹ torí ìgbà tí wọ́n débi odi
2: Jericho
0: ipa àwọn ò lè sílẹ̀
2: pọ̀
0: hallelujah méje yẹn
2: ògo
0: méje
2: abẹ́bi
0: sílẹ̀
2: pọ̀ gbogbo
0: ìtìlẹ̀ kù
2: tí
0: ní àgbáyé
2: globally
0: bàbá mi wípé
2: my father says
0: o fẹ́ sí
2: hallelujah
0: méje
2: seven hallelujah
0: tó wúwo
2: very bad
0: ògo méje
2: ìsánà
0: méje
2: ògo seven times
0: iye méje
2: last seven times
0: seven hallelujah
2: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
0: ojú sí ọ̀nà
2: kẹ́gbẹ́
0: ògo méje
2: ògo ògo ògo ògo ògo ògo ògo.
0: Ọ̀nà kẹta tẹ̀mítẹ̀mí
2: òsánà
0: méje
2: òsánà òsánà òsánà òsánà òsánà òsánà òsánà.
0: Ọ̀nà kẹrin jẹ́ káriwo yẹn lọ
2: iye iye iye iye iye iye iye iye.
0: Mo fẹ́ kó dúró dáadáa.
2: Stand firm now.
0: Orin yìí.
2: This song
0: tí n bá ti kọ́.
2: Àtà sí yìí.
0: Kò kọ́ tẹ̀mí tẹ̀mí.
2: Sing after me.
0: Bàbá rántí mi o. Orí mi lọlẹ̀ o.

0: sewole. Olúwa sewole. Olúwa sewole. Olúwa sewole. Nínú ilé yìí sewole. Iwọ nọ. Nínú ilé
1: yìí.
0: Láyé bàbá
1: yìí.
0: Wọ́n àjò gbérí. Wọ́n dasẹ́ rẹ̀
1: rú.
0: Ẹ̀rọ ọmọbìnrin. Ẹ̀kún lórí
1: maré.
0: Ohun tí ó ṣe é ṣe. Olóúnjẹ
1: nọ.
0: Olúwa parí ẹ. Olúwa parí ẹ. Olúwa parí ẹ. Yóò ṣe é ṣe fún ọ.
2: Ẹ máa rà nù gbà.
0: Yóò sì dá fún ọ. Mo ṣàgbé o. Ó pàdé wa láàárọ̀ yìí.
3: Àárọ̀ yìí ní koro.
1: Yes, man, àti koro jù.
3: Sori gbogbo ẹ̀yàn ọmọ ológun.
1: Are you glorious ones?
3: Ṣé ẹ fẹ́ gba ògo yìí?
1: Dàwọ́ tó tẹ́ gbà jọ gbé.
3: Ẹ fara hàn lẹ́ni o.
1: Please be there today.
3: Wọ́n rán mi sí yín ni
1: o. I am sent to you.
3: Arúgbó ọjọ́ wípé. Lọ sọ fáwọn èèyàn.
1: Tell my people.
3: Wọ́n ní anointing lára.
1: They have anointing.
3: Wọ́n ní ògo kan lára.
1: They have glory in them.
3: Tó lè bọ́ odidi.
1: That can feed the whole nation.
3: Ọwọ́n ti àgádá gbogbo.
1: But it has been locked in the bag.
3: So ẹyin tẹ wà lábẹ́ generational poverty.
1: So don't have to under generational poverty.
3: Ẹyin ni number one.
1: You are the first
3: guest. Number two.
1: Ikeji.
3: Gbogbo àwọn tó ní ìrántí ò sẹ.
1: Don't they have vision that's not actualizing?
3: Ìpàdé bò. Àárọ̀ yìí ní koro.
1: This morning at koro.
2: Mo gbàdúrà.
1: I pray.
2: Ìran rí àṣẹ.
1: Ìran
2: rí àṣẹ. Ẹgbà ilé ìtẹ̀mítẹ̀mí. Olúwa. Àwọn olóore.
1: My benefactor.
2: Tí ogun ti lé.
1: The matter is just today.
2: Àwọn olóore.
1: My helper.
2: Tí ìjì ti lé.
1: My summer is just today.
2: Ẹ dá wọn padà
1: wá. Bring them back to me.
2: Lọ́tún ló sùn.
1: Me.
2: Níwájú lẹ́yìn.
1: Before me.
2: Ẹ dá wọn padà.
1: Bring them back.
2: Ẹ máa padà.
1: Come back.
2: Ẹ̀yin olóore.
1: My best friend.
2: Ẹ̀yin aláàánú.
1: Come
2: back. Ẹ máa padà.
1: Gbogbo ẹ tó dẹranko. Anyone that started to animal.
2: Padà di ènìyàn.
1: I started to human.
2: Lọ ìpàdé ayé.
1: Going to evil meeting.
2: Láti bá tèmi jẹ́
1: tọmọtọmọ.
2: Ẹ lọ mú padà.
1: I never return.
2: Báyìí ni ẹ̀mí mímọ́ wí.
1: Gbogbo
2: ẹ tún lọ wá gbé ẹkún agbára. Ẹ tún lọ láti inú ipá ògùn náà ipá
1: ògùn.
2: Láti bá tèmi jẹ́ ẹ lọ kẹ́ ẹ má padà. Jésù Kristì Olúwa wa. Bẹ́ Ọlọ́run Olódùmarè.
1: I believe with God of Almighty.
2: Eléyìí tó kù kọ́sẹ̀ ìparí.
1: For the rest of this week.
2: Ọlọ́run ó kọjú oore sí.
1: Amen. Lord, you do good unto you.
2: Ibi tí ò ti yé ọmọ.
1: Where you don't understand.
2: Ọlọ́run yóò gba bẹ̀ kọjá.
1: Amen. You don't pass through there.
2: Gbogbo ayé tẹ́ ẹ̀rọ náà gbé gbà
1: yìí. You that have nowhere else.
2: Níbi ó lé.
1: Where this is at.
2: Ọ̀nà sí níbẹ̀.
1: The way is open for you.
2: O tó wá wàárí.
1: What are looking for you are
2: seeing. Ọ̀nà ó sì fún ọ.
1: Amen.
2: Ọ̀nà àlà fún
1: ẹ. Your way through.
2: Ìyanu ó ṣẹlẹ̀.
1: Miracle follow.
2: Máa lọ nú ògo.
1: Where to glory.
2: Máa ṣàṣeyọrí. Máa ṣe rere. Wọnú ògo lọ. Ṣàṣeyọrí. Ṣe rere. Gbogbo ẹni tó mú tiẹ̀ dání.
1: All those that hold up your case.
2: Tọ́láwọn òní jó ní
1: sinmi. That is another two rest.
2: Ẹ̀mí wọn kò sọ.
1: Amen.
2: Bó bá lọ wájú wà rí rẹ̀.
1: Amen.
2: Bó lọ ìwà rí
1: rẹ̀.
2: Ọkàn rí abalẹ̀.
1: Amen.
2: Ìgbéyàwó gbogbo kò gba àlàáfíà.
1: Every marriage be healed.
2: Ẹyin tẹ́ ẹ̀ tí ì márì.
1: You that are yet to marry.
2: Àánú yóò dìde
1: fún. Nothing right for you.
2: Ẹyin tó ń wọ ọmọ.
1: You looking for child.
2: Ẹ ó rí ìrànlọ́wọ́. Àṣẹ gorí ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Wọ́n rọ̀rọ̀ kó anointing.
1: Get my anointing.
2: Gbàgbọ́ pé
1: I believe.
2: Àdúrà rẹ̀ gbà.
1: Iṣẹ́
2: tàn sí lọ́wọ́.

0: ibe ni joba ka mo o ti le repent immediately ba
1: eh se o ti e mo wi pe iroyin na ti e gbe pe awon kan wa to ja pe won ti surrender pe awon oja mo ni ti ta so won lawon oja mo sugbon ka dupe
0: atoju emi e atoju emi e nibi ijoko ta wa ina lati ri alejo pataki ana ni baba wa omowe busari oga ni eka to nri si eko ati imo nipa ifo lede ni fafiti ti lead to be ni ilu Ibadan Oyo State Nigeria kara o le sa o
2: akojumo
1: yes akaro
2: akini ati gugu awon wa ni tubu to robe
1: na
2: akode da suko yo
0: awanu
1: iwe royin daily sun no ni nfi mo royin gege bi o ti wa ni tagbangba pe e saju eto dibo nipinle osun ẹgbẹ́ òṣèlú Accord àti APC wọ́n tún pààrọ̀ àwọn gbólóhùn tí ọjọ́lọ̀ láàrin ara wọn èyí tó wá ti ẹ̀ jẹ́ ìdójútì fúnni ni pé kálukú wá ń kà pé àwọn èèyàn àwọn tẹ́ ẹ pa iye báyìí ni àwọn táwọn náà ti pàdánù bí iye báyìí ni láàrin ara wọn nígbà tí ètò ìdìbò tí ì wáyé tí ẹ̀mí èèyàn tó ti dínà fìtílà tí wọ́n ń pa nípakópa kí gan la wá fẹ́ retí kí là ń dúró dè lọ́jọ́ ìdìbò bó bá tiẹ̀ jẹ́ wípé ìbò táwọn aráàlú dì lóòótọ́ ò ní wọ́n bá kà ẹ̀mí àwọn èèyàn tó ti kú sí yìí ńkọ́ àwọn tí wọ́n ń lọ rèé ṣàbàyà gbangba àti àwọn gbólóhùn eléyìí tí wọ́n ní wọ́n sọ wípé senator fada ń sí pé kí wọ́n ó wá iléeṣẹ́ ọlọ́pàá ní wọ́n náwó gan wọn à ń gbọ́ pé wọ́n ní sọ pé ọ̀tọ̀ ni táwọn wí o ọ̀tọ̀ ni táwọn èèyàn ń gbọ́ ọ̀tọ̀ ni táwọn ọ̀dà ọ̀tọ̀ ni tí wọ́n sáàfù bí wọ́n bá wá padà wọlé ṣẹ́rí ọkàn ó ṣiṣẹ́ àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn wọn ṣé wọ́n sọ pé wọ́n jáwé oríjì ọlọ́run gbógo fọ́lẹ́ ni ọlọ́run fi ìjáwé oríjì yẹn jíjáwé olúborí dípò ẹ̀mí àwọn tán padànù ni kí là ń wá gan tó kẹ́mi èèyàn ò bá rin àjò rìn.
2: Yorùbá ní pé ẹni tó bá ní ojú ló yẹ kí ojú ó tì nǹkan tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ó fi yẹ wa gbangba wípé àwọn tí wọ́n ń làkàkà wípé à ń fẹ́ jẹ́ adarí wa à ń fẹ́ jẹ́ aṣíwájú wa wọn ò ní ojú tì torí pé tí a bá dépò gẹ́gẹ́ bó ṣe sọ ṣé àlàyé la fẹ́ ṣèjọba lé lórí ni àbí ẹni tó wà nípò kù
0: àbápò wa kó ṣe dáadáa
2: èmi rò pé torí àlàyé ni a ṣe pé à ń làkàkà tábá nítorí àlàyé ni kí wọ́n lé tẹ́wá ń sọ mọ́ dòkú torí pé àti ẹgbẹ́ Accord àti ẹgbẹ́ APC àfi tó bá jẹ́ wípé wọ́n ń tọ́ka sí ẹgbẹ́ míì wípé ló ń ṣekú pa àwọn tó bá ipá ara wọn lọ́jọ́ ń tọ́ka sí ihun tí ìbá dà á jù ó ní pé àwọn méjèèjì kí wọ́n sọ pé pẹ̀lú tó ṣẹlẹ̀ nínú ètò ìdìbò tá a fẹ́ dì títí dàsìkò yìí o àwọn méjèèjì ò kópa mọ́ torí pé àwọn tá a sọ pé a fẹ́ ṣèjọba lé lórí ọ̀nà kú tí ń kú tán lọ yìí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ kí wá ni tó wá jẹ́ kókó lórí pa la fẹ́ sìnlú ta wá ní ẹ̀jẹ̀ yẹn láàfin rúbọ èmi ò mọ òòṣà tí ó dífà yìí fún wọn o wípé kẹ́ ẹ tó lè dépò àfi kẹ́ ẹ tẹ èèyàn mọ́lẹ̀ èmi ò mọ o ó sì ń ṣe wá ń kàyè fi gbàgbọ́ wa ni wípé ìrìn àjò wa láti 1999 dàsìkò yìí a ti ní ìrírí a ti lóye ju tá à ń ṣe lọ nǹkan dojútì ni ká sọ pé ẹ̀mí kan lásán ká tó wá sọ pé ẹ̀nà kan ogójì àbí nǹkan ó lé lọ́gbọ̀n
0: ayé poli
2: ìbàdàn ẹmí yẹn la ń sọ
1: 29
2: kò ń ṣe díẹ kò ń ṣe aláǹgbá.
1: We've lost 40 since APC. They have killed 29 of our members.
2: ẹ wá ń kàyé èèyàn tí ẹmí wọn ń sọ ọ́ nù ṣé torí ní tààfilà fẹ́ ṣèlú nìyẹn nǹkan tó bá lójú tí o èmi ò rò pójú tí àwọn adarí wa yìí o eléyìí wá ló jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ìkàngùdù nípínlẹ̀ Ọ̀ṣun àwọn aṣíwájú tẹni wọn tó lè láwùjọ pápá jùlọ àwọn orí adé èmi rò pásìkò ti tó wọn káwọ́ gbéra ju o
0: orí adé
2: láti jẹ́ pé wọ́n wòran tí nǹkan fi dé ibi tó dé.
1: Ẹ dákun dókítà nígbà tí ètò ìdìbò tí ì wáyé tí àkọsílẹ̀ tó ń lọ bíi àádọ́rin báyìí àwọn èèyàn tó ti kú báyìí 40 ati 29 that is 69 awon eso alabo ti won ti wa ko lo sibe se bi awon eso alabo to po tori we royin daily transit egbe wi pe awon eso alabo ti duro gbagbagba ti won ti ku ipinle osun bo ti eje wi pe ko di karakata kaloku to nlo lowo a je pe ti o ba je be se akosile buruku ise yo si to ma lo na ni abi awon ti won ti ti won ti pa yi kilo data apinwo re saaju ojo eto odibo
2: o seun emi o ko ejo ye bi le ile ise awon olopa lowo
1: ke
2: tori pe ojuse won koni pe ki abo ko fi ese mule ninu ngba ti kini ti bere emi lo ye ki ile ise olopa ki won ti gbe igbese to ye ko se pe njo ngba ti bo wa kola dawa n pe an ko awon eso alabo lo se n ta so ni pe ara to wu won ki won fi ra won da ojo ibo nikan lo kan wa ajo ta ti bere bolongo ni bo ti bere to wa pe oju se wa ni eka ma gbofiro wa emi ro pe o ye kemi kankan o sofo debi ta wa n ka tanko goji tanko gbon yi emi ro ko ye ko ri be so a se ile ise olopa won won ko ku die ka to tori awon le ki won ti jawe akiwowo fun awon ti won kefi bi won se wa baje yi
1: eja lo soju oja ta ba pada de ka le raye tesi waju

0: 32 FM ti wa oke.
1: Níbo ló ń dàdọ̀ tí ilé rẹ̀ sí nínú báàgì ẹnu òloro àbí sọ́rọ́ngbó lójúdò tó ń tọ́jú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́. Ṣohun tó yẹ lásìkò tó gbàgbàmù ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbé ìkó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ ṣe ọwọ́ rẹ̀ gbélẹ̀ sí ibi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójútó ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.

0: afiju woja wanri bendeke obun woja pa sio sio obun sio sio nun rewu afiju wole sebi ton dale si un wa bojumo o ti di wa odaran ni ipinle oyo ka jewi ole suku agbado ora omi ohun be babo le soju titi lai bikita ka dale soju agbara lai nani akoba ti o teyen eyo ayika tun mo toni toni ohun agbegbe to dun wo ni mu idagbasoke bawujo ajo tin receive wo fun ofin ohun igbofinro ni ipinle oyo oyo state rule of law enforcement authority nketa ta o aja ti o sonu ni ki gbofiri olode
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n gbo 32
3: FM 32 FM 94.9
4: ati de la toju di oja 32 FM 94.9
5: yes
4: I eh eh shanti le mu iroyin kokan ma bi kan sunma wara le ni wa
5: na mo ba si ko ti gba si
4: asiko yen o si moda bi alara
5: le sunmara le 32 FM 94.9
4: kon ya de
5: ni posonu an be ni laughter house oke to je premier mo kola ni lu ibadan eh kerosin atomi owo ba kan na ma gbese gbe ara won abadi won ojo mo ba di kabari ati bari o se the same thing ibi ni 32 FM. Hello, how are you?
6: Ekaro.
4: Ekaro sao.
6: O ku to mo kin fa mo kin ni si orin kalagbo Olorun.
4: Ala ma mi.
6: Oruko mi ni Ero Kin lati Apata. E dakun eyin baba eyin abote wa mi e dakun. E ku wi ti to doki gba wa mi awa mi kunu ilo. E dakun e ba so fun ibu osu ko ma jo dogun dode. E wu ba wa kun ta ngo yejo. E wo ewo ti senator yen so o e fi leti. Oro yen e fi gan. Wa wo ka ja be se pe omo to ne lo ba ba le ti wo ko fun finish won dan ni eh won do idubo wa yo do awon to fe joba le lure na won ni ko ma finish dan ni ko de ko ri be to abe won ni won do ki are won ko ba moju to to idubo be yen olopa to de lo po ju ko po yo eyin ni wa gbe to ti lo eh ti won ti ti idubo
4: ke je to ya
6: ji so po jo ma ti gbe le kan na
4: e se adupe Eh, on va pas dire
7: que tu es un peu plus de la vie. Tu es un peu plus de la vie. Tu es un peu plus de la vie. Tu es un peu plus de la vie. Tu es un peu plus de la vie. Tu es un peu plus de la vie. Tu es un peu plus de la vie. Tu es un peu plus de la vie. Tu es kita ni kari mu mu ṣugbọn pa so pe akoso kan lo wa nbe a ma soro na wa to lament inu no state as well ṣe ta ba ma o file o fi asise to fi ba wa asise igba ti money go da jo sa ti jo re ba ku mu fe lo da ti cause government have to be responsible where we dispose the particular dustbin go ro da le wa ṣugbọn gba to ba ku bu la fe lo da si e de ba je ka e je ka se ri wale a ni so to aye ni
4: e seun adupe e seun te ba wa se belenja Hello. Hello. Alagba Adekun.
8: E kaaro.
4: Yes sir.
8: E kaaro. Emi na.
4: E kaaro. Yes sir.
8: Problem tin pe. Gbe intention yin mi na ro ti anti bi pe so yin. Ku ki jobo won ebo se se. Gbogbo awon se ti an dibo lototo se ngbo mi da.
4: Angboyin dada.
8: Won na boye pe bo yin dibo yin at the same time. Awon yan so la duro pe won meet general election ni. Nibo se npa ga mayan to ti gbera lato yo state lo so so se se lo campaign for one party or the other se npe ti o ba se olika ko face se ti eni then number 2 my brother and sister ejo liberation of life waking of money tikina ngen ni gbogbo kini gana e wo billion ta na le election e wo life to sonu e wo property to sonu kina ngen ga ga bi omo nigeria bi o ba se ba so yan man jere ni sa ngen ni ta ko ta we stand sa ngen lori e when talk for resources and every amenities
4: God bless you ami e seun adupe
5: ka bisi
4: hello e karo
9: ah e karo
4: yes sir oruko yin o
9: alagbo latunde latapete ni
4: an gbo yin sir
9: tori wo sun na ni mo fe so ni lori se bi democracy la nse ku won ye ka practice su democracy awe eyan lo ye ka dibu ka yen ta fe àwọn ológun ni ọgbọ́n kan máa fi gbọ́n gbàjọba kìí ṣolóṣèlú ṣègbè tí ń dúró tẹ̀lógún náà pàṣẹ wáì tí wọ́n yàn sí máa sọ pé ẹnìkan sọ̀rọ̀ ẹlù wá pa kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ẹ jẹ́ bá wa sọ tọ̀rọ̀ kí wíwé bàbá tinubu kó báwọn èèyàn wọn sọ̀rọ̀ kò dá tó dábọ̀.
4: ẹ ṣeun
5: bá mi pé ta ma ba wa buru to je pe iwa re le ti won modele pe se gbe kokun ta ma ni ka lo mu ba grandpa kan fun moran se e mu lo be ni to soro un
10: wo
5: e lo gba moran lo wa gba se e mo mo lo ba won ba
10: 08097949 mo sha mo pe ko si nkan kan to to ke yin o gbe mi eni keji lori kini
5: ta gbugbo ala
10: lori kini
5: ala tan wallahi gbugbo ala tan
10: lori kini
5: ti ti ti ko mo
10: wa mo wa ti ju awanka won won ti pa 30
5: ta lo mo yan jodo la ta lo mo yan jodo la
10: e dekun awon ti won pa awon eyan won yen ko
11: hello
10: yes sir
11: I'm
10: going in.
11: I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm going in. I'm eh ewo ba ti baba ina kini wa ni house of senate toni e awon ti fi owo sina awon kini ni o leta ona awon ti fadura ti be tori mo ba awon nkan won yo ndoju si wa ko ko se toro won tabi baba ngo ta o ga o se pre ni
5: as asi alata ko mo fe pe
10: adupe
5: tori yin o le mo sorun kan ba jade aga won wa waju le jo si tan lo na
10: +23490620949 ekaro
11: yes
10: ma ekaro yes ma
11: example
5: ekaro ma
11: ekaro o ki baba to wa nbe ya ile rest ni la tojo ẹjọ́ torí ọ̀nà ọ̀rọ̀ ti gbótọ̀ sí náà ni èmi ò kún bẹ́ẹ̀bẹ̀ sí ẹjọ́ torí ọ̀nà tuntun kan bá dé èèyàn ti lọ 70 fún ọ̀dẹ̀ sí ìdìbò tán ti pa láìṣẹ́ wọn kọ́jọ́ torí ọlọ́run bí bóyá kó mú kó mọ́ dìbò torí èkó sẹ́yìn tọ́sẹ́ dọ́gbọ́n ẹ̀yàn kan má pa gbogbo àárọ̀ tó ọlọ́run kò sí tọ́jọ́ ìdìbò wọn ti tẹ̀ ìjọ 70 lọ́gbọ́n yẹn jọ̀ọ́ ṣe sẹ́nu wà ní ìpàdé yìí wà fún wo ni wọ́n dálẹ̀ sí ìpínlẹ̀ ọ̀sọ́ báyìí kán ṣàánú wa kán jọ̀ torí ọlọ́run àwọn tó dá lágbára lágbára yìí sílẹ̀ ni wọ́n jẹ́ kán dìbò nírọ̀ wà ọ̀ṣẹ̀ àtẹ̀jú tó sọ pààyàn náà kán bí ọ̀sán bá wà ó bí kan tí wọ́n ti kán ọlọ́run láti bẹ̀ wọ́n.
10: ẹ ṣeun ma 94.9 náà lẹ́ ń gbọ́ ìròyìn bàbá Fendo à ń bẹ lójú òpó ayélujára at 32FM949 fẹyẹmọ
5: ká sọrọ ìṣirí fún ara wa torí ọ nìkan torí ọla ni àwọn olóṣèlú kan ń bẹ lẹ́nì àwọn kan ń lopò àwọn kan sì ń wá bí wọn ó ṣe padà bẹ́ẹ̀ bàbá wọn ti ṣẹ̀mí ní ìṣàkóso orílẹ̀-èdè nàìjíríà rí wà láì wọn lè gbé fọ́tò dáàdì wọn sẹ́gbẹ̀ẹ́ tí wọn lára billboard torí àbá ti bá ó ti bẹ̀yìn lẹ́jẹ̀ fún wọn ẹyin tẹ́ ẹ kù ẹ mọ́ bẹ̀yìn lẹ́ fáwọn ọmọ lọ́mọ à ń rọ̀ yẹn ẹ mọ́ bẹ̀yìn jẹ́ fáwọn ọmọ tẹ́ ẹ bí nígbà tí mo fẹ́ dìbò ní ìsinmi sọ pé fàtóyè bàbá mi kí n gbé ẹgbẹ́
10: ó
5: fọlá dìbò ti bàjẹ́ láyé wọn
10: ojú ayé ẹlòmíín náà lọmọ ò ti ní jẹ mọ́ hello ẹ káàárọ̀ o ìyẹn ò dúró wọ̀dọ̀ rẹ ń bẹ̀ wọn ìkọ́ ń tẹ́nẹ́ hello ẹ káàárọ̀ o is he dúró
5: ẹ dúró
10: is not dúró
5: kábàárì kan sí o ti tó kẹrin finally
10: hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o
11: ẹ káàárọ̀ ẹ pẹ́ tó
10: ma
11: àtẹ̀sí ní ìpínlẹ̀ àtijọ́ ẹ̀ ẹ̀ kalambo àti bẹ́ẹ̀ni ọ̀yìn ọ̀nà tẹ́rì ma lórí ọ̀tọ̀ èrò òṣèlú aráàlú ni kò ní wọ́n pé ọmọ àwọn tó ń ṣèjọba ìlélẹ̀ ló wà nínú gbogbo àwọn tó ń pè tọ́tù wá ń kó ní wọn bá gbọ́ sẹ́ńtọ́ bá torí ẹ̀ká gan máa jẹ ni ọmọlọ́mọ ló ṣe ránṣẹ́ nílùú tòótọ́ àwọn bímọ tí wọ́n mọ́ tí wọ́n nílùú náà rí nàìjíríà tóníkálùkù wá sì ní ààrẹ mímu jẹ́ ní àwọn tó ti kúnyẹn máa ṣe é rìsọ́ọ̀ tó bá wọlé àti tó bá wọlé àwọn aráàlú ní káyọ̀ wá ń bè kájẹ̀ orí ẹ̀ dé káráàlú òṣèlú òṣèlú bàì fáyà láì tó ń dà ìlú ọ̀bá ibi tí ẹ tó bá ti tẹ̀mí ẹ̀rọ owó tẹ̀mí ẹ̀rọ owó nìyẹn o ẹ ṣe ẹ pé èso.
10: Adúpẹ́ ẹ ká fi àsìkò yìí tún sọ fún gbogbo àwọn olólùfẹ́ wa wípé tíkẹ́ẹ̀tì àmàlà ó ṣìkò
5: a
10: ó wà ńlẹ̀ kó tó tán àmọ́ ń tán lọ toró níye gbèdéke àwọn èèyàn tá a fẹ́ ta tíkẹ́ẹ̀tì fún tó bá sì ti tán kò sí pé a tún tà mọ́ ẹgbẹ̀rún mẹ́ta náírà ni ẹ máa bọ̀ ní laughter house tàbí kẹ́ ẹ pé nọ́mbà yìí 0806 218 51 94 gbogbo awon to wa loju opo aye lu jara e seun a lo yin logo enu amoriri yin baba wa omo we busari ajinde ara yo mo je o ni sise won lawon ni ticket amala number na la tin pe fun yin alagba Ibrahim Paul 0806 2182 1854 0806 2182 1854
5: eja pade ni 1220 ago mejila kojo ogun seju e tun rere te je nbe
10: ko to wa ke to ri e kokko ri emi la ago mejila lori royin agbaye olubi npe fatoye lo komi.

0: alubata nrẹsẹ jabata onílù dùdùn fìdùnnú pòwe àpọdùnnú bẹẹ alúṣẹgẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier
2: Mọ́kọ́lá Ìbàdàn.
0: Àkàràwò ngbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́.
3: Kàtújọ rẹ́rìn àárín tàkìtì.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier
2: Mọ́kọ́lá Ìbàdàn.
4: Where did you buy it?
5: CDK.
4: Easy. Yes, easy.
6: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jẹ́ àgbọ̀ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ẹni ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà. Bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé.
7: Ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹni nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra, ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí sanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kọ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wá rí tó ní mọ́tò dé ohun àníyàn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
6: wò yín
7: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbìkan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yí gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní

0: oṣooṣù tí máa dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbòòrò àfihàn àtúmọ̀ sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjì láàdọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde à á gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá mọ̀ gbé nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ̀ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ ká káàkiri.
2: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lẹ ti máa rí ọ́fíìsì wa ẹ lè pé ti Mọ́kọ́lá yẹn sí 070-74-54-3005 àti ní ọ́fíìsì ní àpáta náà nínú ilé epo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pé ti àpáta sí 070-74-60-3911 bákan náà àtún ní Ogunmọ́ṣọ́ ní shop 3 & 4 Free Mall Shopping Complex opposite former Nitel oníyẹn wà ní Alájìkí Road Takí Ogunmọ́ṣọ́ ẹ lè pè wá sí 070-74-85-7555
1: ọ̀rọ̀ lẹ ti gbọ́wọ́ rẹ̀yàn gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tí ó jẹ́ pé ẹ ti ń rò ó ìpè bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
3: cdcare there for you.
4: Oh, yeah. The joy of a great nation rests on the shoulders of a radio station.
5: Lights, camera, action.
6: Drop it up. Drop it. Let's get it.
4: 32 FM, 94.9.
7: I want you to be mine.
8: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM, 94.9.
4: From the hottest gists to the coolest stories.
9: Hook up to the latest on everything entertainment.
10: We know what you want.
11: All my favorite songs.
4: On 32 FM, 94.9. After the tactics comes the play.
12: It's Connor, what are you going to do? Oh!
4: After the play comes the goal.
12: Could be the match winner from Lionel Messi.
13: Ronaldo!
4: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

0: the joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action.
0: Give it up. Drop it. 32 FM
2: 94.9. Ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì 32 FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀lì kọ́. Ìkànnì 32 FM lòṣùpá àràn káyé. 94.9 lọ bá àwọn ọkàn ni. 32 FM ẹ̀dùnnú kẹfẹ́ yín. Lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
3: Ẹwọ́n ni bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ sá ẹ̀ǹjì ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè àdàbọ̀ náni àkùngbẹ́. Iná ju ẹyọ oko ń lọ kùkù tí ò mira jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà. Ẹ máa gbọ́ rédíò 32 FM. Iléeṣẹ́ rédíò alálùbárí.

0: B.
1: Ojúmọ́ òní tún mọ́, ọ̀yẹ̀ àláfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́, 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.

0: agbe laladiro
1: aye soro mo fe eyan sere
0: akamare jebe be ba ri bi onikaluku n ba soro
1: inu gbogbo wo ri ba kan na o
0: ti mo ba fo lero ti mo wi kankan
1: mo fe eyan sere o
0: igbesi aye mi moro lokan ni
2: a jora wa o
0: ti da to ola yo daju be lo o
1: ola won tan ba ti binu wiwiwiwi tan ti so tinu won jade won la won yen da gan pe o ti tan na won nu gbogbo wa ko la ri be o
0: erin isi aye yi na
2: elomi a binu wiwiwi aso awon kankan awon to so yen o mi ni e yo se o
0: mi aja emi are
2: elomi a de binu wiwiwi gbogbo n to so ko ni se kankan nbe
0: aye buru
2: elomi o de ni so nkan kan sha
0: lore bari mi lode lore bayan mi lodi o
2: ti o si ni gbe igbese kankan ti o foro lolorun lowo
0: aye yi ma le o
2: elomi ko de ni so nkan kan sha a de gbe baba nla ku iya laya igbese sha
0: aye ohun fele fele aye fe le lu kara won
1: aye le eyan le
0: aye bele bele aye bele lukara won iya sin jo melo mi bi ko jade laye ama awon lo si eyan wa se ba lo ngo ni oba ti dani ta ti duro ti ni alaura bi ti duro ti ni gberu ba fe wo
2: mọ́nì gbàgbọ́ nú èèyàn jujuju a jọra wa o inú dẹ̀ lèèyàn ń gbé
0: nílẹ̀ ń fojú tí ọ̀dà wò wá sí
1: ayé le ènìyàn wà
0: ojú rẹ̀ ní fi wo gbogbo wa ọba mi òkè tí dánilẹ̀ ti
2: dé ẹlòmíì tẹjọ jàǹjọ òní tí wọ́n ṣe bó ti tán ó ti tán náà nu wọ́n ti bá yín parí ẹ̀ ó ti tán kò tán nú ẹlòmíì o
0: ṣẹ́ṣe bọ́lọ̀ ń bọ̀ ni
1: ẹlòmí ò lẹ́mìí ìdáríjìn kò mọ bí wọ́n ti dáríjìn yàn inú rẹ̀ le gan
0: ó ṣe fajá ó ṣe fẹ́ràn ó tún wá ṣe fún gbùgbùté tí gbẹ̀lẹ́ bá ọ̀nà
1: ọgbọ́n gbogbo ohun tó bá gbà ni màá fi fún màá rí pé mo gbẹ̀san
0: ayé
1: wọ́n ní gbàgbọ́ nú èèyàn lọ títí bá ń wo
2: èmi kulẹ̀ máa ń sọ nǹkan kan ó kulẹ̀ kúkú bẹ́tà kó mọ́ ní problem pẹ̀lú èèyàn
0: tí lójú tí ní mú bọ́ bá wo àwọn ọmọ bà ní
2: ó kúkú dáa kéèyàn ó kulẹ̀ mọ́ ní ìṣòro kankan pẹ̀lú èèyàn
1: wọ́n ní ṣó ṣeé ṣe bẹ́ẹ̀
0: tẹ́lẹ̀ tí mi òkè tí mi sàlẹ̀ bọ́ bá wo ayé wọ́n lè pé kọ́ mọ́ wí kankan
1: kò mà ṣeé ṣe bẹ́ẹ̀ àmọ́ èèyàn lè avoid ẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n o lè gbìyànjú ẹ̀
0: ayé bínú yọ wọ́n da yọ sí ìpẹ́
1: lọ́nà wo
0: ayé iná sọ̀rẹ́ mi o
2: ẹ̀ ń fẹ́ bínú rí dájú pé kò bínú ẹ̀ ń fẹ́ sọ̀rọ̀ gbìyànjú méjì ó sọ̀rọ̀
0: ó sùn náà ni o
2: gbogbo ọ̀rọ̀ kọ́ là á dá sí má dá sí gbogbo ọ̀rọ̀ mọ́
0: ó gbé ẹsẹ̀ ẹsẹ̀ rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀

0: dákun bẹ́ẹ̀ bá jẹ́ pàtà ẹ̀ má lè bu ẹ̀mú alẹ́ rí. Èmi ààrẹ mú àrọ́ǹkà àrínú kó wá mọ́.
1: Tó bá jẹ́ pé gbogbo ògbìyànjú tí àwọn èèyàn ń gbìyànjú lórí wa ní ń ṣe.
0: Èèyàn
1: ò ní sí mọ́ o.
0: Báyìí la lò sí jìyà lù.
1: Ẹ ti ń tọ̀ pé wọ́n dáhùn kò sí nǹkan kan mẹ́wàá ń bẹ.
0: Ó mẹ́jà wá lé.
1: Dákun sọ́ra o. Gbogbo wa pátápátá lọ́lọ́run dá o. Bẹ́ẹ̀ ló sì fẹ́ gbogbo wa kò bínú ẹnìkan o.
0: Ẹyọ díse wàhálà tó tó mú wálé. Ayé ọmọ ayé. Ayé náà ló ṣe sú àrá sọ̀bọ̀. Ọ̀kan di ìbejì ọmọ ìyá aláró. Ìyá ẹ̀ní ń dáró bá bẹ́ẹ̀ ní sàgbẹ̀. Ọkọ ilé tán jaburata. Sú àrá sọ̀bọ̀. Àkàmàrè jẹ́ bẹ́ẹ̀. Jọ́ta ń sílé àti tútù làwọn ọmọ ayé wà ń dé à ń jọ ń jẹ à ń jọ mú. Gbogbo wa lájọ́ jagùntàn.
1: Èèyàn nìyẹn o.
0: Olókéyàn lè sú àrá sọ̀bọ̀.
1: Ènìyàn nìyẹn sọ́ra fún wọn sọ́ra fún èèyàn.
0: Ọwọ́ adijọ́ kẹfà.
1: Kíní ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn máa wà èèyàn máa ń bẹ̀. Inú mà lèèyàn ń gbé.
0: Sú àrá sọ̀bọ̀ àkàdé. Kòpò wọn jẹ mọ.
1: Gbogbo ẹni tí ń rẹ́rìn sí ọkọ́lọ̀ rẹ rẹ ọ̀tá pọ̀.
0: Àkàmàrè ń jẹ́ bẹ́ẹ̀.
1: Mo ti kìlọ̀ náà àbí tipẹ́tipẹ́. Àìṣe nǹkan nǹkan náà o.
0: Lọ́lá yá olówó lọ́wọ́. Ọmọ ara mọ́tò ọmọ gbé lọ sókòtò ọmọ gbé lọ sàbàrà. Àwọn ayé wọ́n lè má jọ lọ bí kankan. Àkàmàrè ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ dákun bẹ́ẹ̀ bá jẹ́ pàtà ẹ̀ má lè bu ẹ̀ lé alé rí.
1: A dẹ̀ lẹ́mí ìdáríjì ìjura wa lọ.
0: O tọ bá bẹ̀rù.
1: Bẹ́tẹ̀ kékeré báyìí náà mo fẹ́ ṣe. Mi ò fẹ́ jọ long.
0: Tọ bẹ̀rù ọlọ́run bá mi.
1: Torí ìjọba àkókò.
0: Ìjọba náà bò ní.
1: Ibi tá a wá ń lọ láàárọ̀ yìí gan ẹ̀jẹ̀ á nìṣó ń bẹ̀.

ẹnìkan sọ mo sì ń gbọ́. Olóta gbogbo ẹni tó hùwà àkàlà yé yóò jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ á jẹ́ bẹ́ẹ̀ ni kò sí rọ́mbẹ̀ àmọ́ sọ́ra má jẹ́ kíkà ó ṣe ẹ́. Ọlọ́run á múlẹ̀ ṣàǹpó tútù ó ti pa aláṣọ aláṣọ ni kó kíyè sáṣọ rẹ̀. Láti tọ́wọ̀n kí n ju bí ó ti wà lọ àwọn ọlọ́kà á dé o. Láti tọ́wọ̀n kí n ju bí ó ti wà lọ àwọn ẹni bí èèyàn kà.

dirty. I'm a lovers. I'm a lovers. Odua, I do ta joka yira. Yo je en yo je a jo joka ni I'm a lovers. Ticket, baby abba. Ẹyin tẹ́ ẹ jí olólùfẹ́ ti Aminu Adébáyọ̀ tẹ́ fẹ́ ra tíkẹ́ẹ̀tì lọ́wọ́ mi.

080 97 odometa 949. 090 62 odometa 949. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ sí ní mú ìpè lẹ́yọkọ̀ọ̀kan àti lẹ́jẹ̀ẹ́jì sórí ìjọba àkókò wa. Àwa tá a mà jọ dáadáa bá a ti dá tó náà 00 náà lọ padà bá dé nothing nothing a padà rówó mú bọ̀ a ó fà ẹ̀ ló ṣẹ̀ṣì ń dájọ́ bí ba.

0: 0 5 meji odometa 949 0 8 0 97 odometa 949 0 9 0 62 odometa 949 eka aro sa
1: o ta ta sne
0: e ku oju mo sa
1: e mo ku se oga wa
0: e se ngo sa
1: e mo bu se mo ba je ni gbagbe mo
0: ami ami olohun
1: alekan ati mo je o
0: ami ami ami sa
1: owo mi nko
0: idowo ogbo wa
1: gbagbo olohun oni adoda fun mi ati mi
0: ami
1: ado fun wa
0: ami olohun
1: ogbo lata ojo ko ko mi je ngo ni baje
0: ami
1: olohun awolowo iduwo ogbo keto mo ni lati ade to kologo
0: all right eyin na da awon ajo
1: eh wo te je ri mo dajo ngba ege eyin na da yin dagba yin na ngba da din dagba na din da na amo iwa ni vite mi sagawi te ri ore bi kan lenu go ile te to le yo ni o gbajo o dajo njo ti o gbajo o ni force yo ko gba wa la da le do ye mu kan isi be ni so nsi oni fọ te wa ido yen gege ti ba ni ara iwa ya owo ye o na gugu e sori
0: sickness oluwa
1: e gba be ni je gege mo ti gba je gege
0: ni sickness ibere
1: o wa ro ajo yen o wa ni la lati da oye gugu sickness yen ka o ya don bi da mi so bi dele keji dele keji ve ko ko ri da ele keta to ve ko oni o sa oni o wa to ele keta da lo wa ro se to mo to bere se nígbà tó wá dájọ yẹn tó wá bẹ̀rẹ̀ mí sìn ó bá sọ pé òun ò dá mọ́ ìjẹ́ kí ló dé oní wàhálà àlàjọ dídá
0: wàhálà àlàjọ dídá kẹ̀
1: mo ní sọ ìjà pé ọ̀lọ́wọ́ kan kọ́lá ọ̀kọ́ ní déwà sí nǹkan tó fi ṣe yẹ kò rí sí wàhálà ọlá pé bó ti jẹ́ bó ti bá wà ni.
0: ẹ ṣeun ẹ ṣeun.

0: pátá.
1: Ẹ káàbọ̀ padà lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà.
0: Tó ń mi lọ́lá.
1: Kíngí kíngí kẹ́ngẹ̀ kẹ́ngẹ̀ ọbọ̀ orin òṣùpá.
0: Sori tó bá ń pín yẹn fẹ́ rú rẹ̀ ó sàtíyá kó máa jẹ.
1: 0705 2 3 9 4 9 08097 2 3 9 4 9 09062 2 3 9 4 9 Àwa tá a mọ́ ń dájọ́ ń kéékèèké tájọ́ yìí complete ńkọ́.
0: Báwo ni ó ṣe náwó
1: yẹn? Mi ń sọ èyí tá a dá sọ́wọ́ àwọn ọmọ mi wá o táìmù tá a bá ní ìdẹ̀ náà sọ fún wọn pé gbogbo oúnjẹ tó ń jẹ láti jọ nǹkan.
0: Báwo ni ó ṣe gbádùn ẹ̀ Ṣáídì Òṣùpá?
1: A ní gbogbo oúnjẹ tó ń jẹ láti jọ nǹkan.
0: Tó làlàáfíà lọ́dọ̀ ọjà burata. Bàbá mi, tó bá ń pín yẹn fẹ́rù rẹ̀ ó ṣàtìyá kó máa ń jẹ tèmi ó gbé.
2: Ọlọ́run ọba yọ.
1: Ẹ̀lú ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀ lápá bí.
3: Ẹ̀lú ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀
1: sí ìsìn. Ẹ kú ojúmọ̀ mà.
3: Ọ̀yà dókítà ní ìrìn dá.
1: Àmì Ọlọ́run mà.
3: Bàbá mi ọmọ àbọ̀tọ̀ sí.
1: Àmì mà.
3: Ọ̀yà lára ọmọ ọmọ ọmọ
1: Amina yalla.
3: Ẹrọ ṣe láàrin. Ló mú èmi níyì láàrin àwọn ọmọ ìdàrọ yìí. Torí pé ìgbà tí mo bá dẹ̀kun tí mo bá dájọ ní ìsìn ìgbà. Ìgbà tó bá kàn mí ń jẹ dáadáa torí mi ìdí dé ìsìn ní nọ́mbà.
1: Ìgbà tó bá kàn yín làjọ ó dàrú.
3: Ìsìn mú nọ́mbà tó kú. Nọ́mbà tó jí ni màá ń gbà bí ọba fi kàn mí àjọ ó ti dàrú.
1: Ìgò ti ṣàjọ.
3: A máa fowó gba kókó nọ́ọ̀tì ni a máa fowó gba góògùn. Àjọ ó ti rádaràdà ni. Ìgbà tó wá yá mo wá tọ́ka mi pé bí mo fún òun tí mo lè yá mi. Inú abọ́ tí màmá mi fi torí àtàwọ̀ mo máa fún òun pamọ́ síbẹ̀. Ó wá mọ́ mi lára títí dá sí ìlú. Àjọ tí mo dá pé mi wá kó jọ. Àjọ láti ti dá 2001 ni.
1: 2001. Ọ̀nà wo lẹ̀ ń gbà 2026 láwa yìí 25 years ago.
3: Wàláì àǹdà. Àwa tá a ti lọ ilé ọkọ. Tí kálukú ti kó lọ sáìsì àríra ṣùgbọ́n àǹdà.
1: Wáò.
3: Àjọ nìkan aṣọ́dẹ ẹgbẹ́. Ó ti yá àwọn èèyàn tó ń bá wa ájọ yẹn àwọn èèyàn tó ń bá wa dá.
1: Mo fọ́ o.
3: Ìgbà ìjọkọ̀ ara mi, afọ́dó ti wá mọ́ mi lára àwọn àwọn abọ́tò mi náà. Ìlé tuntun tí mo wá fi pamọ́ síbẹ̀ ń ṣe nǹkan rí láti bẹ̀ sí ìdí. Àjọ dúró fún kékeré lámòjúkò. Ó sì mọ́ lọ́kàn dúà. Àjọ dà fún téèyàn bá ti lè ní àmójútó téèyàn sì ní àfọkànsí. Èyí ò ṣe nǹkan rí níbi àjọ. Owó níyá òkè ni téèyàn dáwó. Kéèyàn fi ilẹ̀ pamọ́ ọ̀nà dá. Àjọ tẹ̀ sọ pé lórí àjọ tó dáa ni. Téèyàn bá ti lámòjútó téèyàn sì lọ́kàn dúà.
1: Ẹ ṣe o, ẹ ṣe o, ẹ ṣe o. Wọ́n lájọ dé, wọ́n lájọ dá. Mi ti ń kọ́gbọ́. Mi ṣáà lè wá sórí ètò ìkémi mọ́ lẹ́nìí dé mi.
0: Ó wá sábìyàmọ́. Fúrájà kò sábìyàmọ́. Kò sábìyàmọ́ tó ń wẹ̀tọ̀ ẹ̀tì omi jẹ. Màmá tó bẹ̀rẹ̀ yẹn.
1: Hello, ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́.
4: Ẹ káàárọ̀ òun pàṣẹ.
1: Yes, sir.
4: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun sà. Ẹ wo
4: ọrọ̀ àjọ tí ń bẹ̀rẹ̀ ó ní agbára. Ìfíṣẹ́
1: tó bá ti kàn yín láàjọ lọ́nà dàrú.
4: Ìyá dàrú ìyá dàrú pátápátá.
1: Ẹ wá ẹ ìdájọ́ ọmọ báyìí.
4: Ẹ ìdámọ́ ìdámọ́ àgbáyé.
1: Wọ́n ní ìdámọ́. Ẹ
4: ìgbà bá dórí tèmi láì kó dà rí. Inú mi sì ní. Torí ẹ ló bí ènìyàn náà.
1: Ẹ ṣe o, ẹ ṣe o dábàá mi. Wọ́n láwọn ọ̀dà wọn, láwọn ọ̀dà jọ wọn.
0: Aṣèré báwọn ṣẹ́sì báṣẹ́ ń ṣe lọ́dọ̀ ní Ṣèdọ́n bí Ṣáìdì, Ṣáìdì Òṣùpá.
1: Ẹ̀lú ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀.
5: Ẹ tàbí ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ kú ojúmọ́.
1: Ẹ ṣe omi sọ ládùú púpọ̀.
5: Ẹ ṣe wọn àná o.
1: Yes,
5: sir.
1: Àmì Ọlọ́run sà.
5: Nǹkan ọmọ wa ni
1: àmì àmísà.
5: Ìlà àwọn ọgbà.
1: Àmísà.
5: Ọ̀rọ̀ tẹ mú wa láàárọ̀. Mo láì sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ sánì. Ẹgbà tí wọ́n ti mọ kí mo pẹ́ sọ. Mo ti ń sára sáàrọ̀. Kí mi ta ọlálẹ́yẹ ẹlẹ́yẹ dígún tó wọlé.
1: Wow.
5: So
3: I'm going to go to the phone.
5: And you can't go.
1: Wow, lucky lẹyin gbe yen network
6: iya ni ya mi.

0: ayo mama le la mo doju ti tori po n sa lo gbe mi to ba ta bu sona ba we mo se wa ni waye.
1: Hello somebody e ka aro
2: emi na mo fara to wole
1: oke aji luku
2: oro ti Ismail Obala ye so yen pe bo la se niyan ri lati dade lo to iku ma da wa la le nbi ajo gbogolon da ko sanu wa
1: mi ba nbi
2: bo wa na la lo ati mo jo ba da iyan wa le tori pe iyo ku na ti o mama pe afẹ fi kan pamọ ori pe lo to ti an ba jajo bi owo yen ti eniyan ba ni nkan kan to ba aare ta nkan san ba di awon ti ajo wa ni ja lagbaja yi o ni be o da o ajo to ku so da emi le ma da yi o emi le ma da yi o ka jo fi yen daru Ọlọ́dá kókó sànù wa Ọlọ́mọ ẹ̀jẹ̀ àfọ̀jọ́ lọ́jọ́ lọ. Èèyàn rí inú àjọ náà ni mo ti sọ bí n bá jólóò tọ́ sí yín tẹ́ náà jólóò tọ́ sí mi iná lájọ sara wa jọ láti pé onírọ̀kan ó jọ wà pẹ̀lú èèyàn ìyẹn ohun tẹ́ ẹ̀ bá ti mọ̀ pé lágbàbá débẹ̀ lílé ilé náà tó lágbàá ikú àjọ dẹ̀ níjàmbá wò ó lè torí rẹ̀ pé ó ẹ̀ fi tó wà náà ìlà wọn ń kó tó sì wé tí ń wọlé fún ọlójúmọ́ aláàníyàn dá sí rẹ̀ lọ́rùn kọ́ náà dá fún sànù wa.
1: Ẹṣin ajilu siya siya ẹdákun on the 29 láàdì ọkà ohun on the 29 láàdì ọkà ohun ẹ wo kèéṣe dandan kẹ ẹ ti gba tíkẹ̀ẹ̀tì yín pé ẹlòmí ò pa èmi tí mò ń bọ̀ láti bàrà pa bá máa ṣe wá wọ tírí màá kọ́ wọ ọkọ̀ wá kí tó wá jọkà nínú rárá o ti lọ fa ifun kó jẹ́ pé bódìjà lẹ́ẹ̀lé wọkọ̀ wá gbà ń bí mọ́kọ́lá ẹ ṣe báyìí kódà kó jẹ́ wo road kó jẹ́ gbẹ́dá ẹ calm down ẹ̀yẹn sá ti pe nọ́mbà ìdòwú tí n fẹ́ fi síta yìí bẹ́ẹ̀ bá ti pè é ẹ̀sánwó tíkẹ́ẹ̀tì yín yóò rẹ́gísítà yóò já tíkẹ́ẹ̀tì yín lẹ̀ wọ́n bá ti di àárọ̀ ọjọ́ patí báyìí náà di 29 ìta gbangba ni ó wà báyìí bẹ́ẹ̀ bá ti ń dé ẹ pe nọ́mbà yóò mọ̀ fi tíkẹ́ẹ̀tì yín lè yín lọ ni lọ́n di 29 sátidé ló wọ́n sí.
0: Bàtà bá ń kíyèsí tọmọ tó wọ́n
1: ní. Inú ẹ̀ fi gbàgbọ́. Àwọn àgbààgbà ń fi sàárẹ̀ ìṣítí. Tọ́lá ń sàárẹ̀ lórí yàn ẹ̀rẹ̀. Wọ́n nílẹ̀ bó sì gbà ńkan. Já padà sórí kí n sọ ní àdé. Ilé ti ń yábọ̀ díẹ̀díẹ̀. 3000 naira ní tíkẹ́ẹ̀tì wa. Ẹ dákun ẹ jọ. Ẹgbẹ̀rún mẹ́ta ni tíkẹ́ẹ̀tì àmàlà. Ẹ bá wa rà á, ẹ dákun ẹ jọ. Nọ́mbà tẹ́ pè sí láti ra tíkẹ́ẹ̀tì yín rèé o. 07089-327434. Oi 070-89-327434. Wọ́n ní mo yánu.
3: Orí màmá mi yẹ.
1: Odo.
3: Ẹlẹ́dà mi jọwọ́.
1: Eje odo.
3: Ìjọ jẹun.
1: Ẹjọ ẹsàn. Ẹta ejì. Eje ẹrin ẹta àti ẹrin. 070-89-327434. Ẹgbẹ̀rún mẹ́ta péré ní tíkẹ́ẹ̀tì àmọ̀là. Ẹ tún lè pe mọ́ bí n pé sórí 080-62-18-51-94. Mọ́ bí n pé ní ògbéyàn.
3: 0806-218-5194.
1: Ẹ já máa lọ lẹ́nu òró òní. À ń bọ̀ lọ́jọ́ ajé Monday lágbára Ọlọ́run. Mẹ́sàn-án àbọ̀ sí mọ́kànlá. Tí di ọjọ́ ajé Monday tá a tún pàdé. Sí Aminu Adébáyò ló kọ mi ẹlẹ́mbẹ̀ wọn. Ẹ kú kalẹ̀.

0: ìràwọ̀ kan yọ ọ́ mi lú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kétékété ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn kan ni 32fm ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
1: Ẹwọ́n ni bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ tá ẹ̀ ń jiyọ̀ lọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi ni Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè àdàbọ̀ náni àkùngbẹ́. Iná ń ju ẹyọ oko ń lọ kùkù tí ò mira jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà ẹ máa gbọ́ rédíò 32FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà. Béèyàn bá wà ní Ìbàdàn níbikíbi tó bá wà. Tí ò bá ti gbọ́ rédíò 32FM kò tí ì gbọ́ rédíò. Èmi Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè ni mo sọ bẹ́ẹ̀.
2: Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32fm ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
3: 32fm 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
4: Show me your 32.
5: Let's see rainbow. Oh, let's see the assignment in fine art. Eh, she painting ni yin ni. She ka kuku gbe yin ko giri museum. Te ku gbogbo ara se color. Ola won sanu yin ko ma sa saku sabe. Kini ta se ti oda? Makeup wele ki lo se? Ni ti mo ti se ti mo ti pari.
6: Mo ri po ti pari. Se bi tori ere lo fi fi full stop sanu ori. Bo se nje ti gum gan bi e to nje ya. So o work out ori ni bo se nje ti gum bayi. Ni pari re se press up. Se ba ti se pe yen je pomo ketekete.
5: Ah, o pari o. O ba le yin ni sogo mo. And so bago ni ja o bo won ti ba bo fu eleyi hin tan wo bi akoku ewon
6: won ba mi so so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
5: agbo were si wa wa won mo pe npade yin loni ni.
7: This skit was performed by Usain.
8: 32FM 94.9.
9: Jekagbo, Jekagbo, Jajogbo, Waremu.

0: ekojuma eko gbogbo agbaye ekojuma mo o kambo eko amojuba amugbongbo na eko amojuba ese gbogbo agba nlaye tun ko amojuba ma fokolaja nle ibadan aye mi my life e ma lo lo safe loloru ato sa toru bayi lo ma le rin e to ka bo sori akotun eto yin eto wa eto ta pe ni egboro miru nikan ni amun bugbe mo 32 fm 94.9 akale soke tente makola nle ibadan ha hin aye mi my life eto lo ni eto mi se sita lo ni ki aba olawale are mo mo ni yo mebi ori eto la ti je ken ti olagbara o ma po na kukuraye wa balagbara ba nfagbara re ni je laye toni pojipo ba fi po re ni je laye lori egboro mi ro la ti je won mo pe alagbara kan si tokojo olohun oba be ko so nipo kan laye to le nipo nipo ti o nipo jo olohun oba mi lo te ba ti adori eto egboro mi ro e ti ma ba se se lososse ti ni be ke ba n comment wole e like e e ba n share lodo yin be un e bo ke jo lo daada ni o fafa ni opolopo ti ru re sele si ti won o ti mo bi ti won o ya si e ba n fona han won e je won mo pe kan ni 32 fm 94.9 awa lo gbagba ti igbara adugbo odudu eto re o ma so dede ro omi mi eto ti mi lu tititi eto kan eto kan ti domi atasoju eni bi aye mi my life so ti wa ya bayi ngba teto ti wa bere bi se bere nje loko olohun oba koko oba keyin oba le le ti gboro gboro ye gbengbele ku ti dan bi owo eleru ni oba oga ogo oba ri iro ala to farati bi oke oba toju kan ori tori gbogbo oju oba ti ni eku ewo mo nbi kan wọ́n tún máa ní ẹkú ọ̀rọ̀ èèyàn bì kan bó ti wọ́ lọ́wọ́ ọba mi ní sọlá bó ti wọ́ lọ́dún tó má rí bẹ́ẹ̀ ní ṣògo ẹ mẹ́jẹ̀ ń tàn yín tó bá gbé sọ́dọ̀ kálukú wa ló ní a máa dúpẹ́ lé lórí tó bá wá rí bẹ́ẹ̀ àrẹ̀mọ́ ọ̀gẹ́ ọmọ fèrè àwásùn lálẹ́ àná jí láàárọ̀ ìmọ̀ dúpẹ́ o adágbére lépa tún re bí okó àrùn wa tún lọ́nu o ọlọ́run tún sọ wá dé àyín láyọ̀ àtàláfíà kábíyèsí rẹ̀ ò mọ̀ sí ìmọ̀ dúpẹ́ bá a bá fẹ́ jẹun àlọ́lọ́hun ọba wa sọ mi ò mọ̀jọ́ pan lórí o ọlọ́run tún sọ wá kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ní sí wa àwákọ́ là ń sin lọ́hun ọba o ṣùgbọ́n tí ọmọ nǹkan kan láyé alóhun sin lọ́hun ọba ààbò rẹ lórí mi ọlọ́run mọ́kakú àti gbogbo olùfẹ́ mi o ayé mi my life lóòkọ́ gbogbo ògbìmọ̀ aláṣẹ àti olùdarí 32 FM pátápátá yéba lábẹ́ àṣẹ ọ̀gá wa àgbà bàbá ọba peter ọmọ ni mo ń kí káàbọ̀ sórí ètò tòní o bẹ́ẹ̀ lóòkọ́ alámòjútó lórí gbogbo ètò tí ń jáde ń kẹ́ni amóhùnbúgbẹ́ mo 32 FM 94.9 ọlọ́run tọba yusuf ni mo ń kí káàbọ̀ sórí àkọ́tún ètò tòní. sẹ́yìndì náà lì ní bẹ́ẹ̀ tí ń bá mi gbé òkè tí ń gbélé o ọmọ ọmọ láyìn àsàmú ọmọ ọmọ ẹni èrè ni báṣàmú ṣe é pinnu nǹkan ò ní sẹ́mi rẹ̀ ò ní gbaná mú o aburú ayé ò ní kàn ọ́ o jésù olúwa tiwa. a bẹ̀rẹ̀ tó bá ṣe bẹ̀rẹ̀ lónìí yóò sì lọ bó ṣe ẹkọ lọ bí ikọlu.
1: ìyàwó ọlọgbọ ọmọ dání.
0: ọmọ lóòkú káwọn aráalé.
2: ọlábísí ọládó òyìnbó ló ń kí yín pé ẹkọ àmójúbà wa lórí ètò yín ètò wa ẹgbọ̀rọ̀ mi rò ní 32 fm òkè téńté premier láti ń kí yín ẹkú kalẹ̀.
0: ta ló tún wà bẹ́ẹ̀.
3: ìṣọ̀lá rí adéwálé ọlọ́mọ fowóṣọlá fiyèsí ọba àlùkàn akínyìn o wípé ẹ túká bọ̀ sórí ètò wa o ẹgbọ̀n mọ́ ọ̀rọ̀ mi rò lè tó náà wa náà jẹ́ ẹ ṣe o.
4: ogun ni ẹkú àrọ ojúmọ gbọra lé ọlá níwájú àkànmọ lórúkọ mi.
0: gbogbo àwọn ọmọ tá àjọ ṣiṣẹ́ pọ̀ náà ti wà ní ìní kọ̀ọ̀kan àmórí àánú olúwa pọ̀ abigaili abiyekina pe eli afili
5: fili ni
0: eli abi gbani kilo kọrẹ eli abi fili
5: fili felicia
0: bọ́ọ̀ni ọ̀sẹ̀ máa pẹ́ lu òkè
5: felicia
0: iya fili iya fili ayé mi my life ìta ti pé ìrọ ti pé ọlọ́run ọba mi ètò kùdọ́wọ́ rẹ o ọlọ́wálé lóko tèmi àrèmọ ọmọ oníyò bèbí àrèmọ sanwó ẹnu torí ìdágìrì ọ̀rọ̀ lórí ètò lónìí ẹja kọ́kọ́ jábọ̀ àwọn nǹkan kan tó ti kọjá lọ ẹdá kan torí ọlọ́run bá mi pé ìyá ọlákòjọ ni ẹjọ́ kọ́kọ́ máa bọ̀
2: ìdí
0: tí mo pè ìyá ọlákòjọ ni pé gbélé ń jábàá lọ́rọ̀ tiwọn ọ̀rọ̀ òun è sọ̀rọ̀ tí pọ̀ pàápàá òun ò lè tètè máa lọ́ntìrán ẹyọ ẹlòkánà máìkì wọn.
1: bàdà bá sílẹ̀ o kí òun orí ń tẹ.
0: gbogbo ọmọ nàìjíríà ṣe gbàgbé ìyá ni a mú ọ̀rọ̀ sólà wá yìí arákùnrin tó ń bá wọn ṣe sólà ńjọ́ tó sì wá tá a jọ sọ̀rọ̀. gbogbo ọmọ nàìjíríà ní ń ṣàdúrà fún pé èèyàn dáadáa ni wọ́n ló ṣe dáadáa ó ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n látijọ́ náà lọ́hùn-ún ọ̀rọ̀ yóò yàtọ̀ kí ni ò yàtọ̀ ń bẹ̀ ẹ gbọ́ lákọ lábo lónìí ìyá káwọn ará lẹ́kẹ̀ẹ́ sì dákọ yín.
6: ẹ káàárọ̀ o orúkọ mi ni ọlákójọ adéọlá èmi ni mo gbé ọ̀rọ̀ sólà wá níjọ́sí.
0: ìgbà tá a sọ̀rọ̀ ńjọ́ náà lọ ìyá ṣe gbàgbé ibi tá a sọ sí ṣe lè rántí kẹ ṣàlàyé fún gbogbo ọmọ nàìjíríà.
6: ibi tá a sọ sí ni pé olóhùn máa bá mi ṣe àtúnṣe tó wà ń bẹ pé kí n fọkàn balẹ̀.
0: pé kẹ lọ gbà wá lọdọ ẹ̀ ń tẹ gbé fún.
6: ó ní kí n lọ gbà wá bọ ẹni tí mo gbé fún ní gbogbo bí oṣù méjì kọjá tí mo ti gbé fún ìgbà tí ó dáhùn ó ti dọdọ ẹnìyẹn ẹnìyẹn ti ṣe é débì kan ẹni ẹdẹ nìyí èmi ò lè sọ fún pé kó tún gbé wá mọ torí ìgbà tá a jáde nílé agbódo ló ń sọ fún mi pé kí n lọ gbà gbẹ ó ṣe é kò ṣe ó ní kí n lọ gbà á lọ́wọ́ ẹ̀ kí n kó wá.
0: ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bẹ́ẹ̀bi bá ń bẹnu àárẹ̀ táàrẹ̀ bá ń bẹnu ẹ̀bi àwa máa yọ́ hàn. ẹ sọ fún wa nílé agbára ńjọ́ náà lọ́run tá a jọ ń sọ̀rọ̀ bíi pé ẹ lè sọ pé kó gbé wá o ṣé ẹ gbàgbé. ẹ gbàǹjọ́ náà lọ́run pé ẹ lọ gbà lọ́wọ́ ẹni wá fún ẹ ṣe sọ fún wa fún ìgbà àkọ́kọ́ nísìnyí pé ẹ̀yin ò lè gbà ńgbà tẹ́ ẹ lè gbà hùn n ti máa kan náà tó jẹ́ apá kejì rẹ̀ ni pé n tó bá lágbára gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta sọ́njọ́ náà lọ́hùn n tó bá lágbára ní owó tẹ́ni ń fẹ́ gbà kò fi ràn yín lọ́wọ́ ṣé lèyìn ó da bá hùn.
6: ṣé mo lè sọ̀rọ̀
0: ẹ sọ̀rọ̀ náà ni ẹ tún bí mi lábẹ́lẹ̀
6: lọ́jọ́ yẹn tẹ́ ẹ pé ẹniyẹn ẹniyẹn ẹ béèrè lọ́wọ́ ẹ pé èlò ló máa fi parí nǹkan tó
0: kù
6: ó ní 70,000 ìgbà tí mo pè kò ń ṣe pé bóyá mi lè pè náà torí mi mọ bí mo ṣe máa gbé kalẹ̀ bọ̀ ìgbà tí mo ṣàlàyé fún ẹniyẹn ń jẹ́ kó yé mi pé ṣé bátìrì lásán tóun ti ṣiṣẹ́ tóun ti padà tòjọ iná ni kóun gbé wá fún mi ni àbí kí wọ́n fóun lówó kóun bómi parí iṣẹ́ ìyẹn ni 70,000 tó sọ yẹn ó sì ní ìfátà lókun tóun máa ṣe sí so kò gbé kalẹ̀.
0: ó ní o gbé kalẹ̀ báyìí tó bá jẹ́ pé kò sí nǹkan mi bẹ́ẹ̀ ni kò sí nítorí ọmọ gbé lẹ̀ ó ní ìfátà bàjẹ́ àti pápọ̀ ti ṣe bátìrì èyí ti kó ń bẹ̀ ìfátà yìí gangan sì ni ṣòro ti bẹ́ẹ̀
6: bẹ́ẹ̀
0: ìtura ń bẹ́ẹ̀ bí ìfátà ń kó fi ìfátà lẹ̀ kó mọ́ wulẹ̀ ṣe mọ́ kó dá padà fẹ́ẹ́ tó ṣe láti bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ ló tó papọ̀ tẹ́ ló dídí àìwá gbé lẹ̀ rẹ̀ ń bó mọ́mọ́dé kẹ́ sọ̀rọ̀ dé lórí atẹ́gùn láàárọ̀ ẹ̀ ni torí jọ́ta ti sọ̀rọ̀ yìí àti òun àtẹ́ńtẹ́jọ wá ń jọ́ sí tí wọ́n láwọn bá dá sí ọ̀rọ̀ nǹkan yí báyìí ń yí báyìí léè tó jẹ́ bí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ jáde lónìí tí ó gbọ́ ọmọ nàìjíríà gbọ́ yìí ọkùnrin táyé àbí gílẹ̀ bó kọ rẹ̀ ẹ tẹ́ ẹ̀ṣẹ̀ gbé fún ni táyé àbí àbí òun ló kọ tiẹ̀
6: kí wọ́n á ní
0: ọ̀dà náà ẹnjíníà ní ìfátà àwọn òpin gbà bá parí ètò yóò yọjú sí wájú ọmọ ìjọ ẹ wà pàdé
3: mi
0: ọ̀rọ̀ ti kú òbí ẹ̀ṣẹ̀ sọ ẹjọ́ gba yóò kúkú àjọba dá sí nígbà náà lọ́hùn tó bá jẹmọ́ pé ọ̀rọ̀ àtẹ̀ntó tó wà lọ́wọ́ rẹ̀ tó lóun ò gbé lẹ̀ àti ẹni tí ó fẹ́ gbé tó ẹ́ṣẹ́ tẹ́lẹ̀ gbogbo ẹ wá pàdé wọn jọmọ ìjọ sọtẹ yín lọ́rùn báwọn.
6: kò sí wàhálà
0: ẹ máa lọ àyọ̀ǹda yín ẹ̀ṣẹ̀ ìyá wa dáadáa lẹ́bàálẹ́ o. ẹ bá ń pe pásítọ̀ kí wọ́n mọ̀ bọ́ ẹ dákun torí àkókò wa wá bá ń gbé fídíò bí ojú ọ̀nà tí mo lọ lánàá o wọ́n bá ń gbé bí ẹ jẹ́ gbogbo èèyàn máa wò ó kí pásítọ̀ tó sọ̀rọ̀ tán. gbogbo ọmọ nàìjíríà tẹ́ ẹ̀ gbàgbọ́ pé pásítọ̀ yìí àní ẹ wá níjẹ̀jọ́ tí wọ́n ké gbàjarè wẹ́gbẹ́ kí ní bọ́ pásítọ̀ létí ẹ dákun àní ẹ wá níjẹ̀jọ́ kí ni pásítọ̀ wá fún ní ìjẹ́jọ́ ẹ gbọ́ ní ìsìn fúnra wọn ẹ mọ̀ pé ìyàtọ̀ jáde ní ìsìn fúnra wọn ní ọ̀sẹ̀jọ́ tí wọ́n gbé wá ń jò ní ẹ dákun ẹ̀yìn tẹ́ ń pè ẹ má fi ṣèbínú torí ọlọ́run àkókò ni ọ̀gbà wá èyí tẹ́ bá dá sí ń bọ̀ pásítọ̀ ẹ káwọn ará lè kẹ̀sì dákọ yín ẹ dákun.
7: mo kí gbogbo ọmọ nàìjíríà rere mo dẹ̀ kí gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ 32fm fẹ̀yìn ẹ̀ èmi ni mo gbé ọ̀rọ̀ bàbá sunday olórí ẹbí ìbíkúnlé solomon èmi gbé ọ̀rọ̀ wọn wá níjẹ̀jọ́ nípa ilẹ̀ tí wọ́n tà fún mi ọ̀nà kẹrin tó máa tà fún mi òun ni mo tún wá débẹ̀ lójijì tí kò jẹ́

0: wípé bẹ̀ẹ́ digbó jojúmọ́ la ń pò yíbẹ̀ táwọn dẹ̀ ń san ọjọ́ kẹẹ̀ẹ́dógún tí a san ta lọ síbẹ̀ pé ká lọ sún òun la rí pé mọ́tò ọlọ́pàá ti di ó ti wà ń bẹ̀ pẹ̀lú bọn pẹ̀lú ìlọ́ọ̀sì wọn pẹ̀lú iná wọn lórí táwọn ìfisẹ́dẹ̀ pọ̀ ń bẹ̀ kí leléyìí lórí so wọ́n ní kójúmọ́ dẹ̀ ríbi ògbara lóògùn ẹ̀ mo fi èmi àti wáìfù mi mo fi gbé ẹ̀mí mi sá mo dẹ̀ gba ilé bàbá Sunday Solomon Oyetunji baálẹ̀ ìdíòbí olórí ẹbí ìbíkúnlé mo lọ bá wọn getting to his house that very day mo báyàwé àtọmọ so wọn ní bàbá ti jíjáde pé wọn fún meeting mọ̀lẹ́bí nígboro so òun mo fọwọ́
1: bàbá
0: sir
1: níjẹjọ ngbà tí a fi pe bàbá wọn làwọn ti gbàgbé ṣùgbọ́n ngbà tó di òní tó di àná fúnra bàbá ni wọn pè mí torí a tún tún wọn pè ayin láti wọn pé kí wọn sọ di òní kí wọn tó máa bọ wọn sì pè mí fúnra ara wọn tí wọn ṣe ìlérí pé àwọn ń bọ láàárọ yìí ṣùgbọ́n ìyàlẹ́nu tá a bá pàdé ni pé láti àárọ̀ yìí nọ́mbà bàbá ò lọ nípa ni fóònù wọn wà lẹ bóyá kò wá síná ládùúgbò wọn ó ṣe é ṣe bẹ́ẹ̀ so ntí wàá mọ kan báyìí ni pé lóòkọ́ iléeṣẹ́ 32fm 94.9 ẹni sùúrù díẹ̀ wọ́n ti ń tẹ lẹ́tà lọ́wọ́ a wà lọ fún wọn ní ìwé ọ̀fíṣà á fi ìváìtì wọn lóòkọ́ iléeṣẹ́ tí wọn bá wá ngbà náà lọ́hùn gbogbo bọ́bẹ̀ ṣe kú àbí ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ lẹ́hùn gbogbo àlàyé tẹ̀mí ni ẹ má tupalẹ̀ torí wọn ò tí ì dé pé kó jẹ́ lójú wọn láti sọ̀rọ̀ gbogbo ọmọ nàìjíríà wà á gbọ́ baálẹ̀ lẹ pè wọn baálẹ̀ gangan ni àbí àlàjẹ ni baálẹ̀ wọn
0: baálẹ̀ di obì
1: wọ́n jẹ baálẹ̀ gangan
0: yes
1: ọ̀rọ̀ tí ó sì ọ̀rọ̀ tó dùn gbé dàáfin
0: olùbàdàn ọ̀dẹ̀ ni olórí ẹ bí ibikúnlé
1: ọ̀rọ̀ tó dùn gbé dàáfin ẹni ò ti nílẹ̀ mẹ́rin tí wọ́n tà fún yà bí ilẹ̀ kan tẹ́ra náà wọ́n ń pààrọ̀ pààrọ̀ fún yín
0: ilẹ̀ kan tí mo rà lọ́wọ́ wọn tí wọ́n tà fún sójà ni wọ́n nùkọ́ ok màá tún lẹ̀ rà
1: ẹ tún wá fowó kun
0: mo tún wá fowó kun mo tún rìn lẹyìn ẹra wọn fún mi ń bò mí odi méjì wọn tún lé mi
1: níbẹ̀ tó pásítọ̀
0: àdá wọn fi lé mi
1: ẹ mọ̀ lọ ní pásítọ̀ ẹ gbà pé ẹjọ pàdé ńjọbẹjọ á pè yín àfọyín lábọ̀ ńgbà tá a bá rí wọn pè
2: ẹ ṣeun.
1: ẹ má bínú ẹ̀yìn tẹ́ ń pè bẹ́ẹ̀ ṣe ń pè ní fóònù ṣẹ́jú ẹ dákun torí ọlọ́run ẹ kì í tí ì tó ń tá a dà sí ìdí àtìtumọ̀ ni pé ẹ ń tọ́lọ̀rọ̀ ìdí ẹjẹ́ yọ̀ǹda ẹjẹ́ pásítọ̀ lọ jókòó ń bẹ̀ ń kẹ́bi máa ń pẹ́ àwọn àlejò méjì tó kún káwọn máa bọ̀ gbogbo ọmọ nàìjíríà ibi tẹ́ ń wò lójú òpó facebook yìí yọ̀ǹda ayégun ọ̀lẹ́ yọ̀rẹ́ o ńgbà tó ká wọn lára tán lánàá ni wọ́n tún pè mí ládùúgbò bẹ̀ẹ́ kẹ́ bú yẹri dákun àfikún ọmọ bọ̀ ládùúgbò yìí kí ni wá ṣe torí ọlọ́run ní kí n máa bọ̀ kí n wá wò ó n táwọn bá yí rèé o ọ̀nà tí ìjọba àpapọ̀ ń ṣe lọ́wọ́ lọ́nà ayégun ọ̀lẹ́ yọ̀ ẹ wo òwe táwọn àgbàlagbà máa pa hun ìnira ní mọ jẹ́ wọn pa pé òsà bó lè gbèmí ṣe mí bó ṣe bá mi nígbà èèyàn bá ń retí oore láti ara nǹkan tó oore ń tó fẹ́ mọ dìyà tó fẹ́ mọ di páńpẹ́ ẹkú ìní mú yàn ò ní ò ẹrí nǹkan ẹrí ibi tá a ti dúró ń jọ̀hún retí àwọn kan ti ní adójú kámẹ́rà bolẹ̀ lóṣèlú jọ́nà lọ́hùn ibẹ̀ rí apáyọ́tìrí tí ẹ ti ní adójú kámẹ́rà bolẹ̀ nù wọ́n sì máa pera wọn lásàájú re ayégun ọ̀lẹ́yọ̀lẹ́ ń wo gbogbo ọmọ nàìjíríà o ǹjẹ́ mọ́tò kékeré gbọ́dọ̀ dámọ̀ràn pé wọ́n kọjá ń bí kọ́mọ wọlé bọ́kọ̀ kékeré kọjá ń bí ẹ mọ́jẹ tàn yọ wọ́n lọ wá tí pàtí ọwọ́ ayégun ọ̀lẹ́yọ̀lẹ́ ń wo yìí ẹ wọ̀nà tí wọ́n ní wọ́n ń bá wọn ṣe lọ́wọ́ kó lè bá àjá sí dùnú kó lè já sáyọ̀ ṣé àpéyà tí wọ́n jẹ lójú ọ̀nà yìí tẹ́lẹ̀ ò tí ì tó lè wá padà báwọn fi mí ìkunni kọ́nà ìwá wà ní kòsíkòtò kòsígegele bá àṣẹ ìrìn tẹ́lẹ̀ gan kò sígbà tó jòdé tá ìrí bẹ́ẹ̀ rìn eléyìí tẹ́ ṣe yóò tí ì jọ oore lójú wa àfi tẹ́ ẹ bá tó parí rẹ o a wá fi ìyọnu ọlọ́run bẹ̀yìn o gbogbo ẹ̀yin aláṣẹ tẹ́ ń bájọba àpapọ̀ ṣiṣẹ́ papọ̀ ẹ ti mẹgbẹ́ yín iṣẹ́ ló délẹ̀ yẹ dákun ẹ bá wa ṣe o ẹ dákun torí ọlọ́run ojú òní tìyín o ara ayégun ọ̀lẹ́yọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni o wọn ò sákọ o ọ̀nà yí ọ̀wọ̀ pa ẹ bá rí ibi tí mo fẹsẹ̀ rìn kí n tó rí fídíò ṣe gbogbo etí gọ́tà téńtélè mo rí bẹ́ẹ̀ lójú olúwa rẹ̀ tún pò yìí a tún rí bọ́ lórí téńté kọ́ lọ sáṣà nú èèyàn bẹ́ẹ̀
3: sọ́rọ̀ oúnjẹ rí
1: nǹkan mà dé ẹ mọ̀jẹ̀ tàn yín ọ̀nà bí kò ṣe tọ́wọ̀ rárá ẹ rí bọ́nà ń wá dá páro níbi tó jẹ́ pé rògùn bẹ̀ bìbà tí ń gbé bẹ̀ ẹ dákun torí ọlọ́run ojú òní tiwa o ẹ wá jókòó báyìí bá ń gbọ́n bàbá àti màmá ìbọ́ síbi.

Ago méjìlá ti lù láti ìkànnì 32FM 94.9 ẹ̀ka sàn. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀ yín wá. Ṣáájú ẹ gbàwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú ADC ló ti dẹ̀bi ọ̀rọ̀ tí Sẹ́nitọ̀ Fádàùnsí tó sọ jáde nípínlẹ̀ Ọ̀ṣun ru Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà nílé-ìwòsàn Lautech ni wọ́n tún ti bẹ̀rẹ̀ ìdúkùkù lájà ìyanṣẹ́lódì látàrí àìlè pèsè ohun amáyédẹrùn fún wọn. Nílẹ̀ òkèèrè, láàrin pákáleke ìdojúkọ ọ̀rọ̀ òṣèlú, ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè tilẹ̀ Gẹ̀ẹ́sì ló sì tún rọra ń gbèrú sí. Ìròyìn lágbo amúgbòrodùn elégbè lẹ́yìn òǹkọrin St. Janet ló ti ṣàlàyé èrèdí tó fi yan irúfẹ́ orin sajẹ èyí tó ní ṣe papọ̀ pẹ̀lú ìbálòpọ̀ láàyò. Ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yín. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ló ti dẹ̀bi ọ̀rọ̀ ru Ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí àwọn gbólóhùnkòtọ́ eléyìí tó jẹ jáde látẹnu Sẹ́nitọ̀ Francis Fádàùnsí ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí wọ́n ti ṣáájú kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 tí yóò sì wáyé lọ́jọ́ Àbámẹ́ta. Fádàùnsí òun náà ló fi ròyìn léde ló fi ọ̀rọ̀ síta ìyún lásìkò ìkórajọ papọ̀ lágbo òṣèlú gẹ́gẹ́ bó ti sọ fún àwọn alátẹ̀lé rẹ̀ wípé ńṣe náà ni kí wọ́n fi ìbò kí wọ́n fi pa àwọn orogún rẹ̀ lágbo òṣèlú. Ìyún ẹgbẹ́ òṣèlú Accord Party gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe tọ́ka sí níbàámu pẹ̀lú àríwòyí ọ̀hún ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo àgbà fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi gẹ́gẹ́ bó ti tọ́ka sí ó jẹ́ kó di mímọ̀ wípé ṣáájú tẹ́lẹ̀ òun náà ni ìgbésẹ̀ tó ń ti ìwòye àti ìfarasọ̀rọ̀ eléyìí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣáájú fi síta gẹ́gẹ́ bí eléyìí tó fún Fádàùnsí nígboyà láti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ síta. Abdullahi tẹpẹlẹ mọ̀ wípé ìhùwàsí Ààrẹ òun náà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé irúfẹ́ ìwàkíwà tàbí eléyìí tí wọ́n bá wù òun náà ni wọ́n lè mú gba orókè níbàámu àti lè jẹ́ kí wọ́n jáwé olúborí. Ó tẹpẹlẹ mọ wípé gbólóhùn tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tó ti sọ bí wọ́n bá ní kí wọ́n ṣe ààyò ògbúfọ́ rẹ̀ tó ń ti ìtumọ̀ rẹ̀ lágbo òṣèlú òun náà ló lè fúnrú wọn ní ìgboyà léyìí tó sì jẹ́ wípé irúfẹ́ ìwà eléyìí tí ó tara gbólóhùn bẹ́ẹ̀ síta ni kò ní jẹ́ ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ìgbèrò láti jáwé olúborí. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà nílé ìwòsàn ti Lautech ti ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ló ti bẹ̀rẹ̀ ìdúnkùkù lájà láti tún padà sẹ́nu ìyanṣẹ́lódì wọn ìyún bó bá ti di ọjọ́ 22 oṣù kẹjọ tá a wà nínú ọdún rẹ̀ yìí. Ìyún bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá kùnà tó ń ti àwọn aláṣẹ èyí tó já ti ilé ìwòsàn ọ̀hún láti tètè mójútó àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn dókítà ọ̀hún. Ìjáwé akíwọ́wé eléyìí tí wọ́n fi síta náà ló ní ṣe pẹ̀lú àtẹ̀jáde eléyìí tí wọ́n jùmọ̀ bo wálù látọwọ́ ẹni tó jẹ́ ààrẹ ìyún fún ẹgbẹ́ àwọn dókítà ọ̀hún ìyún dókítà Adédàpọ̀ Mustapha àti akọ̀wé àgbà dókítà John Steven gẹ́gẹ́ bí ròyìn bó ṣe tọ́ka sí níbàámu pẹ̀lú bó ti jẹ́ pé ṣáájú tẹ́lẹ̀ òun náà ni ẹgbẹ́ àwọn dókítà ọ̀hún eléyìí tí wọ́n fi so ìyanṣẹ́lódì wọn rọ̀ nìyí tí ìròyìn tó sì tọ́ka sí ìyún gẹ́gẹ́ bí ọjọ́ 27 oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí látàrí bí wọ́n ti fún àwọn alámòjútó ilé ìwòsàn ọ̀hún àti àwọn ẹni ọ̀rọ̀ kan ní ipò àṣẹ nígbè ìdíkẹ́ ọ̀sẹ̀ bíi mẹ́jọ láti lè rí wípé wọ́n yanjú àwọn ìbéèrè eléyìí tí àwọn dókítà ọ̀hún béèrè. Síbẹ̀ ìròyìn tọ́ka sí wípé àwọn dókítà náà ò ní wọ́n tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tó sì jẹ́ wípé àwọn tí wọ́n ń béèrè fún òun náà ló sì dúró tiire bí omi adágún
láìtì lè dáhùn sí àwọn ìbéèrè wọn lára àwọn tí àwọn dókítà wọn tí wọ́n ń béèrè fún gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ó náà ni láti jan àwọn owó tó wà fún ìdánilẹ́kọ̀ọ́ lóǹtẹ̀ fún àwọn dókítà ọ̀hún tó ń ti sísan àwọn àjẹ́lẹ̀ èyí tó jẹ́ ti àwọn dókítà náà gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn àjẹ́lẹ̀ eléyìí tó wà lórí gbèdéke owó oṣù àwọn òṣìṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni wọ́n sì tún ń béèrè láti gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà àti àwọn elétò ìlera míì kún àwọn dókítà náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló tún ti fọwọ́ sọ̀yà wípé àwọn ò ní fi ohunkóhun sílẹ̀ láì ṣe pàápàá jùlọ láti fún ẹnikẹ́ni èyí tí a jẹ ìwà àbàjẹ́ tó bá ṣímọ́ lórí yálà lórí jorí tàbí nígun nígun kódà bó jẹ́ olùkọ́ tàbí olórí olùkọ́ eléyìí tí a jẹ ìwà àbàjẹ́ tó bá ṣímọ́ lórí gẹ́gẹ́ bí ẹni tó lọ́wọ́ nínú ṣíṣe màgòmọ́gó ìdánwò ìyún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jẹ́ kí ẹni bẹ́ẹ̀ kó fi mú kàtà òfin kọmíṣánná tó wà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nàrẹ́bù olùṣègùn ọ̀làìwọlá òun náà ló fi ìdí àtẹ̀jáde ọ̀hún lédè múlẹ̀ láòkó tó ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn adarí ẹ̀kọ́ èyí tọ́rọ̀ ọ̀hún kàn láwọn ìjọba àbílẹ̀ kó wá tó ń ti àwọn adarí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti girama nílẹ̀ yìí nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ ó tọ́ka sí wípé làbárè ìpàdé ọ̀hún ó náà ni ò ṣe látàrí àti tanáwádìí àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan eléyìí tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ń ṣe náà ni ó ní ṣe pẹ̀lú ìdánwò àṣewọlé fún àwọn akẹ́kọ̀ọ́ láti bọ́ sí ilé ẹ̀kọ́ girama tó wáyé ní ọjọ́ kẹfà oṣù kẹjọ tó ń ti àwọn ìwà kò tọ́kan eléyìí tí wọ́n sọ wípé ìdánwò ọ̀hún ó náà ló lu fóró síta gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọ̀hún bó ti wá ń sọ̀rọ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ tó tó àtẹ̀yí tó yẹ òun náà ni wọ́n ti mú ṣàlóògùn láti lè rí wípé wọ́n pinwọ́ àwọn ìwà ṣíṣe màgòmọ́gó láòkó ìdánwò tó sì jáwé akíwọ́wọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ò ní fàyè gba ẹnikẹ́ni láti tọwọ́ bọ ẹ̀ka ètò ẹ̀kọ́ eléyìí tó mọyán lórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹnikẹ́ni tó bá hùwà kò tọ́ ọ̀hún òun náà ni yóò jọ làǹbapà níwájú ìdà òfin.

0: ẹwẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló tún ti tẹpẹlẹ mọ́ wípé ó ṣe pàtàkì láti lè rí wípé àwọn iṣẹ́ ti fọhùn lẹ́yìn ikú pẹ̀lú ìgbèrò láti lè ṣe ìgbélárugẹ fún àṣà èyí tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ òun náà ni èbù ẹ̀yìn òun ni kò ní débá kọmíṣánná tó wà fọ́rọ̀ àṣà tó ń ti ìrìn àjò afẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ dókítà Wàsíù Ọ̀làtúbọ̀sán òun náà ló fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ ìyọ̀n láòkó eléyìí tó ń gbóṣùbà káre fún àwọn tí wọ́n ti kópa mú ní gbàgbé gẹ́gẹ́ bí akọni léyìí tó sì ń tọ́ka sí wípé ipa èyí tí àwọn ẹni ọ̀rọ̀ kan láti lè rí wípé àṣà àti ìṣe ilé wa òun náà ni àbùkù ni òdébá láòkó tó sọ̀rọ̀ òun níbàámu pẹ̀lú àtìmọ́rírì àyájọ́ ọjọ́ ayẹyẹ ọdún sango lágbàáyé tó ń ti ikọ̀ èyí tó ń ṣe ìgbélárugẹ fún àṣà tó jẹ́ ti dúró ládìípọ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ìyẹn ò ní gbọ̀ngàn ìṣeré eléyìí tó wà ní ìlú ìbàdàn dókítà Ọ̀làtúbọ̀sán òun náà ló tọ́ka sí tó sì jẹ́ kò di mímọ̀ wípé ó ṣe pàtàkì fún kó wá wa láti lè rí pé a ṣe ìgbélárugẹ fún àṣà èyí tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ tó ń ti mímọ̀ ṣe ìrántí àwọn àkọ́ni
1: bí a ti ń ṣe láti bí ọdún mẹ́ta sẹ́yìn ó ní a rí wípé bàbá adúládípọ̀ ó ní ó fi tíátà eré orí ìtàgé tó fi polongo sango káàkiri gbogbo àgbáyé èyí tí a fi wá ń rọ àwọn tí ó gba ipò lọ́wọ́ wa wípé ohun tí à ń ṣe tó bá ti ń di ọdún tó ń bọ̀ ilé bàbá adúládípọ̀ ó ní kí wọ́n ti máa ṣe lọ ní tí ó ń wù mí lọ́kàn ó ní pé ká máa ṣe títí tí ìjọba ó fi ríran rí bẹ́ẹ̀ yẹn tí wọ́n sì sọ di ibi tí àwọn èèyàn máa lọ tí wọ́n á máa wá káàkiri gbogbo àgbáyé a dẹ̀ ti rí wípé nígbà tí àjọ àgbáyé ti tẹ́wọ́ gba sango a fẹ́ kó jẹ́ wípé láti ọdún tó ń bọ̀ lọ àwọn àlejò kíjọba ó máa pe àwọn àlejò káàkiri gbogbo àgbáyé bí wọ́n ṣe bá ti máa ń pè wọ́n lọ sí Ọ̀yọ́ yẹn káwọn náà máa wá fún symposium yẹn ní ilé bàbá Dúládé.
0: Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́sìn tẹ́tí gbọ́ láti ìkànnì 32FM 94.9 nílẹ̀ òkèrè. Ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ọrọ̀ ajé èyí tó jẹ́ ti ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ń ti àkọsílẹ̀ tó fojú hàn ló jẹ́ pé ó sì ń rábájá nílẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ èyí tó fojú hàn ní ìdákejì ọdún àkọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn tọ́rọ̀ ọ̀hún kan lórílẹ̀‐èdè ọ̀hún bó ti ṣiṣọ́ lójú àkọsílẹ̀ wọ́n jẹ́ kò di mímọ̀ wípé nínú kòbá ò lé eléyìí tó jẹ́ ìdojúkọ iyùn lẹ́ka òṣèlú gẹ́gẹ́ bí ìdojúkọ ọ̀hún eléyìí tó mú kí ètò ọrọ̀ ajé tó ń ti àkọsílẹ̀ tó jẹ́ ti ilẹ̀ gẹ̀ẹ́sì kó máa rabajá léyìí tí kò sì ṣe é níbàámu pẹ̀lú wàhálà tó ń ti gbódò rọ́sọ ìjà àjàkú akátá tó ń wáyé iyùn láàrin ilẹ̀ amẹ́ríkà tó ń ti ilẹ̀ ìránù gẹ́gẹ́ bó ti ṣe àkóbá iyùn fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ọ̀hún àwọn ẹni ọ̀rọ̀ kan lẹ́ka ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè náà ó náà ni wọ́n tọ́ka sí wípé ebu ẹ̀yìn òun náà ló débà níbele já tó sì jẹ́ wípé ó ṣe àkóbá pẹ̀lú bí nǹkan bó ti ń lọ ìròyìn tọ́ka sí gẹ́gẹ́ bó ti jẹ́ wípé níbàámu pẹ̀lú ìdojúkọ eléyìí tó kẹjú síta lẹ́ka òṣèlú lórílẹ̀‐èdè United Kingdom níbàámu pẹ̀lú bó ti jẹ́ wípé Kemi Astama òun náà ló kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso àgbà ìyọ̀n lórílẹ̀‐èdè ọ̀hún ni òun níbàámu pẹ̀lú bó ti jẹ́ wípé ó kù kí oṣù kẹfà kó tẹnu bodò tó sì jẹ́ pé Andy Burnham òun náà ló tẹ́wọ́ gba orí àpèrè ọ̀hún ìròyìn tiwa tún jẹ́ kó di mímọ̀ sí ìyọ̀n látọ̀dọ̀ ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ ètò ìnáwó lórílẹ̀‐èdè ọ̀hún John Ely ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba ní ìpínlẹ̀ náà òun náà ló sì tún gbájúmọ́ ètò ọrọ̀ ajé eléyìí tó ní ṣe pẹ̀lú àti pèsè fún ìgbáyégbádùn àwọn ọmọnìyàn tó jẹ́ ti orílẹ̀-èdè náà tó ń ti àti lè rí wípé wọ́n pèsè ìrónilágbára fún ètò ọrọ̀ ajé tó jẹ́ ti orílẹ̀-èdè ọ̀hún. ìròyìn lágbo amúgbòròdùn elégbè lẹ́yìn òǹkọrin èyí tó ní ṣe pẹ̀lú sàjẹ tó ń ti dídà papọ̀ mọ orin ìbálòpọ̀ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà yan st genet tó dolóògbé iyun elegbe leyin re iyun ajilo re o na lo ti salaye eredi iyun ti oga re to fi pa orin yi to ni se pelu orin emi si to si lori ko mo to si lori ko awon orin eyi to ni se pelu ibalopo gege bi o ti salaye oro sunkan mi eni ti gbogbo aye tumo si siko o na lo salaye oro wi pe Saint Janet o na lo yi ona to fi nkorin re pada nimo ba igba to ri wi pe eleyi to kokon nko o na ni ko je itewogba loju gbogbo aye o salaye oro ninu iforo wa ni lenu wo kan eleyi ti won se fun o si toka si wi pe o nti mo ologbe o le ni odun meedogbon seyin gege bi igbese eleyi to gbe lati le je ki orin re ko di gbaju gbaja fun awon iroyin yajo yajo ati awon isele to nsele laika ohun agbegbe yin te fe fi to wa leti e le fi atejise yin sowo ranse si oju opo obare ni soro yi 0705 655 0949 tabi ke kan si wa ni Laughter House Premier Yo Mokola nilu Ibadan ki n to ma lo awon koko to jeyo ninu royin ohun re lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ òṣèlú ADC ló ti dẹ̀bi ọ̀rọ̀ tí sẹ́nítọ̀ fádàùnsí tó sọ jáde nípínlẹ̀ ọ̀sùn ru ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà nílé ìwòsàn Lautech nílùú ògbómọṣọ́ ló ti bẹ̀rẹ̀ ìdúnkùkù lajà ìyanṣẹ́lódì látàrí àìlè ìpèsè àwọn ohun amáyédẹrùn fún àwọn dókítà náà nílẹ̀ òkèèrè láàrin pákáleke

ìdojúkọ ọ̀rọ̀ òṣèlú ètò ọrọ̀ ajé ò tilẹ̀ gẹ̀ẹ́sì níròyìn jẹ́ kó di mímọ̀ wípé ó sì ń rọra ń gbèrú sí i. Lágbo amúgbòrodàn elégbè lẹ́yìn òǹkọrin Saint Janet ló ti ṣàlàyé erédí tó fi yan orin ṣàjẹ papọ̀ mọ́ ìbálòpọ̀ láàyò. Èyí ló pin ìròyìn àgbáyé wa lẹ́kúnrẹ́rẹ́ fún ti tòní ìhùn níkànnì 32 FM 94.9. Akínwálé Abolúwadé ló ṣàkójọpọ̀ ìròyìn, Olúbìpẹ́ Fatoyè lóko mi ẹ ṣe bẹ́ẹ̀ ti ń tẹ́tí gbọ́ wa yóò dára fún wa o.

0: sọbẹ́ẹ̀.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣe bí ṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn ká sì gbẹni afẹ rẹ jẹ lọwọ arẹ nìjẹ tẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32fm lóṣù páàrán káyé 94.9 lọ bá àwọn ọkàn ni.
2: 32fm ẹdùnnú kẹfẹ yín
1: lórí 94.

0: ẹ mọ ti oselu bo ke se governor lo wicked you I ni akiye sara I be lowo en to mo na owo ye janja dubo le tira le yin igba ti dekule tira nbe ko si to buru temi na ba ra be to be gan ba ti ba sele ke sa wa nikan se yajo ti dekule nda lo nda se ti dekule nta lo nta to ba de lojiji so mo be dekule ni bi ti family house o le ya si olorun je pada rent le lowo en to ti gbele fun ri o oro mi olopin emi ta le o olorun si je ka tu wa lo so teni bi e ba wi ni e ti ra abi ye ba wi ni e ti ra emi ka se ye ni se bo ta gbanda pe so fun yin ga so ra bi e ba wi ni e ti ra emi ta le mo ta le iru teni na ni si ti ma fi do se kan ni si a ti di position loju e pe ile tun ti wa ni bi bayi bayi o ni ni yakala express no ko sibe ni lorogun eru ni nbe ati my college oni sin bo fe nbi o fe nbi to ba fe ladugo o fe ladugo bi bayi wa ra ni ye to tun ra ni future iye ti o tun ra ni future ni ko si ma ni sibe we business yo ti gboro si amo yin lo ti ma si je lure bogba na so won le fowo kun abi te ba ra ni ile ni 1 million isin so si ba do to ba to 25 amo na le sa ko be je gbe be ton fi dagba ton fi je yan Olorun je ko mo wa lo gan boss yo. O dajo pada yo rowo yen so. Ana won properties le bayi ni ani ti sise lojo tutun yen. Ani orange tan ta lowo. Ni oloje lologun eru. Iye ata ni 3 million. Ani mango lakufo. Ata ye 2 million. Ta lo mo pe titi re yen le de ibi ti ti titi gba loju oja kofo yesin ta mo ke titi rele be wa so fe mi nigba 2001 2002 bo shuari poli ibadan igbo si lapete mo ri lori mo ti so igbo si lapete awon le eta horo lo wa nbe ibi da wa gan gbe gan o ni pa de yan te de no school agba fanta center ko ja gate keji a ko se senu o ti di lo sin ibi ta tin boy ibi ta ti ton ni bi bridge yen ibe ni ilu paris tele igbo ayiraye tele ni igbo ayiraye inu gbe mo chester na ni 1998 inu school te ri yen mo chester na 1998 ego to ba be ni ego ye ti won tale be o ko to si boyfriend ni lona pe ona be yen wonu oluyoli estate ibi ta won de bo ngbe lo fe ke college to wa je won sack boy yen ko to di pe ori ara kan yeye mi ma po tori emi ni principal kan ba bi ke mo so le radio if I tell you pe nu gutter lo won lo yen to ba so pe rara o mo to nse to ba ko si gutter yen to pe wo mi lo mi to fi sewo wa ma so nu ni o it is all wickedness o so pe mi o ni ogbon lori niyan to ba so pe gutter mo so mo pe gutter ni bi to lo yen to ba ko si to pe odidi ba fo mi kan lo alo mi ni gbe fun e o ayin funra wa ni isin kosi bi tetrale tetrale e ti be lowo ta wa la wa npolowo bo ye document wo ti o ba yi e ti o ba yi e awa ta nse business yi gan ebi eni yen gba lowo lowo igbo mo ise kan la jo nse oni christa so mo ke bi go mo kini de bi bai to ni pe mi fe luku date le mi na se tun advance ninu imo kini bo ti ri laya to tun ko mi ni opolo again e tun wa last yen tara baba ti yen o to bo brain mi de bi pe ha ni a ti mo we tan kan bo si bo si eyin te tale ibo le fe mo kini ide won ko si o si document fun yen o ti ri igba ta ba ti ri ti lati po ila po aya pa bi lodo yi ti de do pa bi lodo yi de eyin o le interpret data creation ti yin e wa mo sure mo si lo kini gan ti po ju tele mo fi prefer ko ra ile lowo ara adugbo nu pe ko ni de an ka we repete kankan pe yo ifunowo si fun mi receipt ni receipt ago kole ra o ke se fanu o iri e ba ni receipt lowo o nile o ologo ologo e ba ni receipt lowo o nile o affidavit ko nile o ologo ah affidavit je ten gate lona o to copy time setting so now apple estate wa ni ah ologo won de wa la se mi o apple estate wa ni ayegun olomi ni o ke se ayegun ti to wo gbodun e fa fi kankan le be 4 million naira ni yen 4 million naira ni yen mi ba ni ki pe number le se wa sile sin awon eyan je ko gbadun pelu pipe ni sugbon ka so pari eto a ma pe fun yin àwọn aláṣẹ ti sọ pẹ̀lú iléeṣẹ́ rédíò 32FM 94.9. Èmi máa ń fi 32FM tàgà nítorí bò ó wípé 32FM ò ní ṣù ọlọ́run ẹ̀ ní jẹ́ kó ní ṣù. Ẹ lè gbé controversy nípa iléeṣẹ́ wa láéláé, ọlọ́run náà fi ṣèpìlẹ̀ rẹ̀, ìbẹ̀rù ọlọ́run lẹ tó sì ní. So ó ṣe tajà tí n bá dẹ́nu ẹ̀ máa ń fi dẹ́ pé ẹ wò ẹ kọ́kọ́ lọ ẹ lọ tẹ fáyín náà pé ta lẹ́n tó ń jẹ́ orúkọ ètò ní iléeṣẹ́ yìí lọ tẹ fáyín wò kó o kọ́kọ́ wò fúnra rẹ̀ ní kó tó mẹ́ni tó fẹ́ bá ṣe bísínẹ́sì papọ̀. Kò sí náà àwọn tó ní past tó wà questionable o, percent ẹ̀ sì da tó máa ń fẹ̀mí náà confidence pé bọ́lá lọ́rọ̀ rẹ̀ rújú kò lè rújú níbi tí mo rìn sí. So 2 million, 3 million, 4 million. Àti tí ń gbé ti ìgbàlódé bọ̀ fáwọn tó mọ yá yìí ṣé bẹ́ẹ̀ lẹ́fẹ́ ìyákìlá ti ṣe wọ́n wálẹ̀ lè ló drop. Mo ti bá irú tẹ́fẹ́ sí o, irú tẹ́fẹ́ ti wá o, ẹ pè kán tẹ owó jáde ni. At the same time, à ń gbélé fún àwọn èèyàn, à ń báwọn èèyàn wá ilé, a dẹ̀ báwọn èèyàn mójútó ilé. Oríire àjò ta rìn ní ìsìn bá ṣe mójútó ilẹ̀ náà látún mójútó lé lọ náà ni. Ọ̀nà kó owó ọjà ajáfárá ìlú èbó tó parí dútì àárọ̀ tó tún wọlọ wọlé ọlọ́sàn-án mi ìmálẹ́ ọ̀rọ̀ kan ò wọjà ló mú pírísẹ́ńtà tó fi jẹ tí ń talẹ̀ talẹ̀ kò yé tí bá tún ríṣẹ́ mi ìsìn màá tún ṣe mọ́ káṣà tí mọ́ tọrọ jẹ káṣà tí mọ́ délé kejì ká tó jẹun gbogbo òṣèré gbogbo lówó. Torí ìdí èyí àwa tá a bá ní ilé lọ́wọ́ tá a fẹ́ àmójútó tó dáa fún tá a ní property tó dáa tá a fẹ́ àmójútó tó dáa fún. À ń báwọn developer ṣiṣẹ́ papọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwa là ń polówó ẹ̀ á báwọn gbé fáwọn èèyàn dáadáa. Irú ìrìn àjò tèdí náà ni trip yẹn dẹ̀dùn o make sense mo ní ká ìbèrè drink káláyé
1: ara ti gbẹ
0: àtúkẹ́. So if you have good properties ilé o ṣọ́ọ̀bù o tó bá ti jẹ́ dúkìá tó ní ṣe pẹ̀lú property ìjà ẹ jẹ́ ká ilé rádà ká àbójútó mọ́tò àwọn kọ̀rẹ́ǹtì o ilé ni o má sọ pé dúkìá tí mo lò yẹ ilé tẹ bá nílé àbí ṣọ́ọ̀bù tẹ fàlàbójútó tó dáa fún ẹ kàn sí wa ẹ pé nọ́mbà wa àbíkẹ́ wá sọ́fíìsì á jọ sọ̀rọ̀ nǹkan kò dẹ̀ ní ṣowó yìí kò ní ṣe léyìn. Àwa ò ṣe style tí a bá yín gbowó ilé tó tá sẹ́ndì ti yín sí yín tó á jẹ́ pé ó tún dìgbà tá a bá tó fẹ́ gbowó míì ká tó débẹ̀ o pé ìgbà tá a bá torí ẹ̀ láṣẹ ń rìn kú sójà ẹ gbogbo gbàlá sọ pé àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ bá ṣe ń gbà wọ́n tó wọ́n títí tó àwọn tí yóò mọ bá wa lọ lóòrèkóòrè lọ wo ipò tí ilé àbí ṣọ́ọ̀bù tẹ bá gbé fún wa tí wọ́n wà bẹ́ẹ̀ la ṣe ń gba òṣìṣẹ́ a sì ń gba òṣìṣẹ́ sí báyìí tó bá nírìírí nínú real estate máa bọ̀ ní Softsan Property a sì ń gbá èèyàn lọ ni. So kì í ṣe pé àbáyín gbowó ilé àbágbó iwo ṣọ́ọ̀bù yín ó tún dìgbà tó owó bá tó díù tí ẹ̀ ní mọ ipò tí ilé wà. Ilé mi ní ìrírí mo ti ń sọ̀rọ̀ mọ̀ èmi ti yálé gbé dáadáa ọlọ́run kó gbàdúrà mi. Ara ilé ẹlòmíì báyìí ni àwọn yóò ná òṣìṣì báyìí tí wọ́n fi ìtọ̀sí ìtọ̀sí ń jẹ́ géètì. Géètì yẹn ní táìmù tó ń rà yẹn ọgbọ́n tí yàn dá sí wà tí òfin ní rà mọ́ tó bá yẹn rà kọjá òkè àdúrà wẹ́dà gbà lórí yín nu èló wà lówó ilé tẹ gbà tẹ́tù lọ́mọ tún géètì jó. Ilé tẹ gbé fún yàn tó yẹ pé tí wọ́n bá ti géètì ẹni tó wọlé gbẹ̀yìn ìfilẹ̀ ẹjẹ́gun ògbé yóò wá lọ gbọ́dá gbẹ̀gẹ́ yóò lùlù lọ yóò lùlù padà tó bá jẹ́ pé ó ń já lọ tí ẹ̀ ń tètè débẹ̀ lóòrèkóòrè ẹ mọ̀ pé tá a bá tààkì ẹ̀ ní bíbà yóò dúró. These are the things tí iléeṣẹ́ Softsan tó stand fún property tẹ bá gbé fún wa a bá ń mójútó ibo ló nílò àmójútó ń bẹ̀ ibo ni pipe ẹ̀ ti bẹ́ tó jẹ́ pé tó bá bẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò ba nǹkan jẹ́ pump machine nìkan lè bàjẹ́ nínú flat mẹ́rin kó jẹ́ pé yóò affect ara yòókù. These are the things tí àwa ń mójútó lọ́dọ̀ wa àwa kì í ṣe agent o agent ló ti school dé nírọ̀lẹ́ tó lọ bèrè ní ṣọ́ọ̀bù kejì pé ṣé ẹ ní 2 bedroom lọ́wọ́ agent nu dékulẹ̀ ṣé ẹ ní 2 bedroom lọ́wọ́ side ayégún ó ní pop sanitize ṣó fi wọlé agent nìyẹn property manager lawa. So it now depends on tẹ bá ṣe fẹ́ kí property yín run ló máa determine choice yín nínú agent àti property manager agent mi náà lè má tó size tiwa báyìí tó yẹ pé yóò lọpọlọ o èmi ò sì máa dìkítì tí yọ bá yín ká pòṣá ti rọṣọ ọmọ ni total package lo kan won total package ni inspection caution
1: service charge
0: ni admin fee ah e ti wale gan o lo ni ti yi opportunity ni la lo je in case ba fe more mo ni pa wa ke to wa si bi bayi tori temi ba ti fe ba yen se kan papo beyen website ma kokko wa kakiri na ma wo activity to wa nbe ma wo social media ma wo engagement e pe awon Andrews wa fun awon eyan wa
2: awon social media platforms wa lori Instagram, Facebook ati TikTok ete at Soft Sands Property at Soft Sands Property sorry Facebook, Instagram ati TikTok e mari page wa nbe gbogbo nkan ti won ti so ati gbogbo nkan ti e ba fe mo nipa company wa le mari lori awon page wa ori website wa www@softsandsproperty.com www@softsandsproperty.com ni website wa
0: Well, mo ronu lo ni o ijoba na wicked o
1: ijoba wicked
0: ijoba wicked o tori ibi to ti dinu sin yen eyan le o ke government ni property nbe njo hun inu gbo aye raye
2: je le ma se pe kawo yen na ma se fini ati iwadi yes
0: ha ha kisi wadi develop le si bi so ko
1: I know ara ben se mi o
0: eh
1: anu ara ben se
0: opo opo
1: cause no pe en to ti lagun to ti sise to wa kowo to kole
2: eh ipo ni awon bi gogo te pe awon yen ti si shop mo ile bayi
0: yes no
2: ah ni se asese gbe won ti pe nbe
1: bi ti fe bere man ke fawon lori to yi
0: ah
1: eni to ba mona lo la ntele
0: My,
1: sign pe okay fine
2: cancel
1: madam o de tun wa continue tun se roofing
2: alo ni kan to so pe ngba ti won wa flag eh o mo npa e o de tun roof lo
0: o mo yan ni
2: eh alo ma ti joba lejo
0: o go
1: lalo ni lalo dilo
2: eh
1: lalo bi lalo dilo
0: eh o ti ti ba lawo ti ni wa le folo pari
2: awon yan se lowo lori e lowo lowo bayi o ohun la nwo ni ko demi ati ki na so pa si bon se pe ma se bayi se bayi se bayi si bayi ele tun ko lo pe
0: o mo yan ni
2: e le ba mi so
0: ha aki
2: ta o mo ke ti ronu lo awon to ti ko sibe sibe sibe
0: e wa ewe fo di de to ba ba
2: wa uma yan ko to sai tele mo pe
0: ah
2: aso ko ya lo ko to ni ah bayi bayi bayi mo ni ah e ba won ga so ro ni ah e so fun wa e so fun e mi o de wa mo abi ba wo
0: ya wa alubarika ni o ya wa alubarika ni ya wa alubarika ni ma se o we olohun la wa nbe nke ba ni other messages te fe pass wa won yan
1: I'm not a bag by Yara Leo. As she waddy, girls could need that care lagoon. Care she share. Care rank on quad pay at the end of the day. Quanipala jetty. Ola Barrow, I know I'll be shame you. I know one shame gone because Bun County be repada. Yara Lee, Ketura property. As she proper verification.
2: Yeah, Matty Lalo, did my she tenant at Padao?
1: Tell Batty Elisha, to allow for one million Elisha soft sense property.
0: Come to us.
1: Àwọn kan ta ti ṣe sílẹ̀ ni a ti ṣe proper documentation a ti ṣe wádìí ẹ̀ finifini àwọn kan ta lọ ṣe lé ni káwọn kan tó ralẹ̀ fúnra ra wa a máa ṣe wádìí ẹ̀ kéèké ilẹ̀ yìí o ṣé kò ṣe pé it is government acquisition document wo ló wà lórí ẹ̀ ilẹ̀ dáadáa ń sọ yìí ẹgbẹ́ títí ló wà so kẹ́lẹ̀ mọ̀ pé àwa ò kì í sọ pé àwọn àwa mo ní sọ gbogbo ilẹ̀ ta ni ibi tí ó yá yìí nílùú ìbàdàn ló wà and àwọn document tó wà lórí ẹ̀ náà àwọn document make sense ni so ẹ kan mara lọ ti wa ya se kini e ma fi orile osuka soon
0: mo plan lati fi kini kan to awon eyan leti tele gege bi another lesson ni business yi mi ni so tomo awon ti ati awon kan se tutorial sori social media nigbati a sese nbere imo o ki se ofe mo bayi e ta fe benefit ko wa sodo wa ni imo o ki se ofe mo tun kan tutu kan leni olohun yato si teni yato si teni o ni kan ti mo but we come across over the weekend all in the name of online training you know ni oni mo kokon fe ka present le ni kin to kan ile ile ta ah well Olorun la gbogbo wa mo kaide kan mo logbo kan lenu njo kan awon yan se barabara tori ologbo yen ni won ti pe awon yan ti wa go bayi oni ki ma so be mo oni ti an ba gbon ta la won fe ma ro Olo ti mo so 20 kilowatt
1: 2026
0: be 5 years now
2: ka
0: wa sha ma pe lawo to eh awon oni tan ba gbon ta la wa fe ma ro se eyin wa ye ke force category awon omugo ta won ko ma ro
2: ta
0: ko de pari won bi bayi fun yin awon ke ma fa wa le
1: abi
0: ma sojo opo pe sile o se sika yin na di bere kan te fe bere abi nkan mi eyin ara lo yibo awon ta property o ayin te ba de property na lo to je pe ye to ba wo na remit fun yin to ba de
2: Okay, our numbers to war Elisha Soft Sands 091-646-1500 Tabi kepe 091-1555-0055
0: Ẹ má sọ iye owó bọ̀ ṣé ẹ fẹ́ tí kọ́ iye tí wọ́n pe last ilẹ̀ ta lọ yẹn
2: bẹ́ẹ̀
0: ẹ wá wo iye tí ẹlòmíì fi kọ́lé rẹ̀ ṣó tó iye tá àmà talẹ̀ o
2: àtọ́
0: wọ́n á ní ọwá tún ra iye tó fi kọ́lé ló fi tún padà tún ilẹ̀ ra I'm not by force. Number to one studio, Lele. 070-55-000-949 +234-906-2-000-949 Ebi ma so kini kan fun yin pe te ba ti ra property lo wa ti o ba ti ri be se fe ile alariwo na ti pa aimoye ariwo fm e lo pa so so be pe so sa ni ti gba mi o eh awon ni tan kra ko pa mo rara ko si e ma jagbo ja so tu binu bi ko si tu binu bi kankan e ko wa ke ra property ni a lojo ja pada ni ta ba di amate si waju 32 fm 94.9 so sa show na le tin gbo e ku kale.

0: 32 FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sọ díẹ̀ díẹ̀, gbẹ́
0: ìgbé ayé ìrọ̀rùn. Máa wo mi bí 94.9.
8: Akinyan kaabo pada latoju oja Soft Sand Show ona le ngbo lori 32 FM ile ise Soft Sand Property ona ni won se agbateru e awa o se be na la ri le ri ni joko ife je ba wa ni social media Oh God. Ẹni káwọlé rí kébi kẹ́jọsẹ̀ mọ́lẹ̀ o. Ẹni káwọlé rí kẹ́jọsẹ̀ mọ́lẹ̀. Lára fíìmù tó lọ kọjá yẹn. Mo rí ìyá kan tó ń ké. Wọ́n ní story building mẹ́rin ló ní lórí àwọn ibi tíjọba wó yẹn. Mẹ́rin. Èmi gan bá jèrura. Wọ́n ní àlájá yìí ní sùúrù. Àlájá yìí ní sùúrù. Tí a máa sọ pé ọlọ́mọ yẹn kí n wojú ọmọ kí n tó jẹun n tó ń pè bẹ́ẹ̀ ní irú ilé tí àyẹ̀kọ́ yẹn mẹ́rin ó ti kọ́ mẹ́rin story building mẹ́rin tí ń gbowó ẹ̀ ṣé yẹn tún gbọ́dọ̀ wojú ọmọ lọ́jọ́ alẹ́ pé kí mo fẹ́ jẹ mọ́ bọ̀ ṣó mọ̀ pé orí ilẹ̀ tí àwọn kọ sí mo fẹ́ mú ìtàn kan fún alẹ́ kan bí àfihàn wọn o àfihàn wọn ni ká bàbá adẹ tí wọ́n dẹ ẹni tí wọ́n ń dẹ́gàn rẹ̀ inú ẹ̀ lómi òkulẹ̀ dùgan wípé ilẹ̀ ní ilé ibi tẹ́ ń gbé tẹ́lẹ̀ wọ́n tún wá wó lé yín ọmọ wọn á gbé bá fùfú yín tẹ́ sunkún sí kò pilẹ̀ dùn pé ilẹ̀ ká lọ́ tí rẹ̀ kẹ́jọ kọ́lé àdúgbò tó yẹ pé iná a máa bi pé gbogbo àlẹ́ tó ti yín kùn òun ò tiẹ̀ kú tiẹ̀ lẹ́ẹ̀kan rí bí kí lè yán dà wó ni ó mọ̀ sí wọ́n tún wá lọ wó lé yín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o àyè ọpẹ́ ti yọ ẹni yìí aráàlú òyìnbó ni orílẹ̀-èdè ló ti lọ màá fọgbọ́n sọ ẹni yẹn ó tún padà kú báyìí ná lórí property ẹ̀ orílẹ̀-èdè ló ti lọ àdúrà ẹ̀ dẹ́gbà ní country kan outside Nigeria báwo pé bàbá òun ò sí mọ́ yẹ kí family náà mọ̀ pé ọlọ́run ṣoore fóun ó wá mú ẹ tó kù fún ní bàbá àbí ìyá kì í sọ́bà mi fẹ́ bẹ tán ó mú wá pé ẹ̀yin náà wá jayé ìlú ìwò alára bí dọ́hùn yé ọlọ́run ti kẹ́ ẹ tó báyìí má wà á jẹ́ kí gbogbo tó bá ní kó jẹ́ ojú kan fi ìkan lé náà tí ọ̀pọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ hòtẹ́ẹ̀ ní state méjì nàìjíríà nìyẹn wọ́n dẹ̀ fi fọ́tò hàn wọ́n sanwó fún láti nàìjíríà kò ṣe àwọn kò ṣe hòtẹ́ẹ̀ guest house o hòtẹ́ẹ̀ tí yóò dé tó bá dúfè ni o kì í ṣe tí wọ́n níṣẹ́ ránṣẹ́ dání hòtẹ́ẹ̀ gidi 5-star hòtẹ́ẹ̀ ara wá fún gbà kan ṣá ó lá lóun fẹ́ wálé kò jẹ́ kán mọ́gbà tó dé dídé tó dé kò bá ẹni tó jẹ́ custodian hòtẹ́ẹ̀ ó wọlé orí fọ́tò president ìgbà yẹn orí ti gọ́vnọ̀ ìgbà yẹn orí tiẹ̀ tó kù fún ní bàbá àbí ìyá yẹn níbẹ̀ kò sí tiẹ̀ bẹ́ẹ̀ yes ó lọ sí second hotel tiẹ̀ wà ní side ibì kan ní ara nàìjíríà náà ni ó débẹ̀ similar ti ló bá kò díjọ́ kẹta tí màá yẹn fi kú kò díjọ́ kẹta kìí ṣe fíìmù o kò díjọ́ kẹta tó fi tabá tó fi ìsàmà tu fún yín tán kò díjọ́ kẹta tó fi kú ẹ bá wá gba property ni ìyàwó sápàdà sílùú òyìnbó ni 07055-000-949 08097-000-949 +234-9062-000-949 àwọn ilé kan ń bẹ lọ́wọ́ wa tó jẹ́ títà ní rásìkò yìí ilé tí wọ́n wà gbé fún wa inu ko ni lokan lati ta ini tabi ko je pe o fe ki sa ta tu fm be ta ba meji ni ti o ba ti gbe fun wa ajo ati aso tele nbe nbe sugbon pe agent kan lapa bi kan kan wa ko work o ti ri ta tu fm gege bi en to le ta abi soft sand be soft sand o le be ta lo se pe sodo wa pe o tun wa lo sodo agent kan ko gbe fe agent yen nta fi ma ko awon lenu ta ko fe ta o o gbe fun soft sand abi ta ti o si ni ra nbe a de ni ko mowo wa a de ni yo no owo to wa fe ta le ti wa ni pe ko fo mo lo abi kun nkan ti o ba fe ta e wo ru en ke mo pariwo nu moto le kan ti o me ko kan property yen ni 500 million mo de wo kini ohun na a che flower mi ni a me ru ke mo ti lili ka bu jade 500 million o ye ki fi be ran you got agba be koja 500 million so property value ni ke gbere lori awon ma ba yin ta sugbon awon sola na moju to awon na wa yan fun e je ka sola o tesi waju won olo je kan ri ba ya dada connection ti wa platform ta ni la fi pa ba yin polo ba yin taja sugbon ta gbo won sola na ni ko wa so be it e to so mi nisin ko si tan fi pa mo nu aye aye o le to be yen awon kan fi property kan lo wa ka ba won ta komo di ko si wa la o n to po so bayi ni a se kini yo sakani wa ni o wa ateyin o la mo ba yin ta o ko si owo kan ta nbe o a get back si wallahi ni kan si bela teyin kasana ni no property won ni bi ta tin je yen ya lati e kan fe ra teyin kas se ki ma pe yin pe elo how are you ni se ti fe ta bayi o mo ba ri baya o emi sara ke lo gbowo leyin mi so o ton sha won yen wa niyan e ya photo ile te ba fe ta e se aye ba se short video e bi 30 seconds iwaju ere imu ere o eyin ere o arugo to wa lele o e pe elomi like ko je pe speaker mo sa si odo e ni okoju si elomi like ko je pe church meta ni oyipo e kan ba ye egbe ton ba ti church ba iru leti mo wa lele mo ma like leti ran tin gbadura eyan kan ti gbele wa ri te kan adura ri ti mo te pe okay okay re le mi wa to so to runu fire ni emi mi fe gbo
4: o be ke gba no
8: edi mo kan lo ba ala to ni dadi e wo emi o le ri wa ta ni kilo de o ni mo ladura re po ni se se pe ni ara je mo fun ole pe o ni adura lo da so elo mo like kan adura wa legbe elo mi o de ki like wo je ke o sa si wa legbe wa bi church finally I mean you I love for sico awon adura kan ba wallahi toru toru mo gba ri waye mi so ambience yan necessary ka le mo ta so fun e to fe ra pe ala eleyi like ariwo ele o fariwo eh eh o se pataki ya ba ti send si wa ta ba ti wo le yan to jo ta fe fine you are good to go aba n gbe sori gba wa a pe lowo e website wa ba so fa won kan lo wa property to ran be
7: website soft sanding www.softsands.com
8: softsands softsandsproperty.com here na one property to run be for tita at the moment and you just first exclusive o ti de ba yo awon owo yen kuku wa lawon bi kan owo yen wa lawon bi kan ko kari aluwa lani iru mi na to ye mo ye wa mi ni ba ma ba na property 4 million 3 million iru awon tuntun ni o wu mi eke nebo mi a ma je bi e to wa ni oil and gas awon nebo ti mo like ni ke se e ba mo e ba muru bo ele won lo gbe sasun mi bi ibi mo gbe ba fun ibo sa fi po mo lani mo fi po mi lana ta lo tun gbe sto mu sa ri e de mo ti ja wa ye kankan ja eh won ni ko e ma lo wa ni ka faye sile fun yin ara le te ba ni question e ju office wa e ma fo yin mo ju we o
7: office wa wa ni laughter house ni office 32 fm te ba tun bo lati mo kola e wo okada bi ton lo si onile gogoro egbe premier hotel owa so ibe ni office wa wa laughter house premier hill ni mokola ibadan
8: be ba ti de mokola e so fun eni feyin ele nlo e ma wa wonu 32 fm gangan wa kan bere wa dari yin si bi ti soft sand wa ni be won e pe gbogbo owo lo wa lara building ina ba debe e mo pe o koja kile n gbe je gbe iru leti ma nna ka si fun obere pe ile popsi mi niyan ka tun ru ka de so ke be na ni be na ni ko si pe e fun mi ta ma lo ma ru to re ni le to re ru oko adike bolo e go to fi ko wa te ba de ti esi ba si atari e fi ko wo le te fe ra wepe to mo jaye extra e to fi kun nkan to wa ni le so ko ju beyen lo e le kan si wa anytime awon number meji ta pe fun yen e da ko e ba mi tun mu fun won
7: 091
8: 091
7: 15 15 55 00 55
8: 55
7: like 091
8: 091
7: 15
8: 15 55 00 55
7: tabi 091
8: 64 64
7: 61
8: 61
7: 50
8: 50
7: 00
8: 00
7: like 091
8: 091
7: 64
8: 64
7: 61
8: 61
7: 50
8: 50
7: 00
8: 00
7: edelewu awon social media handles wa Facebook, TikTok, at Instagram, at Soft Sounds Property. Soft, kin kon ro, sand, iyepe, at the property, e jonkwo. Hello, we are on social media and those.
8: At Soft Sounds Property. What you say? Mungle. Eja pari eto, keto mank pe wole, bo te fe lo ju kan lo wa. Olo ou jeke lu badi yo.
7: Amen.
8: Ni fi jesi rale yo.
7: Ah,
8: sure. Damo yon sopwe yon fi jesi rale. Brandy nan pe. Eh ni rori buta package o. Oh ni bi ba de ba de line lo gbe wa na fun yin o. Ah Allah.
7: Ori fo la se so benia.
8: Ami o. O gana Chelsea.
7: Oh
8: mo. Ah Allah. Allah ka wo mo fe shanu je ki gba line yi wa. Ko kusi lokan mi gba ta mi ta bere kiri kusi lokan mi rara. Ori mo ti lu gbani te ma ye ko form ori gbogbo nle mi lawa waju nu awa bu nkan mu emi ati awon eyan kan ta wa ninu ise la bu nkan mu ni iye yen ne ma ko form de na ni ma fill form ma ma sanwo die die ojo waju ah ase pa npe ba gbe mi o se bo ti o fe ta ni waju sa iwo lo gba lawyer charge nbe eyan gbe sa awon apade e ara mi o lo pe enter le wa ni so die die na o kesan 40% e si ma so yoku laarin osu mefa ta ka sufe awa fe ma lo number to wole se ole ti gbe yen e de le pe afala boro ki sori number yi 080 55 76 7084 atekun aro ati tosa chale olomo je ba ran su kankan o
7: amen
8: so san lo so pe telu to ma wa ka lo ru ayo lori o di gba kan na

0: le o le se igbagbo en tin roju oni kirun a ni soje ka soju nti me tin ti jo le soje awon na ko ba mi edun mare ni wa tun de loni o begbe ni ki a fuye mo se gbe oni banki karamonda tin fowo pamo nu eja mo ki ka bo sori eto yin eto wa lowe lowe tan lo gidigbo ologba aye ti de won fe ma jo awon omoran ti de won fe ma so fun fo re ewe koko la fi boju re gamu gamu la mu lowo ta fi nlu ko gbodo ya be na si ni ko gbodo modunbo la ti fe se eledumare o dowo re o oni o oni o ta ba pe ni oni nje o oni oni oni oni o mo ki gbogbo eyi te duro eku duro mo ki ko koko bere tin be lode ile yi eku amojuba wa eku ameti gbo wa akuko le ba da koko ko janja tan ba kiri lagba oba medun mare yo de la kaka wa lade o e mo gbe ko ju si bi meji to gba tare bi ile re 32 fm na la je dubule si bi ta tin da bedun tan ro bi owe awa na wa ko ba medun mare nitori pe ko se be to wu ko ni lari aye lo gbagboro to fi fa kale ile gbe laburuku lo fi te re kawaju oloko isu nikan kiyan o agbado nikan ko ni yan gan owo ba medun mare lo fore e wa fakuko wa amu bi ise lo fi mo wa lara afora pa mi din lo fi ro wa lorun emi ni kunle fani ifala tv computer da fa mo fi aje mi ade da je kin lowo lowo kin to sanra to ba je pe igba kokko leleyi to je wi pe eyin gbe to yin eto wa lowe lowe mo kin ko rire o erin badan ni e ni rin larinun be ba rowo e si ri e kokko nbe oko wa leko bo la se rin bo la se ngbe ki gangan ni yo ba so tin ba ni bayi ni nkan ri ona wo yin o ba gba soro ona wo ni won fi ma soro ko to je pe ta ba si tupunpo yeketere e dawun abi ituma re o le igba kan ju orin lo emi ni kankan mo wa lori eto emi ati ba mi o je nde ni o e ti mo baba mo ise won ta ba n soro nipa ede ati asa yoruba arokiti o se danle obo e ko to de yokan obo ti degbelegbe ba mi ti esoro kan yen jowa ni pe a ni kobo lokiti sita abi ba abi o le so ba mi
1: obo oni pada ko kiti eyan
0: obo oni pada ko kiti eyan
1: afeji o ba pada ko tobo
0: avento ba pada ko tobo agbo ni tan lori le o ba mi kan ara le
1: mo to gbe se mi de o ama fali ori mi yi ori mi sa ba ori adie mo pa mo
0: ah ba mi rin mi jakin ah
1: o de pe ta ba do luke nke o ko se ye to le ba paro ke ninu oko to ba do lu e we mo le we emi o re ye to le we to karu
0: karu
1: abalani
0: mo njaye mo njaye
1: ni ba na yi te do po bo mi iyalu iyalu kuku ni lo won ni somale laila
0: ah iyale mi no abi kemi olugudugudu baba lu
1: pe somale ijanida
0: hey
1: emi na ni ajaji awon ajalojo olele aya omo loye wo kowo mi ojo so do do do do do do do do do do do
0: ah ori mi wu ori mi wu ori mi wu ori mi wu ori mi wu
1: mo du ba yi na
0: e se nba mi o ti ba mi ki awon ara le e mo wi pe ba esa nu abi esa ne mi na mo mesa emi na ma npesa ma npesa ijo ti ma ba korin fun yin bayi ba mi ijo ti ma ba korin fun yin bayi e wo pe ko si wala so eyin ara eh
1: Mabun.
0: Eyan ale eka aro eka se eka le nitori pe kaakiri agbaye ni won gbo wa o kuro ni radio elekun jekun te wa de to gate ibadan te ni gbo mo e ti won ba se mo se e ji ngoko fun eyin te wa lori takwa yelu jara e mo lo sori takwa yelu jara Facebook e mo lo si YouTube e mo lo si Instagram e mo fi awon awile yin so won si be 32 FM 949 fe yin e 32 FM 949 fẹyin ibẹ ni e fi awọn awile yin sọwọ si nibẹ kakiri agbaye ni won gbo wa ele wa ni radio garden mixella.com ibi te ba ti le wa ikanni sini ori itakun ayelujara ni ke wo wa si gbogbo e ibe na ni awa e wa gbo ibere ti ma fi sori itakun ayelujara facebook ona leleyi kini yato tin be laarin bere ati daudu bere mi ni lagbaja daudu mi ni lagbaja kini yato tin be laarin mejeji kini yato tin be laarin mejeji tani daudu tani bere nti mo nbere nu kini yo ba npe ni daudu tani yo ba npe ni bere episode ta kan elujera facebook 32fm949 feyin e 32fm949 feyin e ma lo sibe bayi e ma lo sibe yin te ba pe wole e mo wule dan bere won o ori itakun ayelujara ni ke ti lo dan re ke fi sibe fe fi dun eyin te lanfani lati mo wa e tun wa gbo en te ba tun wa wa nbe na te ba pin ju ma wo bi e se se pelu awon mi sin e lanfani na lati gba ebun ni abala ba mi ni ijejo mo bere bere kan mo wa wo pe ta ba ni ka tun ponpo yekete re ni lanfani lati pare tori pe mi owo dere ngba ta fe mo lo ni oni iloya oni bodi apo mu ankan akonifa agbalobin opele ti o ba fi se kini kan aja tun gbe ta lo ni bodi apo mu so we ni to ba epo we ni itawo lo ro mo agbo ni tan lo ile
1: o ku de ka to n pa pe lohun iloya oni bodi apo ina
0: apo ina ke se apo mu
1: apo ina apo mu ni ngbe sori eyin lele bo mo wi ebo kan words and kini kan te gbe
0: okay ninu yoruba ni kan pa iroje asukin kan kan bi
1: sori o apo ina apo mu ni ngbe ṣugbọn ko sese ka so wi pe e wa so pe onibode iloya onibode apo ina apo mu abbreviation ni won pe
0: abbreviate oro yen
1: ni won so di apo mu se apo mu apo mu se yo lo bi kan ni
0: ra
1: e bo ni to se si iloya onibode ti a so pe ilo re ya lapo mu yo o n lo bayi o baba lawo si
0: ni ape na aya
1: baba lawo igbona girigiri ṣugbọn ina ni bi ni ogba imo wahu awon nkan ti n se lorisirisi lorisirisi loju awon baba lawo mi ti n belu ko ti a lohun kama fa orogun ama fa leyi
0: mo n gbe yin ba mi
1: won ro lo ko ro lodo won gbejo re de waju alapo mu baba e n wo ran ni awa n sare kilu omatu e baba lawo te n wo ohun ika ni ika mani won so fa alapo mu otele ko gba won gbo
0: tolo mo wi pe etanu won se
1: etanu ni o ka ba run nu won e gbo na ki lo ye ka to se si okunrin alululu oku alelele ko lo yo lo se ri ya ni fa re mu ni ji agba
0: ta ni ya ni fa
1: iyawo ni ji agba won ba gba iyawo re nínú àwọn babaláwo kan wọ́n wá wò títí títí babaláwo sì tó ń sin ajá wọ́n wá lọ bẹ àwọn tó tún máa jáde pọ̀ máa já babaláwo kan gbogbo ohun tí oníbọ̀dé apò mu gbogbo ohun tó gbẹ́kẹ̀lé ní ti fi dífà tiẹ̀ wọ́n kó wọ́n wá lọ gbẹ̀rẹ̀ òkè télè bẹ́ ọgbọ́n mi
0: wọ́n gbọ́ yín bá mi taratara mo fi gbọ́ yín
1: wọ́n gbẹ̀rẹ̀ òkété wọ́n lọ gbé ka inú ilé rẹ̀ wọ́n tapo sí ẹni a bá sì ti gbé yùn kálẹ̀ ayọ̀ lùnù.
0: tí wọ́n bá ti gbẹ̀rùn kété sílé èèyàn tí wọ́n tapo sí aroko pé wọ́n lọ yọ̀ lùnù wọn ò fẹ́ lù.
1: wọ́n yọ àyùn tó bá já wọn oníṣẹ́
0: ṣe o
1: torí pa bá ń pabì
0: àmọ́ yọ bàmí a ma bèrè kí làbìdù gan tó bá ti yá ọ̀rọ̀ ti wọnú ọ̀rọ̀
1: ètè. wọ́n wá lé já wùsà kọ́ ọmọ yọ̀ kó ojú ẹ̀.
0: kí wá làbìdù náà bì.
1: ọ̀tọ̀ ló bi ọ̀tọ̀ làbìdù.
0: ẹ jẹ́ ọkọ yanjú ìlọ́yà iná a padà sórí ẹ̀.
1: sọ wá ní oníbọ̀dẹ̀ wá ti ọ̀nà oko dé ó tó kọ́ wọn lò kọ́ kọ́kọ́ lọ ọ̀dọ̀ alápòmù kábíyèsí ẹ̀mí yín ogun mọ̀mọ́ rí nǹkan o kí ló rí oní ẹ mọ̀ gbọ́ ọmọ tó bí ìjẹta àbí jẹrin tóun ò ti rí ìyàwó òun ń lé mọ́ nílùú yìí a ò sì fi òbí fálérè ni ó níyẹ òun tiẹ̀ fo ngbà tí oníbodè ó débi tọ́pẹ́lẹ̀ rẹ̀ wà wọ́n bá mọ́ pọ́lì síbi pèpele lọ́ọ̀dẹ̀ ńlọ́ba tó bá òkété tí a ti tapo sí n kò sì ṣe pé òun náà ṣe àwo kéèké àgbà ọ̀jẹ̀ ni nínú ọmọ ọlọ́wọ́ bíi ọ̀pẹ̀lẹ́ wà kò rí ó tún bá ìṣe tí wọ́n pa á lẹ̀ pé àwọn yọ òun lù ú rèé o wọ́n bá padà lọ sọ́dọ̀ àpòmù kábíyèsí kẹ́mi ogun ó tiẹ̀ ti tó gẹ́ẹ̀ ń tí wọ́n yẹ ń rí mo ti rí ìyàwó ń tiẹ̀ kéré alápòmù ní kílódé ẹ báyìí náà lẹ sí mi yẹ pé kí n fi ifá tọ ẹsẹ̀ ìyàwó mẹ́ta rí mọ́ alápòmù níbẹ̀ ni nígbà wọn ó dẹnu ọ̀kẹ́ tóun kó àpò ifá tóun kó ọ̀pẹ̀lẹ̀ sí òun ò rí gbogbo ẹ̀ mọ́ bàbá èyí ò wá kéré o ngbà tóun ó wo bíi pèpele lọ́ọ̀kan òun tún rí tí ẹ tún pàrọ̀ kò ó bẹ̀ òkété wọn ẹṣẹ́ wọn yìí ti tapo lé njẹ́ ẹ̀yìn alápòmù wa bíbélì rè pé kí lèyìn ìtumọ̀ rẹ̀ ó ní alẹ́ lùnù bàbá ní ọ̀jẹ̀ rí bẹ́ẹ̀ ó ní bàbá wa ẹ̀mí yín ogun bàbá máa ríra ń gbà mí wọ́n ti kọ́ fà mí lọ wọ́n gbà ń lọ́ mi ọ̀pẹ̀lẹ̀ tí ẹni ń lọ wá kí n fi tọ́ṣẹ́ rẹ̀ n ò rí mọ́ nǹkan ti tún gbé lọ wọ́n sì tún wá pàrọ̀kọ̀ lẹ̀ ẹni a bá pàrọ̀kọ̀ òkété fún ati lọ́ alẹ́ lùnù bàbá ẹjẹ̀ máa lọ bàbá ní dáa mọ̀ tí ì lọ.
0: bami mọ̀ tí ì lọ ibẹ̀ láti mú padà ejikade ojúde ọjà à ń bọ ikán ní 32fm ni à ń gbọ́ ẹ mọ̀ fi ìbéèrè yín sọ sórí ìtàkùn ayélujára facebook 32fm 949 fẹ́yìn ẹ̀ mọ́ ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin bẹ́rẹ̀ àti dáúdù ẹ̀ kó kalẹ̀.

0: ìtẹ́ mi báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Orúkọ mi ni Aishat Lawal. Mo fẹ́ kí a bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9.
1: Ẹ lè wá disappointed.
2: Ẹ wọ́n ní bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ sẹ́yìn.
3: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ. Tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Ìkànnì 32 FM lòṣùpá àràn káyé. 94.9 lọ bá àwọn ọkàn ni.
4: 32 FM ẹ̀dùnnú kẹfẹ́ yín. Lórí 94.

0: kwale si fiti room yen sile kan lo han ge si ni o ja ri bedroom ni kan lo han ge si be gba te si mari
1: e se ma
0: do won wa te se ran ti iyen ja
1: leni odun mejo iran si olodudu e se ma e je kin gbele ina hello
2: hello e ka so ma
1: e ka so ma
2: yes ma
1: yes ma
2: o ruko ni ate mo no mi beju
1: lasi
2: Erunmu
1: lona wo
2: bẹni mo
1: e pele ma e kujo meta amu mo mo mo e se ma awon ale erunmu nko
2: alafia la
1: ah ma wa kiyin lerunmu njo kan
2: a ma ma re kiyin lo wa ti da yin la leke
1: ah inu mi ade dun lati wa kiyin e se ma e gbo ma nbo ni mo ti sase ju e ba mi da se ti o
2: e wo ma lagbara
1: o ni ni
2: ṣugbọn nkan mo kan mo pe ìgbà tó ti jẹ́ pé àwọn náà ni wọ́n fẹ́ lọ́ra wọn sọ pé àwọn mọ̀ pé ọlọ́run ó fẹ́ káwọn fẹ́ ra wọn làwọn fi pàdé
1: bẹ́ẹ̀ni after 2 years láti jà
2: ọlọ́run yẹn náà ni kí ìyàwó yẹn káwọn náà padà lọ bá lórí ẹkùn wọn kó máa sọ fọ́lọ́run yẹn náà pé ilé àwọn nílé ìwò kó gbà pátápátá kó gbà fáwọn.
1: ẹ ṣe èmi tí ẹ ní tó ń bá jẹ́ pé bóyá méjì abẹ́ yọkan mi náà ṣe but wọ́n ní gbogbo ẹ̀ pátá. Hello. Ẹ bá mi sọ̀rọ̀ sókè máa ká sọ máa.
3: Ẹ ká sọ.
1: Orúkọ yín máa ti bí tẹ́ sí ń bá mi sọ̀rọ̀ máa.
3: Azeem láti Mọ́kànlá.
1: Ẹgbẹ́ wa ń bí lẹ́wà ẹ bá mi dá sí tó máa.
3: Dídùndídùn ni ìran tí olódodo.
1: Bẹ́ẹ̀ ni màá.
3: Tó rí àwọn kan fẹ́ máa dà láti ẹ̀rọ ọdún mẹ́jọ. Ọ̀rọ̀ yẹn ń pa ẹ̀ lẹ́rìí ká bọ́ ọlọ́ọ̀lọ́ ni kí ìyàwó yẹn bẹ̀ kó tẹ kò bá ilé yẹn.
1: Òkè mà ẹ ṣí mà. Mo mọ̀ pé ọlọ́run náà ni gbogbo wa kú ń bẹ̀ ọlọ́run á dẹ̀ bá wọn dá sí. Hello.
4: Hello màmí tí ìsọ̀rọ̀ mi sanwó kọ̀ sí
1: mi. Bẹ́ẹ̀ ni ẹ ṣí mà.
4: Nǹkan tí mo fẹ́ sọ ni pé ìgbà tí wọ́n ti fi oyọ̀fẹ́ gba dájú wọn náà.
1: Bẹ́ẹ̀ni
4: wọ́n ti fi oyọ̀fẹ́ bá wọn láti ran gẹyọkan àbí méjì náà. Káwọn náà ran gẹyọkan àbí méjì. Ọlọ́run kò ṣe ọ̀rẹ́ nìyẹn ṣe dáadáa wọn kúkú bínú. Ṣùgbọ́n kò bọ́ síbò kí wọ́n ran ju gbogbo ẹ̀ náà.
1: Bọ́tà ò náà sọ
4: ni. Àwọn náà ti pọ̀wọ̀ fún ìyàwó wọn tó lọ. Ọlọ́run ò bá wọn dá sí.
1: Àmì ẹ ṣí mà. Hello. Ẹ káàsán sáà. Ẹ ṣí sáà.
5: Ọ̀gbẹ́ni Adéjàre ní ẹ̀kọ́.
1: Ẹ ṣe.
5: Bóyá kí màá ń ṣe ni pé kí bóyá kí màá tó bá máa bí àbáyé máa gbọ́ ṣe ní àtúbíyá nínú fámìlì mà.
1: Ó
5: lọ bá bàbá yẹn sọ tó wé bẹ́ẹ̀ni ṣe fojú o kó ti ń bọ́ sí nǹkan mẹ́lẹ̀ ara bàbá yẹn.
1: Kò bẹ́ẹ̀ni kò sí ìtàn lára ẹ̀ rárá. Bẹ́ẹ̀ni kò tí ìtàn lára wọn.
5: Ọdún mẹ́jọ lóòótọ́ èèyàn mí nífẹ̀ẹ́ ìyàwó èèyàn. Ṣùgbọ́n nígbà tí wọn ti tán lọ́n ti tẹ̀ sí yan da ìyàwó mi fẹ́yàn
1: tán
5: ló mi fẹ́yàn tó kò ní ìpínlẹ̀ tó wá ń mú fọ́tò yẹn ẹ máa gbé ìyàwó tó ti kú.
1: Kò
5: bójú mu tó bá dábò tí wọn náà ní kọ́.
1: Ẹ ṣe sá èmi sì ẹ̀yìn bàbá yẹn ọkùnrin ni wọn ọkùnrin mi wọn ni kò lè dá sùn ọ̀sẹ̀ kan wọn ti wá yàwó fún. Hello.
6: Hello ẹ káàsán ma.
1: Ẹ káàsán.
6: Ẹ sùn.
1: Mo wà pẹ̀lú yín mò ń gbọ́ ma. Ìyá àtọ̀dọ̀ yín ni o. Hello.
7: Hello.
8: Hello.
1: Hello.
7: Hello ẹ káàsán ma.
1: Ẹ káàsán.
7: Ẹ parí pààyà ni láti pópó.
1: Pópó òye mọ́já ẹ bá mi sọ̀rọ̀.
7: Ẹ wò mà bàbá yẹn ó yẹ káwọn náà gbà kan sí wọn.
1: Ìyá. Ẹyin àtọmọ yín lẹjọ́ ń struggle last caller. Hello. Ẹ ti wọlé o.
9: Ẹ náà bí ẹni sẹ́ káàsán máa.
1: Ẹ káàsán máa o.
9: Ẹ tètè.
1: Yes ma.
9: Àdìsọ́fẹ̀ mo ní jóná yín tọ́ra mẹ́rin ní wálé ọwọ́ yín lẹ́sìgbẹ́ tó yẹ.
1: Ẹ ṣe.
9: Hello ma.
1: Mo wà pẹ̀lú yín sà mú gbọ́ yín.
9: Ẹ rí ọkùnrin yẹn. Nítorí wípé ó rí àwòrán ìyàwó rẹ̀. Lára yín ló fi sọ yín.
1: Bẹ́ẹ̀ni.
9: Ó ti rí ìyàwó rẹ̀ kó mọ̀ wùlé darẹ̀.
1: Àbí?
9: O ní ọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀. O ní ọ̀rọ̀ ìyàwó àtọ́dún mẹ́jọ. O lè tún ìyàwó rẹ̀. Ẹ kó wọ sọ fúnra yín sàdáàrin ọdún méjì tó padà fẹ́.
1: Bẹ́ẹ̀ ni.
9: O kàn dá sí ẹyẹ kó fàdúrà.
1: Ẹ ṣí sá.

0: ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olúwa yẹ mi sí ọba obìnrin orí afẹ́fẹ́ èmi ń ṣẹ́rí padà lọ sílé bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè ẹ kanjú wáyé ẹ̀ ní kanjú lọ lábí àsíyá bó ti wù kó rí bíbélì wípé àwa kì yóò kú bí kò ṣe yé ẹ wò mí ikú òjijì lórí mi lórí yín odòdì òdàárọ̀.
1: Alubata nrese jabata onilu dudun fidunun gbowe apodunun be alusekere onagere tori ba mejiko 32 fm 94.9 lo mudunun baraye
2: 32 fm 94.9 laughter house
3: ori oke tete premier
2: mokola ibadan

0: to ba nla nfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se ola nfani ni mo mude wa fun o ti wo ba tin la kaka lati kowo jo korojo nile aye sugbon to dabe ni wipe gbogbo gbianju re pa bo ni nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to si fe gbona alumo koroyin to fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun o bayi o tori wipe ile ise success link project won ti gbe nfani nla lakotunde eleyi ti o ma se teru tomo nile nigeria la nfani mo ni alejo pataki ninu le agbara pelu mi ni dide akoko yi eleyi ti o ma salaye fun wa kirufe nfani wo le yan le je nile ise success link project e ma ku dide akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise te ti wa
1: oruko temi ni Mr. Afolabi lati ile ise success link project
0: success link project iru nfani wo lo wa nbe fun awo eyan nile yi
1: nfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fi ma generate owo ni de asiko ti a wa yi lala ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa la mo pe ona kan owoja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so la nfani seto yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun ni won ba gba ti a ba so pe a nilo owo lati fi ko nkan mi ti a nse lasiko yi
0: ijo ti e ni ojo ori te eyan ni lati to ko to de pe yo la nfani ati darapo mo ile ise
1: o ni ojo ori ojo ori awon to o na nfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile iko si fun omo ikere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto anfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumo nkoro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ele je ona ti eyin o fi ma ko owo jo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lalai ni stako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa si send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba kokko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wipe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: be ni tori pe awon asoju ile ise wa won ti wa ni kale lati pe wa pada lati yen na fun alekun rere
0: e ba n pe number ta awon eyan lanfani ati foruko won sowo si
2: 08157617956 08157617956
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá mọ kiri ọjà ṣérúfẹ ẹyìn náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹ mọ nǹkan tó jọ mọ bẹẹ eléyìí ni pé a fẹ́ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọ́n ṣẹ̀ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ́ títì kò sí nǹkan tó jọ mọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ̀ mọ àwọn ẹ̀yà ọlọ́jà tí wọ́n ń tata tèlùbọ́ ta aṣọ sáwọn náà láǹfààní àti darapọ̀ mọ́ lè ṣe
1: sọ́sẹ́sì. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó ní ìdí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ́ tó ń ṣe lásìkò yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀nà kan ò ọjà bọ̀ ẹ̀tẹ́yàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní àwọn irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí ti ilé iṣẹ́ ìgbédani ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lè yàn nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé century ta wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 08157617956 08157617956
0: àǹfààní lákọ̀tún níwọ náà ti gbọ́ ìyé láti ilé iṣẹ́ success link project ìwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọrọ̀ ajé torí wípé inú gbìyànjú lọ́lọ́run ti ń lani gbìyànjú lónìí kọ́lọ́run dé gbìyànjú.

0: over the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM 94.9.
2: Olùdádò ti ilé rẹ̀ sí nínú báàgì ẹnu òlòrò àbí sọ́rọ́ ń gbó lójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́. Ṣohun tó yẹ lásìkò tó gbàgbà mu ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbèkó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fi tó bẹ̀rẹ̀ ṣe ọwọ́ rẹ̀ gbélẹ̀ sí ibi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójú sọ́rọ̀ ètò àyíká labi olùdarí onímọ̀ ẹ̀rọ Adémọlá Temitayo Adérìntọ́.

0: Time Moments with Kivo Creamer. Kivo Creamer.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Wàá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: táwọn ajá òyìnbó bá kọ̀ tí wọn ò lè ṣọdẹ àwọn olókìlì wọn a sì máa tẹ̀lé wọn rè gbẹ́ torí tó ń jáde láti inú ìdíje fẹyẹ tó jẹ́ tilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin wa ló jẹ́ kí n mú ròdì bẹ́ẹ̀ wá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn torí pé ẹni bá wo bọ́ọ̀lù bó ṣe lọ lánàá yóò yalé nínú gidi o wípé orí èdè tí gbogbo ayé ti ń tọ́ka sí gẹ́gẹ́ bí ikọ̀ eléyìí tí ó gba àmì ẹ̀yẹ ìdíje ti fi ẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ ètò lọ lọ́wọ́ lórílẹ̀ Morocco Morocco gangan fúnra wọn wọ́n kó Soroko lánàá torí pé Malawi ṣẹ̀ṣẹ̀dé inú ìdíje náà tó fọwọ́ atara Nàìjíríà lójú ó ti jẹ́ ọmọ pé kò sẹ́ni tó kọjá àbáwí àfẹn tó bá ṣàpọ́nlé ara rẹ̀ ni àwọn náà jẹ́ lánàá o ikọ̀ torílẹ̀ Morocco ó ti rébọ́ nínú ìdíje ọ̀hún ó ti wá túmọ̀ sí pé Malawi tó mọ́wọ́ òkè àti ikọ̀ ti Morocco àti ikọ̀ ti Cameroon ni wọ́n jọ tẹ̀ sí ọwọ́ iwájú Algeria ó ní ikọ̀ ti Malawi ló bú atalé lójú pẹ̀lú àmàyò mẹ́ta sẹ́yẹ ọ̀kan ti Cameroon tí wọ́n sì wọ̀ mọ́ ikọ̀ ti Morocco lọ́wọ́ pẹ̀lú aṣọ́lé wọn eléyìí tó dìran kú mọ́ ikọ̀ ti Morocco lọ́wọ́ lánàá ó ní bọ́jẹ́ mi wọn ló já bọ́ọ̀lù gan ọ̀wọ́n bá wọn tọ́jú ẹ̀ bíi ti bá wọn mú gbogbo bọ́ọ̀lù eléyìí tí wọ́n ń gbá sí nínú wo mi ń gbá sí aṣọ́lé èyí tó wáyé ìtẹ̀síwájú òde bá bọ́ọ̀lù ọ̀wọ́n bá a ṣe ń retí àṣekágbá kó wáyé nígbà ìpínyàn mẹ́rin tó bá wà ní ìpele semifinal ni wọ́n mọ̀ wọ́ òkè àmọ́ báyìí bọ́rọ̀ ṣe pọ̀ sọ́pọ̀ wọn ó rí orílẹ̀-èdè wa Nàìjíríà àti South Africa àwa náà ta kàngbọ̀n lónìí ẹni ọba já mọ́ lọ́wọ́ nínú ikọ̀ méjì ní bákan náà lọ̀rọ̀ ó ṣe rí fún ikọ̀ orílẹ̀-èdè Ghana àti ikọ̀ ti Ivory Coast ẹnìkan náà ni wọ́n tẹ̀síwájú náà méjì yóò wà lọ kojú àwọn orílẹ̀-èdè tí wọ́n bá bọ́ mọ́ lọ́wọ́ bí àwọn ikọ̀ tí wọ́n ré bọ́ lójú ọ̀nà ní ìpele quarter final láwọn ẹkùn orílẹ̀-èdè míì bí ó ṣe mọ jẹ́nu tí wọ́n á máa retí bóyá wọ́n lọ sí ìdíje ìfàyà àgbáyé àbí wọn ò ní lọ tó ìdíje ti value jet tó jẹ́ pre-season ó ń tẹ̀síwájú lọ́wọ́ báyìí ká tó kúrò lórí ètò àáfùyín níbi tí èsì bá dé dúró láàrin ikọ̀ ti shooting stars àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Enugu Rangers torí kọ shooting wọ́n ń gba ẹlẹ́kẹta wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ò lè tán lórí ọ̀rọ̀ shooting torí pé àwọn nǹkan míì ó tún ń jẹyọ lẹ́nu ìgbà tí ìfọ̀rọ̀wérọ̀ jáde àti pé olùkọ́ ni awẹ́roro báyìí ló ṣe lọ báyìí ló ṣe rìn ó ní rúrọ̀ ló ti ń jẹ jáde o ìsọ̀rọ̀ ó sì ní ìgbésí gbogbo nǹkan wọ̀nyí náà lápẹ̀ kẹ́lù bẹ́ẹ̀ kádẹ́nu káràkátà ká jẹ́ ká mọ nǹkan tó ń lọ ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal wọn ò sinmi o wọ́n rẹ̀ pé Arsenal ṣe tá àti ìlú tẹ̀yìn àbàjẹ́ ní sáà tuntun táwọn wò lọ́ọ̀kan ẹni torí lẹ́yìn tí ọ̀rọ̀ vìnín torí bó ṣe lọ́wọ́ ó rí tán wọ́n ń gbàdúrà kí páńpẹ́ kóré mọ́ ikọ̀ ti Barca náà lọ́wọ́ pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n wo Julen Alvarez agbábọ́ọ̀lù kan ti Atletico Madrid láti gbé agbábọ́ọ̀lù náà ṣùgbọ́n ikọ̀ Atletico sọ pé àwọn òyìnbó agbábọ́ọ̀lù yìí àmọ́ sá àwọn ò fẹ́ yọ̀ǹda ẹ̀ fún orogún àwọn kí àwọn ọ̀rọ̀ orogún àwọn lágbára tó bá jẹ́ pé ikọ̀ ti Barcelona tó wu Alvarez lọ tó bá yẹ bẹ́ẹ̀ Arsenal ṣe tán àti kó owó yí bíbí jáde láti gbé agbábọ́ọ̀lù ọ̀hún ohun tó ròyìn jẹ́ kó yé wa náà nu ikọ̀ ti Chelsea náà sinmi nínú London bó ti jẹ́ pẹ́tẹ̀ tún wo àwọn sì kan jéṣe gabriel láti inú kọ Manchester United àmọ́ ikọ̀ Man U ní kèéṣe agbábọ́ọ̀lù táwọn ọmọ jẹ tí ẹ̀ lára rẹ̀ táwọn ó sọ yòókù nù pé ọ̀hún náà nífẹ̀ẹ́ sí agbábọ́ọ̀lù àmọ́ báyìí náà ní ìrètí pé ó ṣeṣe kí Enzo Fernandez kó dágbére nínú ikọ̀ náà ọ̀hún náà ti ń wo apá ibòmí o nínú ikọ̀ méjì náà sì ń wọ̀ má ṣe ń wọ inú ikọ̀ ti Bournemouth fún Alex Scott bẹ́ẹ̀ náà wo Adam Wharton láti inú ikọ̀ ti Crystal Palace wípé bí ọlọ́run bá jẹ́ kí Enzo kó bá ajé ajẹ́ pé àwọn yọwọ́ díẹ̀ nínú táwọn bá pa lórí agbábọ́ọ̀lù ọ̀hún láti fi ṣe káràkátà pẹ̀lú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì tó wá juwọ́ lẹ́nu wọn ṣùgbọ́n bá a ti ń gbọ́ wọn kan sọ pé ìkankan náà àwọn agbábọ́ọ̀lù yìí kò ní dín ní mílíọ̀nù lọ́nà ọgọ́rin owó pound láti rà nínú ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù méjì Bournemouth àti ẹgbẹ́ bọ́ọ̀lù ti Crystal Palace bí ròyìn tún ṣe ń gbé báyìí wọ́n ní kọ́ Liverpool wọ́n ní etí ń bù kọlẹ̀ ó ti kọjá agbára wọn ti yọwọ́ nínú àwo tán gan-an báyìí lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù Ibrahim Mbaye láti inú kọ́ PSG torí pé bí wọ́n ti ní agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹgbẹ́ tí wọ́n sì ń sọ̀rọ̀ Bradley Barcola bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ ti Mbaye náà àmọ́ nígbà tí PSG tí wọ́n gbójúwe jáde fún wọn ọjà ń tọ́ka ikọ̀ ti Liverpool láyà €200 million ni wọ́n ṣe àṣepapọ̀ àwọn agbábọ́ọ̀lù yìí kọ́ni bá fẹ́ gbé wọn ṣùgbọ́n wọn ní Liverpool wọn ti káwọ́ kò báyìí ná bí wọ́n padà lọ bí wọn ò ní padà lọ nínú àwọn káràkátà tó bá rìn káàkiri náà láti kà fún ẹ̀yìn tí ẹjọ́ lólùfẹ́ wa Nottingham Forest náà ò fẹ́ gbẹ̀yìn wọn fẹ́ kí n tó gbé àwọn kan ṣubú ta àwọn náà lókìtì torí káràkátà tí ẹ ṣe nígbà pé ojúlówó ọmọ nínú ikọ̀ náà ìyẹn Elliot Anderson ní ọ ti tà ní owó ibi tí wọ́n tà fún ikọ̀ ti Man City kọ́ mọ́ bá wa yí àwọn lọ́wọ́ ọ náà ti wo Lucas Begvall ni ẹ̀ ń wò lójú láti inú ikọ̀ ti Tottenham Hotspur àmọ́ ikọ̀ Tottenham wọ́n ní wọn ò tí ì ṣetán láti yọ̀ǹda agbábọ́ọ̀lù yìí o wọ́n ní tí wọ́n fi lọ̀ wọ́n ó kéré sí lójú ọ̀dọ̀ tiwọn àmọ́ ìròyìn tá a tún gbọ́ ni pé Nottingham Forest wọ́n wà pé tọrọ ti Begvall tí ó bá wá bọ́ sójú ẹ̀ mọ́ a jẹ́ pé àwọn òwò ti jani rè dà láti inú ikọ̀ ti Man City kó láti darapọ̀ mọ́ ṣùgbọ́n ìròyìn tá a gbọ́ ni pé ọkùnrin ó ti darapọ̀ mọ́ Akisaya ní agbẹ̀ ti Middle East láti inú ikọ̀ ti Man City a jẹ́ pé wọ́n ò fojú wo ọ̀nà bòmí ni ìròyìn tó ń jẹ́jáde nìyẹn tó yẹ̀ ń tó wa lọ́wọ́ lórí ègé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tò ní bákan náà ká sọ nípa kan Barcelona wọn ò sinmi o lórí ọ̀rọ̀ àtàmọ́tàṣe bọ́rọ̀ Julen Alvarez tí ó bá fẹ́ bọ́ sí mọ́ wọn náà ti wo Nicolò Tresodi agbábọ́ọ̀lù ikọ̀ ti Club Brugge wọn lówó ti ń bẹ lórí agbábọ́ọ̀lù yóò ju 155 million lọ ni ikọ̀ ti Barcelona ni en wo bayi amọ ke se nikan ni en wo be bi o ba nikan se kan ti te gbe gbese loju ojo tori tan gbe ni pe iko ti Manchester United Chelsea Tottenham Hotspur awon na fi fe ran si agbabolu omo odun mokan 19 lati gbe sugbon won ni kokko bruge na ke le mo pe ke se nikan lo wa lori agbabolu won ni Roma na ti teri si tele sugbon 35 million ti o gbe wa won ni dalu won laya ni iko ti Barcelona la gbo pe owo won be lowo oke lori karakata agbabolu ko si gba ti Newcastle ni di aworo ranran to je pe won ta egbe agbabolu won ta won agbabolu si nbe na mo tori a tun gbo pe Joe Willock na ni ona tun ti si fun le bayi o lati lo darapo mo egbe agbabolu Besiktas lori ere Turkey iroyin fi di e mule pe agbabolu en odun merin o di logbon owo te ndare lori on lo bi million lona ogun owo euro gege bi lo se fi di e mule fun wa oni Newcastle won si ndaro lori agbabolu ohun e je denu ko Galatasaray na iroyin kan je jade lana pe won ti mu adiku ba owo ti won fe ta Victor Osimhen benikan ni ma fe ni fe si won si ni owo ohun ti wo 65 million euro lowo ti won pe kini ohun fe to amọ loni bayi ni si won ni owo kan to wa lati iko ti Al Hilal bi 130 million euro million lana adoje owo euro lati nuko Al Hilal won ni Galatasaray ti dale pe awon so pa won fe ta gba bọlu e ta wa koju si nbe le ni ko le ti so bayi je ka ba sinu royin bo lara foju sapere die tori awon omo wa ile ti won rin ilurin ajo si lu awon chonchin nibi je ti kopa ninu ifegabaga meta ototo ile to ngba won lara di fu idije ti ife ye agbaye ti awon obirin la foju si apere ni Berlin lori ede Germany lodun Peter Gress mo so nipa re o to ikan ti en bori ninu idije o meta ti en gba hun lo je ki en mu irin ajo mi pon bayi Tenerife lori ede Spain si ni iroyin fi di e mule pe ona ti setan kola ngba pe la ni awon akoko kan na won ti da bi ara tele ni ojo kokodini ogbon osu keje si ojo keji osu ta wa nu awon royin kunle to ye ka pe kelu sugbe tori akoko awon kan be le na ta so nipa won eja karale
1: radio na de gole clever nkin kabo
2: rafael ambali loko ti mo je im na kin kabo

0: send you me. 32 FM to Hoki. Mo so kini kan lana wi pe abala bi ti awon lolufe ki gbagbe boro ni bi awon ta ba mi to ba da ju lo mo ntele awon iroyin kan lojo pa ilu kara ati lori awon bohun awon radio asoro magbe si to je ti online kan bo den ba awon oro kan pade n wa ro lana di owo oro leyin. Bo ti soro eri nigbata wa ni ile gogoro lo ni dugbe sugbon mi raye tutan ama bi ta n ba lo bayi atawon nkan ti mo n gbo o ni lo ka tu kini dada ni 1979 gege bi iwadi 1979 mi edaye o 79 o se dede odun oni gangan dede ni 1979 13th August o fi jo kan le ni ojo ti a isele ti oparaji sele iyan sele ni 1979 on the 13 to oparaji sele ni on the 12 August no 1989 ifese won se laarin Shooting Stars ati Bender Insurance ifese won se presidential cup ni year to saju the preceding year ẹgbẹ́ gbọ́bọ̀lù ICC àti Bender Insurance náà náà pàdé ẹmọ obi orogun ti ń bọ̀ amẹ́jì náà pàdé ní semi-final challenge cup ó ní ìtumọ̀ ńgbà yẹn dáadáa ara lè máa bá mi bọ torí àgbà gbọ́ lọ́wọ́ àwọn àgbàlagbà àtàwọn tó wà ní kulúbà amẹ́jì náà pàdé ní semi-final challenge cup insurance náà shooting pẹ̀lú ìrànlọ́wọ́ orogun wọn nìbàdàn water corporation ìpàpá nígbà náà insurance no shooting ni semi final challenge cup the following year the presidential cup yen ni the same stage semi final insurance ye gba league nigeria to ngba na o ku ka gba challenge cup ko fi sade si lori a presidential cup ko fi sade sori e shooting na Bender Insurance 2-1 e ma ba mi bo ologbon o shooting insurance ni 2-1 won pari button clever kikalu ko mo lo le won ina stadium ku
1: ina manamana
0: ina to wa stadium yes ina oba ku 1979 bina yen se ku opolopo yen lo je pe mo fe lo gbadun ara mi boya clever wa ki mi ni eko ni national stadium eko ni o ọdún bá wà síra wọn bí akẹ́bà wá kí mi láti ìbàdàn wá kí mi lẹ́kọ̀ọ́ ọmọ ìmí àlọ́wọ́ máa tó jẹ́mi náà tẹ̀ wo bí life machine máa ń rí lẹ́nìí unfortunately ọ̀pọ̀lọpọ̀ majority nínú àwọn tó wá wo bọ́ọ̀lù yìí ọmọ ìlú bẹ́ẹ̀bẹ́ àwọn míì rìn wá wo ìrìn àjò ni ti ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ti àwọn èèyàn pa yẹn bọ́ọ̀ì kan 15 years ó wá láti ìjẹ̀bú òde ẹ̀kan tí ò wo life machine láyé ẹnu tó wò mọ́nu so bí náà yẹn ṣe kú kálukú jìjà gbùdù mo fẹ́ kárọ́gbọ́n múnú kínní o káde mọ̀ bí tá à ń lọ ní country pé àbọ̀ ọ̀tá unknown to many people wọ́n sọ pé 70 something ọ̀nà ló jáde lára stadium yẹn ní 1979 but development ti dé wọ́n ti ṣe àwọn yan gate sí zone A àti B ibi tó ti máwìn lára tá a máa ń gbà jáde ngbà wọn ó débẹ̀ wọ́n ti ibẹ̀ yẹn pa àwọn tó ń bọ̀ lẹ́yìn ò mọ̀ pé àwọn tó ń bẹ wájú ọ̀rọ̀ náà lọ́mọ́ wọ́n fún wọn pamọ́ bẹ̀ tí géètì tí wọ́n fi ayọ̀hún ṣe fi já àwọn tí géètì dá padà wọ́n ti ń gùn wọ́n lórí ká má ba lọ́wọ́ ná àwọn tí wọ́n ṣe tọ́jú wọ́n gbé tọ́jú clever kí ẹ lè mọ̀ pé ogun tó ń jà wá ìṣe tuntun ní ọdún yẹn ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé medical facility NSC ń jọ́ tí match wà of that magnitude kò sí ṣíṣí ambulance tó wà nílẹ̀ kò sí èèyàn
1: ṣe driver tí ó wà
0: nígbà tí match wà ambulance yóò wà kò sí èèyàn nílẹ̀ tó jáwé òṣìṣẹ́ everybody lè wakọ̀ náà se emi ti wo fun ki o wa wala tani so at start moto 32 fm fortunately fun awon ti o ye njo na fortunately fun awon ti o ye personalities meji to je medical personnel meji ton wa wo ball wa nbe eventual president table tennis nigeria dr alaba efukoya ati boya ori ba won se kan won pe ni commander bolaji sojirin ameji ikan never doctor ikan medical practitioner on his own e je ka dojo ja ka balade 32 fm 94.9 nbo e ku kale

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Sade kò sí ọkọ mi mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ tí wọn dé àbí titun
3: wá mi
2: ṣùgbọn dúró náà o ṣe fi hypo nu ilẹ àti tábìlì pẹlú àwọn ibi tá a ti ń dáná
3: yìí hypo kẹ
2: bẹẹni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹrọ torí náà làwa náà ṣe gbọdọ máa pèsè ààbò lójoojúmọ pẹlú hypo
4: má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹlú hypo

0: AM Nigeria PLC. Ta mo si Lafarge Africa PLC tele. O koja ile kiko.
1: Ma wo mi bi mo se fe yin.
2: Mo n gbo 32
3: FM. 32 FM 94.9.
4: Ege. Ege. Ege.
5: Aki ara le pe kabo latojo oja 32 FM 94.9 kan ederin poshunu amoro kan bo lekan mo fe ke gbo ni wo awon stakeholder agba na ni sport wa ati tisin ke gbo yato
6: seri ojojumo ni okan ju an dagba ti ogbon irin waju bogede ba sin ba ja so po pon loto awon stakeholder ti mo wa ni gba yen na o le je wi pe boya oni bi ti oni kaluku nfi eran si ni ko re ke osugbon ti mo kan mo ni pe baba ye se yan wo ti se re ba je mewa to wa se daada tari daada bi meje tari ti o da to je meta yo nira fe ni keni lati le so ke boya alaida le ni sugbon ngba ti meje re ba ti po je to da lo e wo opo ogoro awon kan to sele be se maybe awon kan lo manage NFF nigba ye tawon super ego awon golden gate ngba ye ti won di eru je
5: aye laye awon dominico neya
6: laye awon kanu ngba ye dan bo ebi ogun tan pariwo ten bi fun an african giant yi kini gangan gan yi ta gba olympic ba won kan na run association yen gba yen se ka wa so bi kan mo ku mo kan ma dagba mo kan wa nbe yin ko si wa kuro nbe gbogbo awon yen lo le je ko money kankan ti won awa o mo pa yen sugbon dede ise ti won se opolopo ore gbogbo awon oriyin iberu ta ni tan awo pa boya ti mu wa ban kankan mu yi ka giriga awon yen lo ti ise re sile tipe tipe sugbon je ka wa awon to be nbi ni si bayi ibi ti wa lati de e je kin so gangan fun yin ti ba je boye je super super councilor ni si te kan je te wa lo bi odun bi meta nbe te wa bi ri pe kile mu bo to wa je mi crack kan te yo ba ti e wole je nda pada te tun lo wo ball nta gbogbo aye ni o mo bu yin pe olodun je le yin o le ni lari mo wa lo si jobo odun merin se pa to si jobo odun merin se mo ni ko lo mo ko wo nbe ni e ti di en ti o mo sadu abọ mo wi pe alowo olu e jo ko je ni o o fi wa no fi ba roko owo je o so gbogbo awon kini yen o meta oti yen tin wa lori wa de gbe ta ba ri eni ipo pe lasan kankan bi esi stockkeeper ni local government be edakun obi dan kwa da to ko si o e ma ba wa e ma ba ku pa mo yo tun mo wo gba ti ma so be dowo okay e ti ni issue ri ni station ah lolopa
5: citizen awon
6: e ma gbo ti won ti okada yin mole e ti wa bail e tan e tun sanwo gate ke to jade forget won ti jo tire e tun sanwo forget je okay eni mo je bi mo ti gba mo ti clear ara mi pe nje bi boya we mo ko abi nkan kini mo tun sanwo enu ona gate si
5: owo bode nu
6: kini o tun sele e tun sanwo be se ni lo te ba tun fa wa laju won so fo po ojo kada ngbe ni won tun le ba igbo buruku le ni apo re pelu to rawo mo ye
5: sey ni mo gbo ni
6: igbo igbo mi awon to sumo mi mo bo oju mi o le red ko le white ori mi se sikun sel oju mi o le white
5: o ti da won lo jina Ayita ticket si kule o afa ke predict atun ni afokan si awon kan tun sade o ticket fun wa mo ti drop graphics Nigeria South Africa bo ti drop e si atabimbalalamid ela wo be sa so tele be a fi fun ticket ile then awon to ba tun le ra ticket marun ti clever ati gbo awon ara dugbo won to ba sara won to ba pe marun keni kan bowo marun yen wa emi atun fun owo christian kan ni o emi atun fun ni eyo kan si emi ma tun fun leyo kan si to ba ti le ra marun ko ba je won nkan ko lo ni ko ba je gba radio lo da o fun ko mu wa to ba ra marun ma fun leyo kan si lo fe amala first mi se jenu ela predict si ori platform mi abimbola la meet sporting crystal South Africa have played Nigeria leni mi o gbori pe super falcon lo world cup atumo si pe ireti kan tun wa fun abai leni sin sugbon ta te pe won tun da lasibidi le tun wa yo super eagle edo se e to contest ni election to n boy
4: ah yen di dodon
7: and ni era ti da bi 19 times se won tin lo gba idije fe agba to je tawon obirin igba koko le le ta so po ma ji fe je bi ipenija fun super falcons o le de wa nigeria pe won ni lo kopa ninu nkan to ni se pelu idije fe agba to te wa kire ton super falcons won ma de semi final and on south africa to je fe koju lagba ton meji ti jo ma pa de gba bi merry din ni odun ton meji ti pa de nsin o le de nigeria se ma yo owo mu lori won te bi gba bi 17 times on o le de nigeria lo ti fi agba won o le de south africa to je pe gba meta pe ni south africa si wi ori boyi ni ori le mo ori de nigeria and gba mefa ohun na meji ti jota omi so le yen fi won pe ni ori iwe nigeria si ni edge over south africa sugbon ka ma pa o ton wa pelu nkan to luka ku don gba bai avi don ti south africa pa fun 2022 ni odun 2024 to won gba ko to di ele avi nkan ti south africa no so won gbin oja gba won and nigeria en to ba lo wo so to fin gba awon wa fun ta tin gba bo le njo meta e ma yin pe form ori le de nigeria ta mo gba yen won ko la mo nsin igba ti won fin pa yin pe won gba 10 wa fun yen won ti gba wa fun to ti lo bi igba mewa nsin iyen wa itan niyan sugbon ki le nse lowo lowo nkan ta ma bi awa en to ba wo so to ori le de malawi fin gba bo o ya mi nu pe malawi wa fun gba koko wa sunu tournament yi won je ti wa ni ase kagba en to wa ni odun 2022 ta so pe awon south africa nigeria ti won perform dada yi ko bo lati fe malawi gba igba yin federation won je ko yo pe awon o kin fund won gba yin sugbon won need assistance won je pada lo ba bank to je bi ta ba so bi cbn bi malawi bi central bank won je pada fund won a je result kan to sele so orilede malawi result la bi to je njade si wayi so to orilede kan ba wa te so pe ko eti di champion e wa gbegbe se e upgrade ayi bi en to sise en te pe ko upgrade re o ma pada pa ti won je ba pada wa ni oju kan to ti wa nonu ma pada wa nkan to wa nsele so orilede wa nigeria ni ah le forward buyer bi omo bibi orilede na omo bibi orilede nigeria pe a ma le da south africa mu lale yi a ko ma gbianjo agbawa nlo to ani awon stars no stars ta ni ohun lo ti gbe wa debi to gbe wa de yi ki nse team work lo gbe wa debi to gbe wa de yi and south africa e lo wo won agba bolu won most won awon to n gba bo ni abede lo poju won je ti mo wa awon dada so ye chief for south africa ni edge lo yi wa sugbon kila ma ti wa so pe orilede nigeria to ti gba wafcon ni emewa to ye je pe bi igba mokandinlogun te pe won ti n gba dije fe agbaye a n lo le ati pa okan je nigeria won pelu awon orilede je pe won lo si dije fe agbaye te pe won ti pa okan je a ti se wa gbon pe nigeria wa ni kopa ninu idije wa ninu idije fe agbaye odun to n bo ni 2027 iyen ma je nkan doju ti gba so won le fe gbin ojo agbara won and tabaye tv to orilede south africa yi taba tv yi bo ti continental ta fe lo gba playoff yen o si ma fe ran die fun wa die sugbon ka ma pa wa to ko ti sure fun pe super falcons ma bo orilede south africa
5: tori akoko wa ni kaman kobo ejo election ti n bo pada si aye are nff laarin odun merin ta ti lo yi e fira yin sipo president nff ki le fi campaign fun awon electorate
8: Ola je mi le da question
5: easy. Ola,
8: eje fun
5: Baba gbe. Gege bi alaga ajo NFF. Kini e fi campaign fun omo Nigerian pe lo ye ke fe pada wa lele keji. E ma ka won aseyori yin.
6: Awon ti a le so ohun ni wi pe awon obirin wa ni odun to koja. Are promise won tan ba gba ife tan se daada
5: no asana be presence ni o
6: la be sakoso wa na ni super ego wa
5: okay.
6: Awa na la control wa
5: okay
6: so a fun won lowo
5: okay e tun fun won loje na
6: o fun won ni owo gba owo se daada a fun won
5: e tun fun won lowo je na
6: o de wo league ride wa nigeria la gbe odun bi meji se yi ko si da kure ku pe a le gba lo mo point per game ko si iyen nibe and then pelu sakoso wa tin ba won kan soro ni ati le okere ta ja won to ni se pelu iraye lati wa darapo mo wa ki le gori de wa ko tu le ni aruge juba yi
5: e ti ma se ma won soro ni ke pe ti ba won soro
6: no ati ba won soro tan sugbon o ku die
5: ki won gbo
6: pe ave yanju si lende lati be te ba de wo opolopo awon omo wa tan gba ball ninu league de wa nigeria lo je wi pe won tin koja lo si le okere kaakirikaakiri
5: tọ́ ìpẹ́yìn lẹ́ ń fà wọ́n lọ
6: tọ́ ìpẹ́ látara pé lìgì wa bó ṣe mú yányán òun náà ló fà kódà nílẹ̀ báyìí sponsor àbí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ń jà sí lìgì orílẹ̀ wa
5: lọ́wọ́
6: sí agbátẹ̀rẹ̀ ló jẹ́ pé wọ́n ń jà sí ṣùgbọ́n àtìwẹ̀ kéde wọn nítorí pé afẹ́jẹ́ kọ̀rọ̀ yẹ kó ti ẹnu bọ̀dọ̀ and ẹjẹ bá dẹ̀ wẹ́ẹ̀dì pé kò sí awuyewuye ipò bóyá ẹni ẹbẹ̀ jẹ owó níbi tó yẹ kó san owó sí à ń san owó
5: oṣù yàtọ̀ sí ìtọ́ ayé pé ó ń go through processing lọ́wọ́
6: mọ̀ wípé kì í ṣe pé bóyá oyè inú ilé la fẹ́ ṣe so ó ní àwọn processing kan mo dẹ̀ nígbàgbọ́ pé tí ẹ bá tún dìbò fún wa
5: lẹ́ẹ̀kan sí láti ọdún mẹ́rin míì sí
6: yóò tún dáa ju báyìí lọ bàtàbà nípa ọdún mẹ́rin míì ẹ̀ẹ́gò rí pé bọ́ọ̀lù ó dẹ̀ wà rìn torí nǹkan tó ti bàjẹ́ ti pé kó tó
5: my president
6: sir
5: tó bá ti ṣe tó bá dá ló máa lè kojú àwọn tí ó gbé sípò báwọn sọ̀rọ̀ padà bẹ́ẹ̀ ṣe wáyìí ó dàbí àwọn tí wọ́n gbé sípò nff wọn ò mọ iyì tó lẹ́yìn tí wọ́n bá ti pè yín ní president tán of nff ó yẹ kẹ́ ẹ ní title failure ló kọ yín failure
6: bóyá lójú yín
5: tọ́jú pé gbogbo tẹ́ẹ̀fì campaign yẹn failure ló kọ yín
6: bóyá lójú yín
5: ìjọba ó yẹ sọ̀rọ̀
7: lákọ̀ọ́kọ́ náà mo àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pátápátá fún ìfẹ́tẹ̀tẹ̀ ní tẹ́jẹ̀ tún nígbàgbọ́ nínú mi so ẹ máa ń pè ní àárín ọdún mẹ́rin yìí ó fẹ́ ẹ máa ń pè nǹkan yí padà gbá pa ọwọ́ àwọn nǹkan tájẹ̀ tún máa ṣe tẹ́ bá tún máa wò bọ́ láti ẹ̀yìn tí olóṣèlú bá fẹ́ sọ pé àwọn fẹ́ díje dupò kan nǹkan tá bá máa ṣe lákọ̀ọ́kọ́ náà àwọn sponsorship tẹ́ pọ́ máa wá láti ilẹ̀ òkèèrè tó jẹ́ pé àwọn
5: league wa
7: a ti ń bá wọn sọ̀rọ̀ díẹ̀díẹ̀ kò kọ̀ tí bọ́ọ̀sì ni ṣàpẹ́ bíbí àti pé àǹbáyọ̀ negotiate lọ́wọ́ ó wá kú díẹ̀ kù bọ́ọ̀sì ajẹ̀lẹ̀ kúrò bẹ́ẹ̀ sẹ́ lómi tó máa padà síbẹ̀
5: ọlọ́run ni máa padà
7: ẹ lómi tó fẹ́ wá tẹ́ lómi ẹ̀ bá dé àwọn tá à ń bá sọ̀rọ̀ lọ wọ́n lè sọ pé ìmọ̀ràn fẹ́ bá ṣe
5: tó kúrò bẹ́ẹ̀. ta ni ó wọ̀ pósì gùsà báyìí nìsín àbí ọ̀nà pósì ni.
8: ọ̀nà pósì ni rádà. torí pé gbogbo tí wọ́n dárúkọ yẹn lélẹ́yìí pé ẹ bá ti ẹ̀ sọ pé àṣẹ àṣeyọrí wọn gan bí ọdún tó lọ náà láfẹ́ lè sọ.
5: ṣé bá ti ní ẹgbẹ́ kílẹ̀ sọ̀rọ̀
8: tẹ́lẹ̀ ẹ̀yìn kò mọ́ ẹ̀ lọ́wọ́ 2022 oníwọ̀n ti wọlé tá a bá ní ká máa kà kí mẹ́ǹtì yẹn bóyá a sọ bóyá bíi 2025 ìtọ́dẹ̀ mọ́ sọ náà ni pé kíni ibi tá tiẹ̀ ti lè rí pọ́ìntì mú jù bóyá wọ́n ṣe dáadáa òun náà ni super falcons ibi yòókù tá a bá lè yan lulẹ̀ ó ṣe kíní olùyẹ ó ṣe kejì náà ó tún lulẹ̀ ni bó ṣe wọ́n bẹ
5: ẹ fọ̀rọ̀ wọn lẹ̀
8: mo tiẹ̀ ti fi sílẹ̀ ṣùgbọ́n kan tí mo wá fẹ́ sọ nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn obìnrin lélẹ̀ bí wọ́n bá gender card tèmi ẹbí ò ní kí wọ́n mọ̀ qualify bẹ́ẹ̀ni ìyẹmí òkè eléyìí kì í ṣe pé
5: tọ́mọ̀
8: wulẹ̀ kojú ní sùnwọ̀n ní wulẹ̀ ní òkù kankan mọ́ látàrí pé kí ni ó bá yá lẹ́tọ̀ àmọ́ ni wọ́n kọ́ sára àjẹ́ náà pé yes òkù kan tún wà fún wọn tó bá fi lé dé ọ kí ní báyìí agbógun kan tó bá wà òun làwọn ó ṣe láti pé kí ikọ̀ super falcons tó bá fi lé dé tó fẹ́ dé bóyá pé olùkọ́ ni justin madugu àwọn náà sọ̀rọ̀ pé yóò ń ròyìn pé kí ló dé nígbà tí ikọ̀ yìí bá ń ṣe dáadáa pléyà lẹ̀ máa yìn ṣùgbọ́n tó bá dé òwò ẹ̀ tiẹ̀ ti gborúkọ òun yẹ́ ẹ̀
5: tiẹ̀ jẹ́ pé òun ní fọ̀ padà lórí interview tí ó ń lọ gbòòrò ẹ̀rí ẹ sọ̀rọ̀ lórí ẹ̀.
8: Nǹkan tí ọ̀gá ńlá tó sọ nípa gbogbo tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé téèyàn bá kúrò níbì kan má fi ọ̀rọ̀ ẹnu má fi bàjẹ́ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọlọ́mọdé sọ̀rọ̀sọ̀ òun náà ló fẹ́ padà ṣẹlẹ̀ nípa olùkọ́ nurudeen awẹ́rẹ́ torí pé bóyẹ sọ nípa ti shooting stars òun náà ló tún sọ nípa ibi tó ti kúrò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nígbà tó olùkọ́ ni ó dẹ̀ máa sọ̀rọ̀ sọ pé agbábọ́ọ̀lù kan ọ̀fẹ́ agbábọ́ọ̀lù tiẹ̀ wà nù kọ shooting òun náà ní agbábọ́ọ̀lù mọ́ lọ pé àwa rẹ̀ sọ pé agbábọ́ọ̀lù yìí ó ní work rate tó pọ̀ jùlọ ṣùgbọ́n nígbà tí wọ́n máa sọ gbogbo àwọn míì náà tó wo ìfẹsẹ̀wọnsẹ̀ tó wá agbábọ́ọ̀lù ni tàbí ṣé pléyà míì la wà àbí pléyà míì lolùkọ́ ni yìí sọ igbó bó ṣe wá wà pé lóòótọ́ òun ní agbára gẹ́gẹ́ bí yún tá a bá sọ̀pọ̀ gálà òun ní ẹgbẹ́ pòkè ẹ máa gbá bọ́ọ̀lù kan báyìí wá tó ń bá dẹ̀ wò ṣe agbá bọ́ọ̀lù yìí ṣé ó máa fit pattern àbí nǹkan táwọn fẹ́ nínú kan shooting igbó ṣùgbọ́n bó ṣe wà yìí àsìkò ọ̀rọ̀ tí ì sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ilé lè ó ti wà ẹ́ lójú tó fi jẹ́ ibi tó ti kúrò ó ti ba bẹ̀jẹ́ àti ibi tó tiẹ̀ ti wá ń bọ̀ wá náà.
5: ṣé àwọn ọ̀rọ̀ ló ti bá bí kẹjẹ.
8: ó tún sọ̀rọ̀ mi kan pé wọn nísìnyí wọn bẹ̀rẹ̀ lọ́yẹ̀ pé òkè kí ló tó fi kúrò bí tó ti kúrò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ó ní pé yes nígbà náà lọ́ọ̀rẹ́ nǹkan ń lọ lábẹ́
5: bígbà
8: tí wọn ò fẹ́ yàn mọ́ òun náà ló sọ bẹ́ẹ̀ pé òun náà dẹ́rò pé wò kóhùn kú kóhùn nígbà tó ń dẹ̀ gbọ́ ó ní
5: ẹ̀yìn olùfẹ́ ṣútì ní ká tó bọ́ ilẹ̀ mọ̀ gẹ́gẹ́
8: rẹ̀ ohun tí ẹ̀ ọ̀gá lásọ òun lè mí react sí òun lè mí sọ̀rọ̀ sí mi ìsọ pé bóyá nǹkan lóòótọ́ olùkọ́ ni àwọn èrò tábà mú táyì téèyàn bá ku èèyàn ọ̀run èèyàn lọ bó ṣe wáyé tó bá máa sọ isu ìpókè ta ló kó ṣubú nurí òde àwọn èrò náà máa kọ síbẹ̀ náà báyà kọ́ńdọ̀ wọn lè sọ to si na o si loro oro si tun bo lowo ele ta
5: mo
8: kan to lu ko ni yi so ti wo pe laarin ojo melo sira won
5: o ti jade lati soro okay okay eh babogbon
6: adokun
5: o tumo si pe pelu awon interview ta n bo e ile shooting stars ko seen order nisisin ta lo tan ni a fi sepo keta to pe wa in order o tun se o se se ka gba league abi gbogbo awon asiri to n jade se eh mo gbe tawon ke mo so pe enikan ti interfere ju e se ma ndasi kini kan enikan wa won define se ka luku fun ni o tun mo si pe ile shooting star wa in order sisi da pari to pe o wa wa in order ni o se se ka gba league
6: oro yen dabi oro igba di Diego Costa ti Kante gba yen de to pe ko Kante de je pe fitina de lori ayore ni to jagbe jagbe mara won e de pe Kante gba yen o manage kini e mo ro bi baba we ro yi awon na manage situation yen ni pa gba julo baba ta o salami we ati gba agba wo ni lu ni jotu o na le vaseri insoro ile wa lalajo bi fi nlenu nkan to sele gbe loro shooting yen won fa da o jo ya ni pe nkan wa ni ajo ni badani ajo ni team ina lo fa to fi je pe o je donji oran ta gili ji fi nsi won na lo da gbo muscular ile
5: e se o
3: 32 fm 94.9

0: rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o.

0: so ẹsẹ mẹka bọ padà dúpẹ pé ẹsẹ wa ń bẹ tí ẹ ń gbọ wa 32 fm 94.9 fẹyìn ẹ lórí ètò ẹ bá mi yàn náà láṣẹ wa ifá ńlá ń bẹ ń bí obìnrin akúnlé.
1: Yes, má pè mí ń bọ̀ dámọ́. Má pè mí ń bọ̀ dámọ́.
0: Má pè mí ń bọ̀ dámọ́. A ṣe ń gbìyànjú láti pe àwọn tẹ́ ẹ ti fi nọ́mbà àwọn ṣọwọ́ sí wa lórí 09062009 àtẹ̀jíṣẹ́ pọ̀ lẹ́ẹ̀bi bá ọkọ̀ náà rọ̀ wà lọ́wọ́ ni ilé ìta bá láǹfààní
1: láti mú
0: náà ni
1: àmú
0: ó jọ pé fẹ́ pe nọ́mbà kan lọ́dọ̀ rẹ̀ ẹja wo bí ayin ò náà lọ tá a bá ti bẹ̀ dé ká dọ́dọ̀ bọ̀bọ̀ tó sign out.

0: together.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.

0: ma gbo won ayo nti o ma pa ile ri e ni sunku.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣe bí ṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32FM lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni. 32FM ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.

0: o fara pe ti ai tori de ba wo eniyan igoju re ori eniyan o kin deru glass yen
1: amo kilo wa fa teniyan fi wa pada jade pe ohun nkan to ohun so ko
2: je e ja fa ni layo ojo si lo e ma binu 0705 5000 en to fa e ma so laarin kale ba fa awon e lanfa ni
0: nkan to fa na ni pe oro jogbon kan so pe tan ba soro kan nipa re boya daada tabi da keji to ba ti so nkan kan nipa re bo se rinu o gbodo defend ara e
2: e kale
0: kilo sele
3: e kale
0: kilo sele
3: ya result ni la to
0: ya ile o ki wa lo de kilo de
3: ba para pale ati wa to ga re e je para pale sanu ku wa o lo gbe ko gbe mo fun e para ga la boni sin sori e bele ni sa e eyin e jo e gbagbara le lori ibo to nbo yi e da kun
2: I se ojo bo ni ayo ma binu e mu iwa oye bo de so ni pe ha this man o da gba se pe egbe oselu bye bye ni en tele o ni yo da ko e beru pe e ki won ma fi enu to nje orogba ati atare se pe fun yin o ni pe ara kan ra lo pe e ni sise se o ni to so nu 0705 5000 949 0809 7000 949 or the number at the airplace ilokere +34906200949 hello eka son eka aro eka le ibi ki to ba ka yin mo nbe hello
4: hello
2: hello eka le
4: eka le olori ilu
2: esun
4: e ku se o ajibola lati bodija
0: kilo sele
4: eyan ba nko ni to ni e ba dun àwọn ará ìlú ọgbọ wọn sì dòṣì tí ọba dùn wọn ní dòṣì ẹrú oníkẹ ìpìwádà ìbò sátidé ẹ mẹjọkọ dàbí agbára yìí nǹkan ìrọlẹ là ń sọ fún yín.
0: kí kò sẹ́ni tó ń dà lóru ẹjẹ́ kẹ́ni tó fẹ́ wọlé ó wọlé ni.
4: ó ní tẹ́ ń kó oògùn aláàlú létí ń fẹ́ bí pa àwọn èèyàn wò.
0: kò sẹ́ni tó fi ń pa bàbá yìí.
4: Orepo e amọ to ri ra owo na ni won ra
0: epo ewo ni won o tu ri ra epo ewo
4: nduko ko dun
0: iru epo wo
4: aladaje ni yin
0: ehe iru epo wo
2: won ni aladaje ni won ti so nkan to dun pe aladaje ni
0: nti o so nu to yo so nu odo ni ti yo ni won orepo ra ta di epo wo se po pupa abi abi iru epo wo nbe ehe abi epo betiro epo betiro je pe àtẹ̀dásí ilé epo gan fẹ̀ mọ sùn lọ téyí bí i epo ya múra dé.
1: ẹ ó fẹ́ lè máa sùn lọ nígbà tí wọ́n rí ta
0: báwọn
1: èèyàn ya bèrè epo.
0: hello.
2: ẹ ká san ẹ kalẹ́ ẹ ṣeun.
5: ogun ṣe bàbá yìí ẹ lè fi gbọ́ tí o lè fi parọ́ kí ló ń jẹ́ ìyá ẹ̀ nígbàdẹ̀ ń fi ara yín gbọ́ tó ìyá burúkú ni ìbò wọn fi gbé jáde.
2: Ẹ ṣeun. Ẹ kalẹ́.
6: Ẹ kalẹ́ o.
2: Ẹ ṣeun. Ọ̀rẹ́ yín ló dé.
0: Eléyìí ò mọ̀ kan tó ń lo alátakò ló ṣiṣẹ́ fún kò dá kankan mọ́. Ẹ mọ̀ gbọ́n tí ó wí o. Ẹ mọ̀ gbọ́n.
6: Ó kọ̀ mí ní Saheed àtàwọn kan.
0: Ẹ mọ̀ gbọ́n tí ó wí o.
6: Látọ̀rọ̀ yàn.
0: Ẹ mọ̀ gbọ́n o. Ẹ mọ̀ gbọ́n.
6: Ṣé ẹ rí bàbá wa? Bàbá wa ń gbìyànjú.
2: Ojo pon to dada. E mo binu mi ni lanfani ati gba ipe kan mo. E gege bi nkan teni nkan so eni to ba nkorin ti odun na fe ti ara re gbo. E ko so ba ti odo le jejoye buruku. Bo se joba ilu bo se ti koro yara awon alatileyin gan tun buruju ijoba gan lo ngba mi. Ṣùgbọ́n tó bá jẹ́ abẹ́lẹ́sìn káwọ ẹni tó wà nídarí yóò dá kí wọn náà ó ṣe dáadáa kó o ṣe dáadáa bọ́ ètò àti bó ṣe yẹ. Torí pé nǹkan tó ń tán ni ọdún eégún ọmọ alágbà náà yóò ràkà yóò fi jẹ kọ́. Tó bá jẹ́ pé wọn náà nírú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ síta nǹkan wá ń gbéròyìn míì tí ò yẹ kí ló ṣe ẹ́. Nàìjíríà ó dáa yóò dùn èrò ìdùnnú yóò ti bẹ̀ jáde nígbà tí èrè rẹ̀ bá ń jáde mí ní dàwátì ẹ̀yìn náà ní dàwátì. Ọládélé etí ẹ̀tẹ̀ ṣe gbogbo ẹ̀ tí wà lórí ìtàkùn ayélujára facebook ẹ̀ ṣe gan. Tó ba di on the 29 o na ni amla first wa ya jo jo amla ticket ti 3000 naira ni ten ba fera ticket fun yan abe fera fun ra yin gan ibi ti wa jina elewa ra ele send owo to pe jona a fun yin de ba ti send owo e ma send receipt kale ba fi confirm e pe yin to ba ti di ojo na ke to wole asina ticket yen si yin e pe sori ero ibani soro 0872720308 0807270308 Epe mi ka jo soro pa ko bo le se ra ticket yin fe ra fun yan ni abe nga ga fe ra fun ra yin e se gan o ko le ju ba lori eto yin eto wa olore lo fun toni e mo ku oni kan ta ti efo mi tori pe eto kan wole bayi radio cinema audio cinema ile ariwo e tan ba lo ni jejo amun bi ta fi para ta fi apara sin e ko kale

0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràkáyé 94.9 lọ bá àwọn ọkànnì.
1: 32fm ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
2: It's 8 o'clock. Check under your crown cork. Open for more with Guinness.
3: Alubata rese jabata. Onilu dudun fitunu pogwi akodunu. Be, alu shekere unagere. Kuri bamiji ko. 32FM 94.9. Lumudunu paraye.
4: 32FM 94.9
5: Laughter House
4: Orioke Tete Premier Mokola Ibadan
6: Eyin temi bawo ni gbogbo eyin ololufe mi oruko mi ni Aisha Lawal mo fe ke ba mi gbo 32FM lori kan ni 94.9
7: Eni wa disappointed
8: Show me your 32
9: Omo Ola lo ni ki ma mari le lati e
10: This skit was performed by Goroso Ekiti.
11: 32FM 94.9
12: Itayi ko si lati tabuku enikeni tabi aye to wa aruso la

0: Officer, let's go.
1: Bring those boys here.
0: Ṣé ìwọ lápè ló lórí àwọn kidnappers?
2: Mi ò ṣe lórí igbákejì ni mi o.
0: Igbákejì ó tiẹ̀ tún ní post, ó tún dá mi lóhùn. You are silly. Ẹ̀yin ọmọ ọ̀dọ́ tó jẹ́ wípé ọjọ́ ọ̀la yín dára, o wá ríṣẹ́ gidi ṣe, o lápá ò ní fi ṣiṣẹ́, o lọ ń ṣe kidnapping.
2: Amen.
0: Ta ni ìyá ẹ̀? Àbí nǹkan ṣọmọ yìí ni. Wo officer.
2: Ṣé fún wa ṣe làṣìṣe?
0: Ṣé mo fún yín ṣe? Èmi ló tún bá sọ̀rọ̀ yẹn o. Ṣorí ìbàyí ló máa kú sí, o máa pẹ́ ń bí ìbàyí gan.
2: Ṣorí
0: mo rí mọ̀ pé o ti gíran lóòótọ́, but ṣorí mo ti wà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá yìí sìn is over 20 years.
2: 15 years tèmi ni tí mo ti ń jiyàn
0: gbé. Ṣé ń rọmọ yìí?
2: 15 years.
0: Àwọn òbí ẹ kẹ̀dẹ̀ nígbà tán bí ẹ báyìí wọ́n ní wọ́n ku ewu ọmọ. Ṣé ewu náà kọ́ lélẹ̀? Ó ti da. Officer Roscoe, bring the other guys, just bring them. Ṣorí wọ́n ti ẹ̀ máa fi ẹ́ jófin. Ètò ẹ̀ kí n fi fi ẹ́ sílẹ̀ káwọn ni pé ẹ̀ ó lè lọ gbọ́ ẹ filẹ̀ má pa ẹ̀ ó lè lọ gba Ọlọ́run gbọ́ njọ́ la kinní kan. O ò ní kúrò ń bíbá, ibà ẹ ló máa kú sí. Officer, let me have that file.
3: Ẹlú bàbá, ẹ wò, àwọn alayé yẹn ti fẹ́ jẹ́wọ́ o. Àní àwọn alayé yẹn ti fẹ́ jẹ́, wọ́n ti fẹ́ sọ̀rọ̀, ẹ wò bó ga ṣe ó ti ń interrogate wọn. Ṣé mo wí pé gẹ́gẹ́ bí police officer, ẹ wò, tèmi ni mo ń ṣe fún yín báyìí o, ọ̀gá ti interrogate wọn. Tó bá dẹ̀ ti jẹ́wọ́ báyìí, kán jẹ́wọ́. Bàbá tó bá jẹ́wọ́ máa dárúkọ yìí. Ẹ wò, ó ṣe máa yin yín o. Ó ṣe ayin yín o. Ó da, ẹ dẹ̀ mọ ọ̀gá tí mo yin ṣe lábẹ́ mọ̀ pé kò gba gbẹ̀rẹ́. Kò gba gbẹ̀rẹ́ o. Ó da, kò burú. Ẹ wò, tí wọ́n bá ti jẹ́ ó da, ẹ wò, ibi tí owó yín jóde ni mo sọ dé, mo bá yín sọ̀rọ̀ dé. Mo ti yọwọ́ mi kúrò sá o. Mo ti yọwọ́ mi kúrò. Ó dàbò. Kó tó ká mi, ó dàbò.
0: Ìwọ ọmọ burúkú yìí, ọmọ kékeré ara ẹ, ò ń ṣe kidnapping. Ó jẹ́ tètè jẹ́wọ́ sí gbogbo àwọn tó ń ran yín iṣẹ́. Mo ti gbọ́ pé àwọn ọba kan náà tú. O lè mọ̀ wò sórí ibi báyìí kò tiẹ̀ níná wa ní nǹkan kan. Màá ní kọ́kọ́ fún ẹ lẹ́sẹ̀ náà kán tó lọ finish ẹ dànù.
2: Ká ní ọmọ yín mo jẹ́ máa ní kọ́kọ́ fún
0: mi. Ọlọ́run ní jẹ́ mi ò láwọn ọmọ burúkú mi lọ́mọ òṣì. Officer Roscoe, please come and take this idiot away from here. Èyí tẹ̀ ń bàlújẹ́ náà.

0: lọ sukú mọ.
1: Kí ṣe lẹ̀?
0: Lọ sukú.
1: Kí ṣe lẹ̀?
0: Olú gbogbo tó ń ṣẹlẹ̀ mí ni mi lọ sukú. Ayi ṣe di láti fi wá ní kí. Gbogbo tó máa ń kọ́ mi kò lè wọrí mi. Báwo lè fẹ́ wọrí mi?
1: Ṣebí government ọ̀ka promise èdè ní sí attack. Wọ́n wo sukú. Rọ́fù sánú mi.
0: Mi lọ sukú. Ṣé kí mo ṣe wà báyìí? Mo fẹ́ lọ kọ́bọ́ ṣe ń sin Ọlọ́run. Emi fẹ́ mo fẹ́ máa lọ sí ìlú òdì kejì kí mi náà lọ máa sin Ọlọ́run fẹ́ lọ kọ́bọ́ ṣe ń sin Ọlọ́run.
1: Ìlú òdì kejì. Ọlọ́run ọ̀sìn nílùú òdì kejì. Ibẹ̀ ọmọ sí jìnnà gbé. Ìlú òdì kejì ibẹ̀ ó sì jìnnà gbé ó sì kidnap.
0: Emi náà fẹ́ lọ mo fẹ́ lọ darapọ̀ mọ́ wọn. Wọ́n rí bẹ̀yẹn kàbìtì báyìí. Ṣé kò wá sọ̀n ju kí máa wà bíjẹ́
1: kọ́kọ́ mi níbalẹ̀ lọ? God don't forbid. God don't forbid. Ọmọ mi ni kidnap o. Ọmọ mi ni kidnap Ralph o. Ọjọ́ ìkidnapper o. Ọjọ́ ìkidnapper o. Ọlọ́run ni já.
0: Mi jẹ́ ìkidnapper. Àwọn tó fẹ́ máa jọ wọn mo fẹ́ lọ kọ́ bó ṣe ń sin Ọlọ́run. God tó fẹ́ lọ ṣe ni.
1: Ọlọ́run sì níbẹ̀.
0: Ọlọ́run sì. Rárá.
1: Ralph. Ṣé ìgbọ́n kidnap ẹ? Ó yọ kó owó ẹ o.
0: Ẹ wò kọ́ ọ̀sẹ̀ẹsẹ̀ máa ma fowó ránṣẹ́ sí.
1: Rárá mi fẹ́.
0: Ọ̀sẹ̀ẹsẹ̀ ni máa ma fowó ránṣẹ́ sí.
1: Ralph mi ìfẹ́ owó ẹ̀jẹ̀. Ralph mi yọ owó ẹ̀jẹ̀ o. Ralph wọ́n wu sukú o. Ralph ṣàánú mi o. Ọmọ mi jẹ́ kidnapper o. Ẹgbẹ́ mi o. Aládùúgbò ẹgbẹ́ mi Ralph wu sukú o.
0: Ẹ wo tó ṣe wà báyìí àwọn tó ń jiyàn gbé. Owó tí wọ́n ń pa gan-an ó ju tàwọn tó ń lọ sukú lọ.
1: Ralph.
0: Ibẹ̀ ni kẹ́ jókòó sí.
1: Ralph.
0: Báàgì náà fi ń gbé wá báàgì.
1: Ọlọ́run ni jẹ́. Ọmọ mi ni kidnap.
0: Ọ̀sẹ̀ẹsẹ̀ máa fi sí in
1: account. Ṣé o jẹ́ mọ́dẹ̀ fọ̀bẹ́ ṣọ́tà?

ṣìnà lè rẹ sísá ìrò dẹ̀dẹ̀ ní tòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbèsè 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.

0: FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
1: Show me your 32.
2: Omo Olorun lo ni ki ma mari le lati e. Ki la ba ma je bayi.
3: This skit was performed by Goroso Ekiti.
4: 32 FM 94.9.
5: Àwọn èèkàn kùkù gan bẹ̀ ńlẹ̀ yìí ó tó jẹ́ pé tá a bá fojú foṣẹ́ rere wọn kì í ṣe ń tó ní láárí rárá. Láṣẹ kóṣẹ́ rere àwọn ẹni tá a wí ọ̀hún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ́
6: arábàáni.
5: Látàgo mẹ́sàn-án sáàgo mẹ́wàá gbogbo àṣálẹ́ ọjọ́ Àlàmísì èyí ni ọjọ́ Thursday. Ètò tá a wí ọ̀hún ó gbìnà yá lórí afẹ́fẹ́. Nígbà tí bá àmọ̀ tán yín Adémọ́lá Adéjúmọ́ máa fòbìlì túkọ̀ tó sọ ntọmọ́ọ̀tọ̀. Bẹ́ẹ̀ bá a kéré ẹ jù wá lọ ètò àtàtà láàfin sódì wọn.

0: ẹyin èèyàn wa tẹ́ ò wà kárí ayé níwájú lónìí pé àlejò pàtàkì ló wà lórí ètò yín tánìmù kéré òjìrè bàbá wa tí wọ́n jẹ́ aláṣà tó darí iléeṣẹ́ The Booksellers Limited ní Jericho nílẹ̀ Ìbàdàn tó jẹ́ pé òun náà ní iléeṣẹ́ ìkàwé tó tóbi jùlọ ńlẹ̀ yìí bàbá ẹ dárúkọ yín fún àwọn ẹ̀kí wọ́n mọ̀ pé yín gangan fúnra yín lẹ̀ wá ń kalẹ̀.
1: Ẹ ṣe orúkọ mi ni Kọ́ládé Mosuro.
0: Ẹ bá ní fi dókítà kù.
1: Dr. Kọ́ládé Mosuro. Ta bá ń bèrè orúkọ èèyàn kò sẹ́nìkankan tó sọ ní dókítà so orúkọ mi ni Kọ́ládé Mosuro.
0: Adúpẹ́lọ́dọ̀ lọ́wọ́
1: ẹ ṣeun
0: bàjẹ́
1: ẹ ṣeun.
0: Ẹyin bàbá wa bí ní òjèrè àwọn olùbí yìí bàbá màmá tẹ̀tara wọn jáde.
1: Bàbá mi ni YK Yínúṣà Kọ́láwọlé Mosuro accountant. Ni wọ́n
0: onímọ̀ṣirò owó.
1: Onímọ̀ṣirò owó ni wọ́n. Màmá tó bí mi Hidayat Esuade Mosuro olùkọ́ lọ́jọ́ àwọn lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń kọ́ mi pàápàá tó mú mi lọ skul nígbà tí mo tiẹ̀ tí díẹ̀ ọmọ tó ti lè lọ skul àwọn ni mo ń tẹ̀lé lọ skul.
0: Orí pé wọ́n jólùkọ́ àbí.
1: Bẹ́ẹ̀ni tí a bá wà níwájú tó ń kọ́ àwọn ọmọ èmi náà jókòó sẹ́yìn kẹ́ máa wò kẹ́ máa fetí sí nǹkan tó ń gan.
0: Ẹ tí ì bá ń sọ ibi tí wọ́n ti wá o.
1: Ìjẹ̀bú òde ni àwọn òbí mi ti wà. Ṣùgbọ́n ní bàbá mi ṣiṣẹ́ fún ìjọba. Ìjọba Western Region gbà yẹn. Ní 1956 bí nǹkan bẹ́ẹ̀ la mẹ̀mí la wá sí Ìbàdàn. Tí mo wá lọ sí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ skul ní Muslim skul ní.
0: Mo fẹ́ mọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ lọ.
1: Muslim skul ní 1954-55 Muslim skul ní Etitalẹ níjẹ̀bú òde. Nígbà tá a wá sí Ìbàdàn mo skul ICC. Lókè Bọ́lá ni mo lọ. Lẹ́yìn ìgbà yẹn ẹ ṣe mọ̀ pé nígbà yẹn Western Region ó dé àṣàbà. Wọ́n bàbá tún wọ́n ní kán lọ ṣiṣẹ́ ní.
0: Wọ́n tún transfer wọn lọ sọ́nà àṣàbà.
1: Wọ́n Bìíní lọ lọ. So a tún lọ sí Bìíní. School ti primary school ti mo lọ nbẹ ni St. James's Igboba. Wọ́n tún darí wọn padà sílé sí Ìbàdàn. Mo tún lọ sí IMG. Mo wá parí primary school sí ní Ebenezer African Church Òkè-Àdó.
0: School bàbá Adékọ̀yà.
1: School bàbá. Owó Adékọ̀yà ẹgbà ẹ ṣeun. Láti bẹ̀rẹ̀ mo wá lọ sí Government College.
0: Àpáta Ìbàdàn.
1: Àpáta.
0: Àpáta gàgà. Bàbá jẹ́ ti àrántí àwọn tẹ́jọ lọ sílé ẹ̀kọ́ primary school tó náà lọ.
1: Mo àwọn wọn ti ṣolóògbé ṣùgbọ́n mo ṣì rántí àwọn obìnrin mẹ́ta. Mo rántí àwọn obìnrin mẹ́ta. Mo rántí Mọ̀rẹ́nìkẹ́ ọ̀dọ́ fọwọ́ kàn. Ó ti di Mọ̀rẹ́nìkẹ́ ọdún sí nísìn. Mo rántí
0: káwọn ṣì ń bẹ.
1: Wọ́n ṣì ń bẹ. Kẹ́ mo rántí Fẹ́mi Odúmọ́sù. Mo rántí Rẹ̀mí Ọ̀nàsànyà. I'm going to university of Minnesota. Mo de sise ton be mo ko university mo ka won mo ni university ke to pada wa si si sile
0: che ni Minnesota ni e no
1: be
0: le to ka won mo e ba te wa de li nko ba le se bere se ah ma gbo pe se rorun gba na
1: se rorun se rorun eh ngba ti mo pada sile mo pada lati lo ma ko awon mo ni university ni.
0: Okay, as a lecturer
1: but awon ore mi at awon toju mi lo ni university won fi be na gbadun bi university se ri ngba because ntori ngba ti won ba strike loni won strike
0: won da se
1: won da se le loni won da se le lola ile eko gbọdọ ri be ṣùgbọ́n ke mo wa ṣe oriire kan ijọ ti mo padà dé Nàìjíríà mo ti wà mo ti kúrò lé fún ọdún mẹ́sàn-án ijọ ti mo padà dé Nàìjíríà ijọ yẹn gangan ní airport Lẹ́kọ̀ọ́ wọ́n mú lẹ́tà wá fún mi ní airport bí mo ṣe ń jáde báyìí nínú airport báyìí lẹ́tà lọ kọ́kọ́ gbélé mi lọ́wọ́ mo bá ṣí lẹ́tà mo bá di lẹ́tà yìí pé wọ́n gbà mí síṣẹ́ mo apply fún iṣẹ́ mo bèrè fún iṣẹ́ kankan wọ́n gbà mí síṣẹ́ pé ẹ̀rẹ́ mo dẹ̀ fi sápò mo wá bóyá lẹ́yìn ọjọ́ mẹ́ta tí mo délé mo wá lọ bá àwọn ọ̀rẹ́ mi ní yunifásitì ìpẹ́ ẹ wá gbọ́ wọ́n ti gbà mí síṣẹ́ o ṣé kí n ṣe máa bọ́n yunifásitì àbí eléyìí ni kí n
0: dìmú
1: àwọn náà bá kà wọ́n ní eléyìí tó gbà mí ni kí n tẹ́lẹ̀ nítorí owó tí wọ́n san tó fẹ́ sọ fún mi kẹ́ ojú owó lecturer lọ́nà mẹ́ta
0: ìlọ́pọ̀ mẹ́ta tán tí ẹ̀ ní bí yẹn mọ́ra jìrì
1: pé ní ẹ bèrè pé irú iṣẹ́ wo ni well iṣẹ́ ìwé ni ní 1977 bínkan olóògbé nísìn ọ̀gbẹ́ni ọlá ìtàn ojúṣọ́tẹ̀
0: sí bàbá
1: ojúṣọ́tẹ̀ bookstores wọ́n wá sí America ń pa yẹn wọ́n àpàdé wọn wọ́n wá fún mi ní lẹ́tà ìpé kí n bá wọn ṣiṣẹ́ kan ní New York àti àwọn ìlú bí ìlú méjì kan ní US pé kí n bá wọn ṣe iṣẹ́ tó ní kí n bá wọn ṣe ń bà yẹn ni pé kí n bá àwọn tó ń ṣèwé yẹn kí n bá wọn sọ̀rọ̀ kọ́ ba lè máa supply ìwé sí Nàìjíríà yìí pé àwọn àtàwé wọn bọ́lọ́n dẹ̀ ṣe máa ṣe mo lọ ṣe iṣẹ́ yẹn ó dẹ̀ wá bọ́ sí so bàbá yẹn bá sọ fún mi wípé tí n bá padà sí Nàìjíríà tí n bá like iṣẹ́ yunifásitì o pé kí n má gbàgbé pé iṣẹ́ wà fún mi lọ́dọ̀ bó ṣe sọ sí nìyẹn but ó wá mọ ijọ́ tí mo máa padà
0: bẹ̀ẹ̀ sí ni wọ́n ṣe mọ̀
1: kò sí nǹkan tó ṣe é bò ó inú àwọn òbí mi ń dùn pé mò ń padà bọ̀ lé bóyá mo ti sọ pé nígbà tí mo bá ń padà bọ̀ mo máa ní pálí ìwé tí mo máa kó dání bóyá bàbá mi àbí màmá mi lọ sọ pé bóyá wọ́n máa yá wọn ní mọ́tò tó lè kó ẹrù bóyá bọ́ ṣe mọ́ ní àṣùpọ̀ mọ́ mọ́ bí mo ṣe rò pọ́n ṣe mọ́ ní à. Nígbà tí mo máa fi dé lóòótọ́ pọtmátò méjì ni mo ní tí aṣọ wà aṣọ àwọn nǹkan téèyàn máa lọ pọtmátò méjì ni mo ní mo ti wà ṣùgbọ́n mo ní pálí ìwé mẹ́wàá nígbà tí ẹrù mi ń jáde tí wọ́n jáde màmá mi ń bèrè lọ́wọ́ mi pé ẹrù ẹ̀dá ìwé ló jáde bí àmọ́ ní ìwé náà ìwé nǹkan náà ni mo ní.
0: Kí ló dé tẹ̀lé kó àdúrú ìwé yẹn wá.
1: Tí mo fi kó wá. Ìwé ń bá yàn rìn.
0: Nígbà tí ìṣẹ́pẹ́ ti lọ́kàn pé mo fẹ́ máa kàwé.
1: Ẹ náà ìwé tí mo máa kà dé tí mo.
0: Ẹ ti kàwé tán náà wọ̀ rẹ́ bí.
1: Èyàn kì í kàwé tán.
0: Èyàn
1: kì í kàwé tán. Ìwé oríṣiríṣi tí mo máa tó yẹ kí ní lé ṣe rí èyàn gbọ́dọ̀ ní ìwé ńlé bẹ́ẹ̀yàn ṣe ní aṣọ ńlé.
0: Èyàn gbọ́dọ̀ ní ìwé ńlé.
1: Bẹ́ẹ̀yàn ṣe ní aṣọ ńlé. Nísìnyí la wá ń rí tí skúlù ò tiẹ̀ níwè.
0: Wọ́n dé láìbírì.
1: Wọ́n skúlù kí ló ń pè skúlù ṣebí ilé ìwé ni wọ́n níwè.
0: A sì ká àwọn ọmọ yege.
1: Ìwé oríṣiríṣi tí mo ní tí n bá fẹ́ ìwé láti ronú gidigidi gan mo ní ìwé tí mo máa kà. Tí n bá fẹ́ ìwé tí n bá fẹ́ rẹ́rìn mo ní ìwé tí mo
0: lórí ẹ̀ ló tún wà.
1: Kò sí nǹkan tí ìwé ò sí. Tí n bá fẹ́ ìwé lórí sports.
0: Ìwé tó wà lórí ẹ̀.
1: Tí n bá fẹ́ ìwé láti se oúnjẹ ìwé wà. Ẹ má gbàgbé kí ni ìwé. Èèyàn ní.
0: Èèyàn ni ìwé. Corporate personality ni ìwé.
1: Soul ni ìwé. You know, voice ni ìwé. A kàn wá print sínú paper ni. Ìwé ọkàn lè délé jáde. Èèyàn kan gbọ́dọ̀ wà lẹ́yìn ẹni kan ẹni méjì ẹni mẹ́ta gbọ́dọ̀ wà lẹ́yìn láti kọ́ voice ẹ̀ ní ẹ̀rọ pé tó ta fi sínú.
0: Ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ oníwèé dé yìí bàbá tí mo lọ́kọ̀ kódò láti bẹ̀rẹ̀.
1: Wẹ́ẹ̀.
0: Torí ń gbàtẹ sọ lẹ́ẹ̀kan náà wípé bẹ́ẹ̀ àwọn bàbá bá ń kọ́ ọmọ èyí ò jókòó sẹ́yìn kíláàsì ẹ̀ máa wò wọ́n.
1: Bẹ́ẹ̀ni.
0: Pé ìwé tí wọ́n sì ń ka ìwé yẹn ń sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: O lágbára díẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ti báwé mulẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá, ṣé ilé iṣẹ́ yìí tòdùsọ́tẹ̀ ilé inú wa darapọ̀ mọ́ nígbà tẹ́ dé ẹ̀wùlẹ̀ fi iṣẹ́ ìjọba mọ́?
1: Mo ṣiṣẹ́ pẹ̀lú òtúṣọ́tẹ̀ fún méjìlá bèrè 12 or 13 years. Méjìlá. Méjìlá àtàbọ̀.
0: Lè fi bá mo ṣiṣẹ́.
1: Nígbà tí mo máa kúrò ní òtúṣọ́tẹ̀ mo wá mọ̀ nǹkan tí mo máa ṣe nígbà yẹn.
0: Kò tí hàn sí náà pé ọ̀rọ̀ owó ètò ní ọmọ.
1: Ni mo máa ṣe. Àwọn nǹkan tó wà nínú mi nígbà yẹn ni pé bóyá kí n tó padà sí skúlù kí n lọ tún àwọn ìwé mi kí n tún lọ nù wọ́n.
0: Ìwé náà ló ní.
1: Kí n bóyá kí n tún kí n wá ṣẹ̀ṣẹ̀ tún padà sí yunifásitì. Kí n máa bá ti yunifásitì lọ. Ìyẹn ni. Ṣùgbọ́n àwọn gbogbo awon oyibo ta n ba sise gbogbo gba nigba ti mo wa lodi shote ta ba rira wa a se won ri wa won wa bere si n ko letter si mi pe kolode which oruko mi pe jo ma kuro nidi
0: ise yi
1: ise yi pe a need ye fun bi pe won ni te ba iṣẹ́ tẹ ní iṣẹ́ yìí èèyàn tó bá lówó ló máa lè ṣe èmi ò èmi yọ wọ́n ní anything tí bá need kẹ àwọn àfilẹ̀ àwọn lọ́kọ́ ilé ìta lò tan
0: wọ́n ní kí n tẹ́ bá ti fẹ́
1: kọ́ta bá fẹ́
0: àwọn ògbé
1: àwọn àfilẹ̀ wọ́n ṣe ràn wọ́n lọ́wọ́ àwọn èyókù ní pé ká
0: ṣàkíkanjú
1: pẹ̀lú ẹ̀ ṣàkíkanjú kí ọlọ́run dẹ̀ mí sí bá ṣe.
0: So ẹ̀dùnwé lọ́dọ̀ lọ lónìí iléeṣẹ́ yìí ó jẹ́ tó tóbi jù nílẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí.
1: Ló tóbi jù ní gbogbo Nàìjíríà
0: fún ìwé títà. Kí ni àfojúsùn yín dọ́nà lọ́hùn gbà tẹ́bẹ̀ẹ́ ló pé ṣé mo fẹ́ pé olóòjọ ní òtóbi jù ni àbí yóò kàn déédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò síbi tí wọ́n ti mọ iléeṣẹ́ yìí níbi ìyá àti lókè òkun kò síbi tí wọ́n ti mọ.
1: A mú dáadáa. Ìrọ̀dún wa ni wípé ká ní ibi téèyàn tí èèyàn lè wà tó bá ń ronú ìwé kó lè rí mbẹ́ ká ní ibi téèyàn lè wà tó lè pàdé oríṣiríṣi èèyàn ọmọwé oríṣiríṣi ká ní ibi téèyàn lè wà tí ìwé pàápàá máa mú and ó tóbi nísìn mo pa but ngbà tí àwọn dálẹ̀ ta dálẹ̀ kò tóbi tó yìí
0: tó báyìí ngbà náà
1: díẹ̀díẹ̀ ni
0: gbogbo ọkọ ló fẹ́
1: lọ fi fẹ́ dédé tóde.
0: Kí wá ni àfojúsùn ọjọ́ ọ̀la ilé ṣètàwé yìí.
1: Ìwé ò lè kúrò láyé.
0: Àfijọ́ tí ọba sí lè wé mọ́ àfijọ́ wọn ò bá sì bímọ mọ́
1: ìwé ò lè kúrò láyé.
0: Bẹ́ẹ̀ ni
1: nítorí kíni ẹ má gbàgbé pé mo ní ìwé voice ní ìwé ṣé voice wa máa kúrò
0: pàápà
1: ó ti tán ìwé ò lè kúrò. Ó yẹ kí àwọn ọmọ wa kọ́ what's the word embrace.
0: Bẹ́ẹ̀ ni kí wọ́n mú ọlọ́kùn kó dùn
1: kán mú
0: láti sọ̀rọ̀ ẹ̀wé
1: kán sọ̀rọ̀
0: ní dandan.
1: Because torí ìwé nǹkan téèyàn dì máa yà ni companion ó ṣí ọ̀nà
0: kò ṣe yà lárí èèyàn
1: ó ṣí ọ̀nà ó la ojú ta bá fẹ́ lọ síbi tá a dé rí ìwé àgbè wa débẹ̀.
0: Ìwé àgbè wa débẹ̀. Ìwé àgbè wa débẹ̀.
1: Ó yá àgbè wa débẹ̀. Ngbà mí à ṣì ìwé àríra wa ń bẹ̀ ádàbí mìíràn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìwé ń kọ́ wa láti ronú jìnà. Ṣé rí society ìrònú ló ń gbé society lọ sókè.
0: Bẹ́ẹ̀.
1: kì í ṣe
0: agbára fún
1: ìrònú ni
0: not physical
1: problem. No. So tí society kan bá lọ sókè àwọn tó wà ń bẹ̀ wọ́n ń ronú gidigidi gan ni kò dìgbà tó bá jẹ́ 500 million torí náà ni ìlú kékeré ṣe máa ń ṣe dáadáa ń gbà mí irun ju ìlú ńlá lọ wọ́n ń ronú ni ẹ̀kọ́ ńlá lọ Finland, Japan, all those countries.
0: China.
1: but China is China ni population pa won fi we sere won fi we sere won fe ko sere so o se pataki ke ti a ba mu omo obirin ta mu won lo soja omo kekere an to e ko won ni eko fun jo ojo iwaju be lo se ye ka ma mu omo wa awon omo ka mu won lo si ile
0: eko
1: ile eko ile ile bookshop ke no ko je bi culture
0: ko ti mo lara
1: ti mo lara
0: ya se yawo
1: o pe fe ki Saturday day pe ko ni mo fe lo di ni jo Saturday yo
0: mo fe lo library
1: mo fe lo library mo fe lo bookshop mo fe you know ti omo ba ti se yen a se lo ko to fe ti omo ba ti se yen to ba se yen ni ri obi to mama so fun pe ah lagbaja lo kawe e
0: bi gba ti won fa gidi mu
1: o ti you know no inu obi mama dun pe ke to ba de ti omo ba de ti le se yen half of schooling is done so ebi je ibi to ibi to ye ke yan ma wa yo bi lo ta ma so pe ki la ma se ko ma kan je pe Saturday ka ma so pe mo lo bo isele
0: kafu ankara sara
1: iyan na ni too much e but ki n se gbogbo pa ka le dide ka le ni a báwo ni weekend ẹ ṣe lọ mo lọ sí ní báyìí mo ṣẹ̀ṣẹ̀ rí ìwé tuntun yìí tí mo fẹ́ kà wo ṣẹ́gun ọ̀kúnlé ọ̀dúpẹ́ mo ti ka ìwé ìwọ náà wá ká o buhari nǹkan tí
0: mo
1: rí ń bẹ̀ kẹrí ẹrẹ́ kan bẹ̀ so bó ṣe tá a bá ti ṣe kẹ́ yẹn lọ́wọ́ ni mo fi sọ pé a gbọ́dọ̀ ìwé ò lè kúrò a lè gbọ́dọ̀ máa cultivate I don't know how you put that.
0: Àwọn èèyàn tó wá sọ pé ìwé dà lóòótọ́ ọ̀sẹ̀ tó ní ìwé ò dà wọ́n wá sọ pé ìmọ̀ nípa ká lè pè ní bí ẹ̀rọ àbí nǹkan ìtàkùn ayélujára computer literacy àbí technical training technology gbogbo àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ká tún dojú mọ wa kọ kí lè rí lè sí.
1: Ìwé náà ni.
0: Ìwé náà ni.
1: Platform ló yàtọ̀. So gbogbo ẹ̀ la máa kọ́ pọ̀.
0: Àti ìmọ̀ ẹ̀rọ o.
1: Gbogbo ẹ̀ la máa kọ́ pọ̀.
0: Àti ayélujára o.
1: Gbogbo ẹ̀ la máa kọ́.
0: Àti kíkà àti kíkọ o.
1: Gbogbo ẹ̀ la máa kọ́ pọ̀. Ìwé náà ni.
0: Náà ni wọ́n ń pè ní ìwé.
1: Social media tẹ́ ẹ̀ ń ṣe bí ẹ̀ ń kà ni.
0: Bẹ́ẹ̀ ni a sì ń kọ́ ni.
1: A sì ń kọ́ ni ìwé náà ni.
0: Ẹ̀jẹ̀ wa wálé díẹ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbò mí ìta lè lọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí etí àwọn èèyàn ń pariwo jù wọ́n ní bí ọ̀dẹ̀ odò bí ìgbẹ́ni lórí gbogbo èèyàn ní ìsìn ló ti

0: ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kétékété ìkànnì dáti tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn kan ni
1: 32 FM ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
2: You hear that sound? Now the sound of millions putting wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

ẹni tó dúró o ẹ kú dúró ẹni tó jòkó ẹ kú àfìdí balẹ̀ níbẹ̀ hun kóró ma sa ìgbà o kóró ma sa ìgbà kóró ma sa ìgbà o kóró ma sa ìgbà àfi bí mo dáàse o dáàse o dáàse o kóró ma sa ìgbà akọ́dá ayé mo júbà o àṣẹ̀dá ayé mo júbà o mo júbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí o kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba kọjẹ oko ọba pẹ́ kánrin ké ṣe aboyún ilé n ó mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òní yàn kú àgàn tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ mọ jẹ́ fún gbogbo wa o mo júbà gbogbo ìṣẹ̀nṣe lápapọ̀ ìṣẹ̀nṣe ò ní bàjẹ́ o ọyọ́ state ò ní bàjẹ́ gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ adégoróyè ìgè àdùbí agbéfágorí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀lú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lóde èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ojú ṣọ́ọ̀ṣì tó wà ń bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀ lẹ́ ti sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá ti gbójú sọ ọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹ lẹ́ lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè mí sí 08033260141 tàbí 08053459223 tó odùfà tí ẹ láǹfààní láti mọ gbọ́ lásàálẹ̀ yìí òun náà ni odùfà ògòdá méjì ẹ máa bá mi ká lọ ìfà ni ògùn dájì àwo ìbọn ló dífá fún ìbọn ìbọn ń bẹ láàrin òsì rí ìbọn ń bẹ láàrin ọ̀tá ògùn dájì níbọn ìṣẹ́gun ọ̀tá ògùn dájì bẹ́ẹ̀ ni àwọn ọmọ aráyé ni wọ́n gbátẹ̀ mọ́ ìbọn dì o wọ́n láwọn ò ní jẹ́ kí ìbọn ráyè máa fi ohun akin ẹnu rẹ̀ sọ̀rọ̀ ojúra rẹ̀ wá mú ìbọn ìbọn fọkàkùn èjì ìbọn gba ilé babaláwo lọ àwọn ọ̀tá tí wọ́n dún kòkó mọ́ yìí àwọn ọ̀tá tí wọ́n ojú òun lè máa fohun akin ẹnu òun sọ̀rọ̀ yìí ó lè ṣẹ́gun wọn báyìí ní dáfá sí wájà tí babaláwo dáfá fún ìbọn tọpọn sún tọyẹ là ògùn dá méjì lòdù tó hù lójú ọpọ́n wọ́n bá ní kí ìbọn oru bọ̀ ìbọn ní kíni ṣe ẹbọ ìbọn ní kíni ṣe ètùtù ìbọn gbọ́rúru ẹbọ rù babaláwo wá ń jẹ́ òye ìbọn wípé odùfá tá a dá fún ọ yìí látàsìkò ìta ti rúbọ yìí lọ ọ gbọ́dọ̀ sójo mọ́ o àṣẹ tí ń bẹ lára rẹ iná ló ń akin ẹnu rẹ ìpẹ́ ọ̀run rẹ nu kó o sì máa fi sọ̀rọ̀ ìbọn bá rúbọ ńgbà bá rúbọ tán jẹ́gẹ́ ń bi tí ìbọn sùn lẹ̀ gbọ́rọ́gọ́dọ́ sí àwọn ọ̀tá tí wọ́n ń dún kòkò mọ́ bọn ìní bá tún lọ rí ìbá ìbọn wọ́n tẹ̀bọn lẹ́nu mọ́lẹ̀ ẹnu ẹ tọ̀sìn tọ́sìn wọ́n tẹ̀bọn lọ́rùn mọ́lẹ̀ ọrùn ẹ nàrí náà rí wọ́n tẹ̀bọn dì mọ́lẹ̀ ìdí ẹ̀ gànàkú gánakú wọ́n bá tún bọ́ síbi ohun àmúṣagbára àbọn wọ́n bá tẹ ìbọn láyà mọ́lẹ̀ ayẹ takele takele ìbọn wa rántí ohun tí babaláwo rẹ̀ fi sí lẹ́nu pé kó máa fohun akin ẹnu rẹ̀ sọ̀rọ̀ gbólo nǹkan náà tí ìbọn sọ fáwọn ọ̀tá rẹ̀ ni pé mo ṣẹ́ bo ògùn dájì àwọn ọ̀tá àbọ́n fọ́n pẹ́ẹ́rẹ̀pẹ́ ibi ìbọn dojúkọ ibẹ̀ láyé lọ èyí tí ń bẹ lápá ọ̀tún ọ̀tá tí ń bẹ lápá òsì èyí tí ó sá wọgbó sá wọgbó èyí tí ó sá wọlé sá wọlé èyí tí ó dàyàbolẹ̀ dàyàbolẹ̀ ìbọn ní ha àṣẹ́dùn kòkò mọ́ ni lọ́pọ̀ tó báyìí ìbọn bá wá yin babaláwo babaláwo yin fa ifá wá yin olódùmarè ọba lọ́run nígbà tí ṣẹ̀dá rẹ̀ bá ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá rẹ̀ tán tíbọn fi ohun akẹnu rẹ̀ ṣẹ́gun àwọn ọ̀tá ní bá ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní babaláwo mi ń sẹ́nu eré kífá ògùn dájì àwo ìbọn ló dífá fún ìbọn ìbọn ń bẹ láàrin òsì rí ìbọn ń bẹ láàrin ọ̀tá ògùn dájì ní bá ń ṣẹ́gun ọ̀tá ògùn dájì kì í wá ṣèbọn nìkan ìní odùfó ògùn dá méjì tàṣàlẹ̀ ìbáwí o ìwọ tọ́ta òjì orí múmi ìwọ tọ́ta rọ́gbà yí ọká tó jẹ́ pé nǹkan tiẹ̀ tó bá ṣe ní mọ́ bí ọ̀tá ná ìwọ náà wàá máa ṣe tó lódùmarè fún ọ ẹlòmíì ọ̀ máa ṣe rẹ àṣẹ tó lódùmarè fún ìbọn náà lohun akin ẹnu rẹ gbogbo ibi tí ìbọn bá sì ti lanu ẹ sọ̀rọ̀ kọ̀ sọ́tà tí ó dùn o ogún ọgbọ́n ẹgbẹ̀rún làákàrè ẹ̀yìn ni gbogbo wọn ń tọkádà rà o àìmọ̀ pé ọ̀run ní ń dẹ ẹlòmíì láàmú ẹlòmíì ti sorí sí iṣẹ́ mẹ́rin márùn
elomin kan gbo pe o wo nkan ogun ni ko won ma lo si ti o ti e mo ru owe ti nse rara to si pe pe wo nkan ogun po o tun wa sise yo daarin kan o wa ni ko ye hun a to wo ni ma to se lo loyo pa won baba wa ba ririn ajo debi kan tona won ba wa pin si meta ti won o ba mo ile ti won o ya si to ba fe ru won loju won o fi o kan kun eji won o to ifa lo ni ngba ti won ba wa mo odu to hu loju opon ta le ni to kokko da odu fa to hu loju opon ni gba wa se kini nkan teni to da odu fa yi kini nkan to se sodu fa yi toro re fi tuba toro re fi tuse ibi to ti bere ibi to ba de ati kokko ona abayo ninu odu fa hun leyin wa di jile o ko ya ti o ko eni to ba da ifa ta mo gba yi itumo to mo yan lori ni nbembe ngba to wa nwe ose to npe ton loni won o tun o se fa loni won fo mara leyin to ba ti rubo to se tutu tan awon to ni won mo tun o se won ti gbo soro re na nu won o ni pa won o gbo si mo tore ni to rubo to se tutu fun bo ba ti ni fa loni won fo mara o ti di dandan gbogbo awon egbogi to nlo ti o sise lara re yo bere si ni mo sise ijo teda ba ti le sun to ti le da inu ro ijo na lo ti bere ase yori o adua ki takura won kasadua lo na kini kasadua lo na keji kasadua lo na keta olohun oba ope meji o be ni ko si ede to lodumare ugbo ogboja kale ota okowo le ri oja gbese lo je bobe iwo na mo kan keji wa mo pe orun re adegoroye ige adudi agbefagori te loruko temi oloye otun oluawo general fun gbogbo tibutoro ile ibadan lapapo mogaji ile oluoje ofoje ibadan land gbogbo bi te baba wolu ibadan lati bi kibi e wo ko ti nbo wa si gate oje e so loja oje di ayun re erin saarin oja oje nibi ti an ti nteni gangan egbe okada oke ofa baba asale e so loju source to wa loke ofa baba asale te ba ti gboju so kan yin lowo otun e ri akomo na wan di ero bon olu eni le baba ewe nje adudi le nlo ero ba ni soro te le pimi si 080 332 601 41 080 332 601 41 tabi 082 53 45 92 23 080 53 45 92 23 Ogunda meji lodufa to ba wa soro nipa isegun ota isegun lori ogun gbogbo ti ba n doju ko wa lasale yi elaboru o elaboyi elabo sise ogbo ato asure iworiwo fun

0: FM 94.9. Laughter House. Orioke Tete Premier. Mokola Ibadan.
1: It's 10 o'clock. Sleep can wait. 1 million naira may not. Open for more with Guinness.
2: Wo, bi oro ti yo lati ilare. Ma gbo kiki eye tara won ya gaga. Si ti e si oke rere ni. Nibi ti awon omo araye tin ferin lo ba ti won. Ko so un meji ti won gbo. Bi ko se. Ko ni fe yin e. 32 FM 94.9. Emiri ki onibudu wo lo so be.
3: Ogo ni Fọlọrun loke oro. Oluwa gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Gba ọpa ẹwa. Ogo ni foruko Ọlọrun loke. Oluwa ma joba la. Oluwa ma joba la. A ma gbe oga. Jesu Oluwa wa. Inu osu kejo la mo nla lo yi o. O ki to ma baro mi ni so. Lo gbo mi re sibi a se nde sibi re do. So ti gbo mi yen sibe. Very good. Ba se gbo lo gbe do. A fe gba se adua. O gbodo la jeje. Ona gbodo la. O gbodo ri ba ti se agbodo ro ni abayo. Yes, so ti gbe be. Bu opolopo iyo sibe. So ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo sinu e owo yo le yo o ko tun lo nigba mi o so ti fiti bayin oluwa gba opa e wa ene kan gbo mi ayo ni jawa ogun ni jawa idamu o ni gbo ba isoro o ni wole ba gbogbo to tin pa wa la kun tele opin desi mo ni opin desi abe siri ba ti se arona gbe ba in the name of Jesus ene kan ni ta lo soro oruko mi ni woli I O ajilori atamadasi ile se ranse Christ ati le kusela CAC atamadasi Tọlọrun ba gbe ibu joko agbara anu re kale si Oluwo to wa lona to geje gbeda ninu Ibadan ah owo iyanu Tọlọrun lo lo se ni agbara e ba yin ba se lo mi yen tan ni ojo Monday gba la mo pe gbogbo ojo Monday la ma nwa ni Sango Water so ojo Monday la ti kokko lo mi yen omi e kan lodun yen ni Sango Water that's why awon yen ti mo pe every Monday la ma nwa ni Alishiba ni 33 bus stop ni Sango Water won ri Bọlọrun se ise latojo to ti lo mi yen teri tin tele ewa wo ada monday na papa wa si showu ni badan mo no mo wi pe ni show ni bi tente ni budu agbara won di owo olorun bo se ni sibe mo tun se cancel fa won kan won bu budu agbara yen alobini kan so ni waju oba to ni aye atorun nigba to nso eri e ni ojo tuesday yen ni lishabio everybody lo mo pe lishabio ni lafen wa la ma wa gbogbo every tuesday awon yen tete man tete de bo te je pe ago mesan ni cancel ma nbe yen ni lishabio to wa ni egbele eja yesu ah o de n so eri pe oun ti n lo si awon ibi ipade adua ati ori oke ni o atagbala ni o ati gbogbo eni pe oun ribi ti emi olorun sodo si pe ifa bo n se debe omo pe emi olorun wa niyi oun wa wo oun ti olorun se nibe yen nigba to de bi omi ti owo olorun gbe jade ninu ile funra e o wa ri pe ah eleyi o koja adobo si o ni emi tori woli obinrin ni o ni emi olorun je ewu jade ni ara oun wọ́n rò pé lé la ń pè ní mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ tó bá ń gbọ́ ìbùdó agbára àánú kò hàn kí mo wípé ó ní ohun tí ọlọ́run kì bọ̀bẹ̀ tá a fi sọ pé ìbùdó agbára àánú ọlọ́run ni gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ ẹ ti mìín sí ẹ ní ọjọ́ monday tó kọjá iṣẹ́ àbí sọ pé àjọ pàdé o ní Sango Water ní tiritiri ní Alishiba ìfìlẹ́dà ọ̀tá bìjẹ́ tó bá jẹ́ pé ọ̀nà ìyànà pàjálẹ̀ ti ń bọ̀ bá ti kọjá bíríjì yẹn tẹ́gun bíríjì Sango yẹn báyìí tẹ́ sọ̀ka ọwọ́ ọ̀tún yẹn kẹsàmà wo bẹ̀ ẹ̀tẹ̀tiri is glory all níbẹ̀ ní tiritiri bus stop kò ní kọ́kadà sọ ẹ̀ ọjọ́ monday tó túbọ̀ àtún lágbára bẹ́ẹ̀ náà lọ́jọ́ tuesday ní láfẹ̀wá ó tún máa ní agbára jù mi ò wá sí ṣàgámù ní wednesday tó ń bọ̀ yìí o ẹ bá mi sọ gbogbo àmì mi ìwá ṣàgámù ẹ ti máa kéde ó tún di ọjọ́ wednesday tó máa tẹ̀lé tó ń bọ̀ yìí ìyẹn wednesday on the 26th ní august ni mo tó tún máa wá mi ìwá nítọ̀sẹ̀ tó ń bọ̀ o ìyẹn ní ọjọ́ wednesday ìyẹn ní ṣàgámù o torí ti mọ̀ pé every wednesday la máa ń wà ní under asabo bridge ní oníjókòó community àmọ́ mi ìwá ní wednesday tó gbẹ ó tún di on the 26th báyìí ni mo sọ ní orúkọ ọlọ́run mogun iṣẹ́ ọjọ́ kẹfà máa ṣàánú lọ gbogbo ìwà àtẹ̀mí náà jẹ́ iṣẹ́ ọjọ́ kẹfà báyìí ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí in the name of Jesus 14:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ní ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀dùbá yẹn ó wà parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pè é èyí ti ní perfection others not any beginning of a new thing. Bomb me. Oh my rakaka is a barrier. Also catch on your lawa. I'm not quite a solana. O Kubuku no guy, the colour yori. Uluwa nekin the dwa for nibo bobi so single mbubeni kwako patile the woman bami. Bugbenera let you the yori one bassoro. Mugbeni the one link and see can you the yori by the lolo on mogunikin yo. Doro Oluwa o ya kan lo se a ma se in the name of Jesus o n kopolo ko mo ni bo su ni o ni pe o su so tele fun bele ni olorun bo o su so tele fun bele mo bele ni o su ti da bi pe a ma so tele bayi ni mo de so tele orun ko na gogun gogbo n ta ti fi ya wa ta ri orun ko Jesus ori ofe bi a ma se oni se karaya ni we se karaya sakalalaya ori ekini oni ni osu kejo ni odun keji de rosi ni oro oluwa to se karaya wa omo beka omo ido woli pe se adi ba ki le gbe pe oro oluwa to ni wa iso pele lo je be yen ni pe olorun fe fara ru eyan lati soro sita mi ma nso ma ni to ba dodo woli iwo ko lo so to ba wa to de mi ma ti ma gbe nu woli so pe bayi bayi bayi a de ti ran mi si ogun ni ti o won akaka e da gori aka mama yi aye so pe wa pada so kun lori omo yi oluwa de ni kin so fo ekun re ton lori omo in the name of Jesus ala ka tun na ma yi contract on land yo o man gba se gan o man gba se ju awon egbe lo won ti se asasi kan ti e ba de bi wi pe o ti e wa ni se gba mo ka lo ri se gba nikan ni ibada igbe si ti wa nwole emi la de ran si o gugu agbara to ni o lara agba ti so pe yo seruku ni agba ti so pe ko ni ro na abayo ni agba tun ni ko ni jere yen lo agbara yen in the name of mo bo na mo omi yen ko won sara le omi ti mo ni ko fo si ti mo ni ko fi yo si won si ara le won sara le so pe ma ara je jeun in the name of Jesus o da je lo ni baba ti be leyin wa ti agba ti gbogbo ti le aiku aisa ipakoda olorun gbogbo gba olorun gba gbogbo olorun ti ran ni ise ti pe yi ti ah wa gbo we soke wa ti to ko so ko mo oya o Jesu Oluwa wa amen wa wa teri re ba teri ba ni bo so fi owo re ni olokun re ma wo Jesu lori ja igbe ni wa kan wo kankan o le didi o le lati wa so pe olorun ojo odi o olorun ojo gbogbo olorun to le so gbogbo olorun to gbogbo rorun fun lati so olorun to ni ase olorun to mu riri tinu airi olorun to se iyanu iwo ni mo to wa loni wa de ra anu ba je ra jeje je ro na abayo me je nti ya ma iya yi ti to ogo mi to ra mo mi lowo jo wa mi ri bada je ni ogo mi pa je ni re mi gba je ni ba ti se olorun gba mi ko ninu oko ise ti mo wa ati ninu oko idamu ti mo wa wa kan se lori oro mi kemi na joko pelu awon eyan gidi ki joko pelu awon eni yi ki ko ninu aboku kemi na de ni eye ko na la fun mi kemi na rowo na ki adowo le mi ko be si mu re wa kemi eyan to wo mi bi oloshi to wo mi bi eni ya ka pada wo mi bi eni re be ni ko ja kori o ọ̀sẹ̀ yìí a ṣe ṣe fún mi jésù olúwa wa fún omi ẹ sára rẹ ní àkúndẹsẹ méjèèjì báyìí dọwọ rẹ délẹ tó ti dọwọ rẹ délẹ wà á kàkẹ mímọ sórí ọlọrun ogun báwọn áńgẹlì ṣe ń ké nìyẹn ìwọ fọlá ẹ lọkà wí àìsàyè orí ẹkẹta kòmú láti ẹsẹ ìkíní máa lọ bí ẹkẹta sí kẹni wà á rí pé wọn ṣí adé orí wọn wọn ń dúbà àwọn ọba àwọn ọba àìkú àìsà ìpapòdà tó bá láyè lọkà ìwé ìfi wọn orí kẹni kó lọkà ẹsẹ ìkẹjọ wà á rí bó ń ṣe ń ké mímọ sí olú ọlọrun àwọn ọmọ ogun ọba tó ní àṣẹ ayé àtọrun ó yá ó sọ pé mímọ sórí ọlọrun àwọn ọmọ ogun gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́ mọ̀mọ́ yìí àwọn tó ń péjọ tán retí ọjọ́ ìbànújà rẹ̀ lórí ọmọ ìmọ̀ wọn dà sọ́ jáde ẹ̀tẹ́wọ́ síwájú ogun àgbàná tó ń ba yín jàyàn ogun yẹn ṣá olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì io ajílórí atamátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac atamátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gètè ẹgbẹ́dá nílùú ìbàdàn ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí òde bẹ̀rí bí àwọn tó ti wà ibi tí àwọn márìdì alágbá ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba fíṣà tó ń kù tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú afọmọtáyé ti ń pè lágàn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn gẹ̀ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gun bẹ̀ báyìí àìsàn rẹ dẹ jàbọ síbẹ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọnà tó jẹ ti ẹgbẹ dání ibẹ láti ná mi wá bá ọ báyìí lolúwa ni kí n wí fún ọ ọjọ ìdààmú rẹ tán mo lọjọ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ ni o ó níye àwọn tó gbàgbọ àwọn láti agbára fún láti jọmọ ọlọrun àti àwọn tó borúkọ mímọ rẹ gbọ ó ní jìyà mọ ní jìyà mọ màmá yìí nísinsìnyí mi bá mi pe àwọn èèyàn pé kán gbọ mi bàbá ẹgbọ eléyìí sà ṣẹrí àti bàdé ìkóríta wípé a fẹ gbàdúrà mọ bẹẹ ni sà àti ìkóríta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọrọ láìní ìrètí infact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rè ni ìgbàgbọ́ ti dé bí ẹ̀tàn ẹ̀tàn gidi onìkan bá mi sọ níjẹta ó ní pé iyesi tí wò ní ìmọ̀ nígbà tó ti káàkiri pé èsì lè sí kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ nbẹ gbà yẹn ló sọ wípé àdúrà ò gbà mọ bọ sọ ogun tó sọ aládùúrà rẹ dọlẹ ogun tó sọ onígbàgbọ rẹ lófo ogun tí ò jẹ kọ lẹrìí ogun yẹn ṣẹ ẹni mò ń sọ ọrọ kan fún àwọn ènìyàn listen to me gbàrà tí gbàgbọ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá ṣẹrí tí gbàgbọ bá ti sọnù ikú ló máa ń tẹlé ṣẹrí ikú tí à ń sọ yẹn ikú ògo wà ikú iṣẹ wà tí kẹyìn máa kú ikú ògo àtúgbò èèyàn gan máa kú bí kẹyìn gbọmọ yẹn ikú ìwò máa wà tí kò èèyàn adẹ ṣòfò ó rà káàkà bá ikú òní jẹ tiẹ. mo máa ń wo tábà tí ń sọrọ ògo kẹsọ di tán ló wà nínú efọ samuel inú efọ samuel yẹn ní chapter 4 yẹn ni ẹ lọ wo ìyàwó fíníàsì ó ti lùsí òpù pátápátá so ìwé ẹyin tẹ lùsí òpù bíi tiẹ lára mi sí ọsẹ yìí dẹ máa yàtọ máa sọ ìdí ẹ fún ẹ obìnrin yẹn wò wọn ni nígbà tó gbọ pé bàbá ọkọ ẹ kú tó gbọ pé ọkọ ẹ àti kejì ọkọ ti kú wọn ni òbí tẹyẹ ni pé ọmọ mu ń oyún ló wà wọn lójú ẹsẹ ó dẹ bí máa bó ṣe bí báyìí wọn ní àwòkú oríire àní bàbá kú o ọmọ rẹ o ní kó máa yọ ó ní rárá kí ló fẹ́ máa yọ fún wọn ni pé ó ní ògo ti tán ìrètí ti pín òní ìrètí kankan mọ báyìí ni mo wí mi ò mọ condition tó wà mi ò mọ tó ṣẹlẹ̀ sí ẹ mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mi ò mọ ọ̀nà tó gbà ṣẹlẹ̀ èmi tá a rán sí wà rí sojú ìdánimọ̀ jíjẹ ẹkún ẹ̀ ni wípé wọ́n gbé àpótí ẹ̀ lọ ọkọ̀ kú bàbá ọkọ̀ kú ó dẹ̀ parẹ́ torí bẹ́ẹ̀ ó kàn ní ó sì kù sílẹ̀ màmá torí kéèsì tó le bẹ́ẹ̀ ń sinmi mi sí ọ o ò ní láti kú o ò ní láti jẹ́ kí nǹkan tán mẹ lọ́wọ́ o ò ní láti kú sínú ìṣòro tó wà òun ló fi jẹ́ pé èèyàn máa ń ní wòlíì wá wò ó tó o bá dẹ̀ wà á pàdé wòlíì rẹ ibi táyé ti gba nǹkan náà ló ti dá padà fún ọ o nígbà tí adé ṣàpápá ẹ̀tù ó ní pé àwọn filistin sì gbé àpótí ẹ̀dọ̀ ọlọ́run wọ́n sì mú láti ẹbí ní zeri wà sí asídódù asídódù yẹn òun ilé dragoni wà wọ́n mú láti bẹ̀ wọ́n gbé àpótí ẹ̀dọ̀ ọwọ́ wọn ẹbí ní zeri ni wọ́n ti gbà nígbà tí wọ́n wá mọ iyì wòlíì tí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ àwọn fẹnu ja ẹnu ò lè ṣe kì í sọ̀rọ̀ ẹkún ẹlòmíì ẹkún ló máa wà mú jẹ́ ìdíkẹ́ máa sunkún obìnrin kan wá sọ̀rọ̀ mi sọ́tẹ́ ṣègùn ẹkún ló bú sí ìyá ọkọ ni ó ti bá tòun jẹ́ kó jẹ́ òun ṣe bàtà máa wájú ìyá àti ẹ̀gá ìjọ lóyún lógún sẹ́rí báyìí ìyá àti ẹ̀gá ló sọ pé kò ní bímọ ilé ọkọ tó wà nígbà tó bí ẹ máa wá jà òun ló fi jẹ́ pé ọjọ́ wòlíì tó bá máa lọ jẹ́ wòlíì tí ẹ̀mí mọ́ bá ṣiṣẹ́ kì í ṣe lé tó máa bí ẹ pé kí ló bá wá kò tẹ̀ sí wòlíì tó bá fi jẹ́ wòlíì ni o tó bá jẹ́ wòlíì ni o mi sọ pé pásítọ̀ mi sọ pé evangelist mi sọ pé teacher o mi sọ pé yàtọ̀ sùn kan tó bá jẹ́ wòlíì ni bọ́ọ̀bá ti déwájú ẹ̀dọ́ ń gbàdúrà fún ọ ní ojú ẹsẹ̀ náà ni ó máa sọ pé ìṣòro báyìí ló ní ìṣòro báyìí gan-an ló bá pàdé nínú ìrìn àjò ibi tó gùn rẹ̀ gbà wálé ń tó máa lọ ṣe sí leléyìí tó o bá dẹ̀ ti gbàgbọ́ ogún ṣẹ́ nìyẹn ẹ̀ ń lè jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mo gbàgbọ́ ogún rẹ̀ máa ìdánimọ̀ jíjẹ ẹ wo ọmọ ṣẹ́ ni pé ogún dìde sí wọn nígbà tá a dé ìwé nígbà tí àwọn ọmọ ìṣẹ́lì gbá wọn bẹ̀rù àwọn filistin ní wọn bí nǹkan kan dẹ́rù bẹ́ẹ̀ ẹ̀rù ń bẹ̀ẹ̀ lórí ọmọ yẹn ọmọ tí ẹ kó tọ́jú ẹ̀ ìbànújẹ́ ló ń fọ ẹ̀rù ń bẹ̀ẹ̀ lórí ọ̀rọ̀ má lè jẹ kò sí oríṣiríṣi obìnrin tọkọ rẹ ògbó tẹ̀tí ní kó palẹ̀ mọ́ kó lé ẹ̀rù ń bẹ̀ẹ̀ lórí iṣẹ́ tó ṣe kọ́ńtrákì tó gbà ní ó ti di gbèsè ẹrù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí ò bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà tí ó gbà tó ti wá gbà pẹ́ẹ́bẹ́ òde gbà mọ́ ohun tó dẹ̀rù bẹ́ẹ̀ òpin dé sí lórúkọ jẹ́ lámúra ọmọ ọlọ́run ti wà lẹ́nu iṣẹ́ kí ni wọ́n wá sí ọ wá gbọ́ o ó náà mọ sísẹ́ sí fún sámúẹ̀ pé má ṣe jákẹ́ àti má ké pe olúwa ọlọ́run wá fún wa yóò sì gbà wá lọ́wọ́ fún wọ́n ní bí sámẹ̀ ti ń rọ ẹbọ sísun náà lọ́wọ́ àwọn filistin fún mẹ́sẹ́lì láti bá wọn jà ṣùgbọ́n olúwa sáàrà ńlá ní ọjọ́ náà sórí àwọn filistin báyìí ni mo wí gbogbo ẹni gbogbo tí arábìnrin olúwa máa padà ìdánimọ̀ jíjọ ó ní ó sì dààmú wọn ó sì pa wọn níwájú ìsírẹ́lì gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ̀ láàmú wọn máa pàdé ikú lójijì ìdánimọ̀ jíjọ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́ or bomb in verse 11. When I'm a session, got the cool river. What's in that one for the city? What's the problem with one in the other bed party? Never stop when it's summer in Mokutako. Also, they're calling out the major river saying, also, people who come in here, Benizay, oh, Benizay, something back with the other one. I'm not sure what I'm saying. O su eke joy o na kana ni osu ti mo gba maje mi pe mi august 18 o su eke joy ni osu ti a fi ori oke akoko lele gbogbo eyan olai ma ni agbara ma ba mi kede pa mu yen awon tan ti lanfa ni ati lo mi yen ma gbe wa si songo eleye loro ni eyin papua arena ni egbe opu university ni politaki road ni badan bi ni o omi to ye kan gba e kan ni ti ba ti lo fotu di nese to ba ti ni se lo se o ti tan yen o ma ni agbara ju gbogbo awon tolorun ba gba fun to ba le wa iyen ni ojo friday ni ola ni o egbo mi sa ago mesan si ago meji la ni ama awon to ba fe ni bi woli ti ma tetede tori ma se canceling ni won ba fun awon yen to ba tetede egbo oba to la ye atorun ma de tu fun oni oyin ta ba ti ku nbe ago meji la ni program ti oluwo bere ni di temi ibadan na ni o so that's why we have to go to the hospital, we have to go to the hospital, we have to go to the hospital, we have to go to the hospital, we have to go to the hospital, bina ju ye se omi awon baba nla wa ni o e kan lodun to ba ti miss ye yen ni ola o tun di next year ni lagbo oba to na ya ton gbogbo ogbo to ba ma ba wa gba bayi ta kokko wa ni ti ajo ta gbe igbese ise bo oju ese ona bayo se ri gbogbo eni ti ajo ba daru eni ti won ta lo fa lagbo ara gbogbo eni target si ni igbese patapata gbogbo awon to je pe ise kan daru mo lowo awon tan la la kan la gbogbo awon to je pe ah ah won ri ko wa aye lo sise obi tete dandan ni ko leri ah awon kan mo so eri o
4: I'm going to go to the hospital.
3: Ni abẹ majemu ipe yi tori mo wa ni akoko re didi ipe mi lowo osu ipe mo tun so le tan owo millions eh ire nla o ma ri ta ase mi o ma lowo re ni fun lowo gidi bi a ma gboro re bo tori olorun se ta ti dan so re iwo ni ko sa gbagbo je gboro mo mi ko ba oro ile le tan o je gbagbo tan
4: o ra di toke ta yen mo ro soja awon yen koja ko de ba mi re ja o e ba mi re ja won o da mi lohun nde mo mi kon wo ni bo se pada bo e wo mo ti olorun be ma ye ka ma kora to baba nso pe ba mi ra nko to baba yin ra e ma kon ra mo won bo se mo kon wa joko ti mi ni gamagama ti mo le joko ti mo ni joko oko mi o kon le joko ni o ba ni a ba o le se ra eja te kiran gbadde ti gba ti mi mo tin da se pe mo ni gba ko ni pali sa joba isandi ni eja yen mo ma ra ni 525 kini kon o ba ni a ni sin kon mo ti 60000 o wa ni a o se 60000 yen o le le la ma nje lo le te mo ni gba ko ma nje 5000 lori pali e be bi en to so be so to mo ni a mo ni sin mo ni ka le ke ti ko ja bi 2000 lo ni a gamagama se e ma ni owo fura mo ni owo mo ni mango lo ps ni oni ha oni gama to ba fun yin lowo nko mo ni ko ti wa le oko mi o ba ni gama oni e dide gbe body awon ajaba ni a o fun o ti si e die isule mi lo ba dide o ba gbe body mi o sa joko ti wa ni a gama ye ti ju yin ka di ju ni oko re ti ju mi oni e tewo mo atewo ba wa ni ara pa wo yin papo mo sa pa wo yin papo o se di ju mo ni mo di ju pe ni e fun mi 1 bay o ye ti si mi lowo ni e 20000 o ba ti na to fun mi 1 bay 50000 o ba 100 o ba ti na fun mi kon si 20000 o je 90000 ah inu mi dun
5: lo fun yin
4: be ni sa
5: e ti mo won
4: ni bo wori rara
5: o ko jade bi ore nbi
4: be ni sa
5: e wa jade mo re
4: mo ja mo wa ti le se player yen le ni mo se player yen be ni sa wa ni gbagbo bi pe nko tolorun mo mi ti mo ba ri ni bayi loruko jesu o ma di sise
5: oro yen ti yanju
4: ba dadi
3: mo mi ati dadi o de ngbo mi ba ore ma yanju
4: ore
3: ye ma yanju ore me ma yanju ilajo ma yanju o ma pada leri ah iwo ni ko ma je ki igbagbo ba se je o won ti tan tan o won ti fi rise te o ti lo o folo bo won ti fadura te o lo ori kankan mu bo won ti fe ki e o ti wa so fe lo bi adu amo tori te o ti pade woli re ni se lojo to ba ti pade woli re ni solution de emi to da fi emi gbogbo eyan ola ima ni agbara ima ba mi kede pa mu yin awon tan ti lanfa ni ati lo mi yen ma gbe wa si songo eleye loro
6: ni eyin tafu are na ni egbe opu university ni polytechnic road ni badan bi ni o omi to ye kan gba e kan ni ti ba ti lo fro to di nese to ba ti mi se lo se o ti tan yen o ma ni agbara ju gbo awon tolorun ba gba fun to ba le wa iyen ni ojo friday ni ola ni o e gbo mi sa ago mesan si ago meji la ni ama awon to ba fe ni bi woli ti ma tetede tori ma se canceling ni won ba fun awon yen to ba tetede fa gbo oba to la ye atorun ma de tu fun oni oyin o ba wa wa lerin
7: amen
6: o gbe de ma se in the name of Jesus
7: amen
6: fun eyan mefa lo do fe lati pe mi tin kan so tele saye won tin so bi to gun won ti be n to wa ni dogun ati be na ta ma gbe tori to ba dodo woli ko ye ko se so pe nkan ba e lo plo se emi mo lo gbo do gbe nu woli ti wa sire ogun e ati be se to ma gbe ye a do pade o je ki emi mo ko tu gbo asire ogun aye re fun o ni lati so nkan kan mo to ma tu ah
8: ko ti so ko ni ni muda su ro mo pe lati ilu iwo ilu iwo ile alaye mo dupe lowo olorun olorun atamo ta se tori pe tele tele ese mi o le bere bayi tin bere kin yagbe ma na ro bayi tin ba fe to ma na ro ni tori pe ese mi o si pe ngbon da mo tin gbo program yin te ba tin gba gba ni o mo gba ma mo gba e mo tori pe ngbo ba di pe oya olorun atamo ta se o fun o nisan ma mo se lai oluwa mo nisan ba se tori pe won mo wo mi le pe ki a ni eleyin se fun pe mo nisan ma se ka mo wi be gba ngba mo san wi mo san wi mo ri pe eni tin le bere yagbe mo ri pe
6: Hallelujah!
8: Tako mama ara ogun mama ara ogun mo ri pe tin ba rin ira kankan pe ma rogun mo ma se kan te pe ese wo sa mo jami lamu ti o ti o sa wu ti o ta ma ba ba mo ta so olorun ata mo ta so ma asan ma olorun si gbo se san mo dupe lowo olorun
6: mo gba dua
8: loruko
6: jesu to ti se ko ni
8: de ani jesu
6: ase ni mo fi so ogun yen o tun gbe ri ma mo ja lo se wo ni so ma asan ma towo ba bi to be ma towo ba bi to be bayi ama poruko jesu ye meta e ni mo le kan e je jesu le kan ha bo lowa ta mata si oni san ma san ba mi la ma la
9: o ba o ye wa ni ha wo di bo
6: I said, I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going

0: gbogbo èèyàn ló gbọdọ̀ da ọrẹ lẹ́nu bó ṣe lágbára tó ni kò ṣe ṣetán yàtọ̀ sí àwọn tó fẹ́ da ọrẹ májẹ̀mú tó jẹ́ ẹgbẹ̀rún méjì àti àwọn tó fẹ́ sọrọ èdìdí tí ọlọ́run bá mi sọ nípa ìyẹn 8,000 ṣùgbọ́n gbogbo èèyàn láìpẹ́ nìkan ló gbọdọ̀ da ọrẹ lẹ́nu orí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ mo ní oṣù yìí yàtọ̀ pátápátá kì í ṣe yẹn nìkan oṣù pé mi ṣe ọlọ́run pè mí oṣù tí abíyá tó bí mi oṣù tá a fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ gbogbo èèyàn ọ̀la ẹ máa ní agbára ẹ máa bá mi kéde fáwọn èèyàn àwọn tán tí láǹfààní àti lo omi yẹn màá gbé wá sí sango ẹlẹ́yẹ lóróòdù ní ẹ̀yìn ìtàfó àrẹ̀nà ní ẹ̀gbẹ́ òpó yunifásitì ní polytechnic road nìbàdàn bí ni o omi tó yẹ kán gbà ẹ kán ni tí bá ti lo fún otúndínlẹ̀ sẹ́ tó bá ti ní ìṣẹ̀ lọ́sẹ̀ ó ti tán nìyẹn ó máa ní agbára ju gbogbo àwọn tọ́lọ́run bá gbà fún tó bá lè wà ìyẹn ní ọjọ́ friday ní ọ̀la ni o ẹ gbọ́ mi sọ aago mẹ́sàn-án sí aago méjìlá ni àmọ́ àwọn tó bá fẹ́ níbi wòlíì ti máa tètè dé torí màá ṣe kánsẹ́lì ní wọ̀nba fún àwọn èèyàn tó bá tètè dé lágbo ọba tó láyé àtọrùn máa dẹ̀ tún fún wọn ní oyin tó bá wá lórúkọ jésù wàhálà ìṣá bẹ́ẹ̀ kó ìwọ náà ti ẹrú omi yẹn gbà kó rí lò kó wá wo bí ọlọ́run ṣe ń ṣe bóyá ọlọ́run ń gbàdúrà àbí ògbó ṣáàtì káàkiri tó lẹ́rìí dandan lọ́tẹ̀ ó máa lẹ́rìí o tẹ fẹ gbọdọ pe eyan meje ninu awọn to fi ọrẹ support ile yẹn oya kọ number naa silẹ 070 0703532 3 1 4 4 7 17 dọlẹ ẹkan si o 070 0703532 3 1 4 4 7 17 anfani kilo jẹ pe eyan ko jẹ iraye ko sọ ẹmi a ni sọ jọbọ lọhun
1: amen
0: awo de anuba
1: amen
0: jesu.

0: Padisula,
1: the Sunday to sit down now.
0: For what of my body of us, Peru,
1: and then you are putting down on your life.
0: The worry of us, but I don't put your power.
1: I hope I could say that in
0: a hole. I'm going to go out and go on Friday.
1: I'm going to go out and go on your Sunday.
0: I'm going to shut up. I'm going to go on your
1: middle ball. This is the last of my man. I'm
0: going to go on
1: your phone. I'm going to go on your phone. I'm going to go on your phone.
0: Great.
1: Oh, no, no, no, no,
0: no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
1: no, no, no, no, no, no, no, no, no, no, no,
0: no, no, no, no, no, no, no,
1: no, no, no, no, no, no, no, no, no, no, no,
0: no, no, no, no, no,
1: no, no, no, no, no, no, no.
2: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32FM lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn kan ni.
3: 32FM ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.9 ẹ̀dùnnú kẹfẹ́ yín.
4: Ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ tá ẹ̀ ń jiyọ̀ lọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi. Mi èmi ni Bàsírù Ṣọ̀lá Olóyè Ajere

Ẹ bá dára pọ̀ mọ́ wa ní ìsìn ìkànnì 32FM 949 lẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́. Miliki Express ilé ìwádìí Ṣọlá Rọlábí presenter ló kọ́ mi.

má dúró o nítorí pé nìkan kan ò ṣàkíyèsí. Ọlẹ́ jẹ́jọ́ tó o bá dúró gangan ni wọ́n fẹ́ ṣàkíyèsí. Ìyẹn náà tún wà. Don't stop because nobody notice to. Ọlẹ́ jẹ́ pé táwọn èèyàn fẹ́ notice gangan ló ti wá kú gbánlẹ̀ tó ló ṣe mọ́. Ẹ kú àkàrà rẹ̀.

ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa 22 FM 949 ilé Nikki Express rí orin ìlú ọ̀rọ̀ sí tí. Orin ń wọ̀ mí lára ẹ jẹ́ ń júlẹ̀ díẹ̀.

nínú àwọn tí ọlọ́run jogún ọgbọ́n ìmọ̀ òye tó ní agbára nípa storytelling ní wọn ni dáúdà epo àkàrà ń bẹ amóye ìtàn wọn tí mo ti lò dáadáa nìkan náà àwọn ìtàn wọn tó ní ṣe pẹ̀lú ẹyẹlé pẹ̀lú àdàbà àti bàbá afọ́jú ẹyẹ àṣà ni àṣà ló lẹ́yẹlé dọ́dọ̀ bàbá afọ́jú kan

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn k

0: wá sí báyìí. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo. Ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tá within January till now. Láńlọ̀ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ pa tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi.
1: Dúró náà. Èlé ìtẹ́yìn kọ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀.
1: Òwa wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ṣe wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa.
1: Ẹ ti parí ẹ̀ lẹ́nu January 6.

0: Oru mẹ́ta tí Jami àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Ọlọ́run sàmùjú pé ó máa bọ̀ wá dáre.
1: Ògùn tó bọ̀ rìnrìn àjò oṣù kẹjọ.